0: Emi na fe se rere Matthew awon ta jo bere won ti lo si waju akoko mi ri o emi na fe agbara ilo si waju oya ko bade o eyin ni mo nba wi ami ilo si waju oya ko bade o loruko Jesus agbara ilo si waju oya ko bade o mami to sami aso ilo si waju oya ko bade o ma je mu ilo si waju oya ko bade o lose yi e ma lo si waju lose yi e ma lo si waju bibeli wi pe si grace awon to duro de oluwa o na tun agbara won se o ni won o fi ye goke bi idi won o sare ki yo re won mo rin are ki yo mu won to ba ri be agbara lati lo siwaju loruko Jesu o ya ko ba ni aye a to du oluwa a tun agbara won se one mo fi ye goke bi idi Matthew idi ki reverse iwaju ni lo won o sare ki yo re won mi ti re tin sare pada seyin iwaju ni lo won o rin are ki lo si kini and kan shame agbara lati lo siwaju oya ko gbolu aye yin mo wa ba se lo se yin mo ba se lo wuro yin iriyanu Matthew iri kini mo ko iriyanu oya ko se sori yin Matthew to ba so nipa ojo ati iri mi fe waste chakodo laaro yin awon eyan ma nbere fun ojo sugba iri ki se gbe ojo Matthew so ori ni akoko ti ojo wa saye egun ni ojo lakoko to koko wa saye iri lo ma n dide lati nu ile to ma n se si ori ile ni ma mu koriko dagba iri ni ma mu agbado dagba lo mu awon igi dagba ki ojo to de ojo ti ojo wa akoko nua njo ti olorun so pe emi fe pa aye run igba yen ni akoko toto visit aye ojo wa destroy ni la koko to koko wa iri gangan o lo ga ojo Matthew iri orun o ya ko sesi olara fo iku kon ni o iri anu ko sesi olara so fe gbo Matthew to ba di iberun ojo ki wa sugba ko si ojo kan ti iri ki wa saye to ba fe mo iwo bu amo ya wa to ba ba ewe du ibo na ma nbe si ma gbe si ni iri ke so do sa ngba le ba ma mo iri o ti sesi ewe yen yo ti tutu mama yi sa mi iri anu o ya ko ses ori yin iri ran lowo o ya ko ses ori yin mo gbadua iri aju rere ati anu o ya ko ses ori yin gbogbo eyan omo olorun pata ni aro yi mo fi olorun pe yin egbe igoro kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agbogbo meta abo lo e gbo dada o ni ogbogbo o agbogbo meta abo lori no more war prayer monday ni ogbogbo o agbogbo meta abo si agbogbo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain ejo sa adura yen e gbe ororo kan lowo leyin tin ba sure fun yin tan e o fi ororo yen anointi ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti nwa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan apo fe promotion pade mi ororo yen ni ko fi anointi ara re o de mo pe nipa ibagbo anu tele orun mi leyin to dara fun yin o ri be iri o ni amu ti olorun fun gidi ore inu Judges chapter 6 ni verse 36 to 40 gidi ore wi pe oluwa to ba je pe won ni je ki iri ko ses ori ewa aguta yi ki gbogbo ile o de be bibe ni so pe won fun ofa o mi kan inu irun aguta gidi ore ni oke oluwa je ki iri ko wa ni gbogbo ile ko ma si iri lara anu aguta yi ami ni iri ẹni kan sami iri ìrànlọwọ o ya ko ses ori rẹ bayi Matthew sori iri o ni awon nkan kekeke ti n wole lojoojumo ibukun kekeke ọmọ isa o mi larin kekeke wayin lodokun nla a láti ilẹ̀ ayé ìṣẹ́jú wa kọ̀ọ̀kan tí a kó ká sí lọ́dọọdún àìmọ́yé láìpáì ní ìbọ̀tún ìṣẹ́jú rẹ kọ̀ọ̀kan onáńkò ní ọdún kan ìṣẹ́jú rẹ tó ń ṣe pàkò kéékèèké yẹn ó dẹ̀ ń ka ọdún àdúgbò ẹ̀kọ́ ni sọ wá rí ìrìn ìwọ kò lè ṣe tí ọ̀gá bá ti rí òjò tí ò rí rí ẹ̀sà ẹni tó bá ń rojò tí ò bá rírì ẹni tó ń rírì kì í sẹgbẹ́ ẹni tó ń rojò mati ẹnìkan gba 300,000 salary ẹnìkan dẹ̀ ń gba 50,000 ẹni tó ń gba 300,000 kò sí rírì kò sáwọn ẹgbà gate man òun wà gba 50,000 ṣùgbọ́n kí lẹ̀ ó tó sú mati kí lẹ̀ ó tó kiri wọ́n máa wá tó ń ta epo ní babalẹ̀ ọmọ ni à ó èlò wa ní fóònù à 20,000 only that is 20,000 onídàdì ìpẹ̀lú àpẹkọ máa lọ bẹ́ẹ̀ sà mo ti ń kọ́lé kejì lọ lórí 20,000 onídàdì 20,000 yẹn kọ́ ṣe rí àwọn àrùn tó ń ṣẹ̀ mo ti pọ̀ fẹ́lẹ̀ yìí ń gbà mọ́dá ṣẹ oní 2,000 oní 1,000 ó ní kí ni o tó sú mo ń pa 70 mo ń pa 80 lójúmọ́ ọ̀gá tí ń bẹ́nu lé 300,000 ó ní tí ẹ̀ ló sù kò rí kéékèèké ń matthew ìrìnnìṣà ìrìnnù ṣẹ̀ sórí rẹ̀ ẹ̀yin mò ń bá wí ìrìnnù ojú rere ó ṣẹ̀ sórí rẹ̀ ìrìnnà lọ́wọ́ ó ṣẹ̀ sórí rẹ̀ ó rí ìrìnnù 1 Kings ní chapter 17 láti verse 1 Elijah ní kì yóò sí ìrìn ìrìn ló kọ́kọ́ dákọ̀ torí ìrìn ó ní ẹ̀gbá òjò èrí àyà jíjì olùgbé gíláàdì orí fáàbù pé bí ọlọ́run ti wà ẹ̀yọ kì yóò sí kò ó rí pé kì yóò sí ìrìn ta ló fi ṣáájú ẹ̀gbọ́n ẹ̀mí ó ní kì yóò sí ìrìn tàbí òjò ní ọjọ́ wọn ni ìrìn ọ̀sẹ̀ òjò ọ̀wá ilẹ̀ wa gbẹ ayé ẹni tí ò bá rí rìn tí ò bá rójò ayé rẹ̀ máa ń gbẹ ni matthew ìwọ́ wa àwọn ọmọ rẹ ó rí pé gbogbo wọn ni a ní báńkì kóló àbí ẹ̀kọ́ ìrìn ni a ń dá jọ nígbà bọ́ wá di ìparí ọdún yóò ti àdì ńlá wọ́n gba ọjọ́ 500,000 ọjọ́ 1,000 ọjọ́ 200,000 wọ́n ń sọ sínú inú kóró so orí yorùbá wá parí ẹ̀ wọ́n ní tọrọ tó yá ó sàn ju ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́fà tí ò ṣe nǹkan kan lọ ata ló ń fẹ́ ìrìnàánú ó ṣẹ̀ sórí rẹ̀ báyìí ìrìnàánú ni sà ó ṣẹ̀ sórí rẹ̀ ìrìnàlọ́wọ́ ó ṣẹ̀ sórí rẹ̀ 2:33 ìgbóde verse 13 ó mà sọ ọ̀rọ̀ nípa ìrìn 2:33 ìgbóde verse 13
1: lẹ́yìn
0: o wípé
1: olúwa ní ilẹ̀ rẹ̀
0: ìbùkún olúwa wà ní ilẹ̀ rẹ̀
1: fún iyebíye
0: fún ìrìn fún ìrìn ọ̀run ìyẹn joseph ìrìn ọ̀run láti sóde ń tà dàyẹ kò sọ pé fún òjò ó ní fún ìrìn matthew sọ pé mo fẹ́ ìrìn ìrìnàánú máa ṣẹ̀ sórí mi ìrìn ìbùkún máa ṣẹ̀ sórí mi ìrìnàlọ́wọ́ máa ṣẹ̀ sórí mi ìrìn ojú rere máa ṣẹ̀ sórí mi sọ pé látòmí ìrìn ìrànlọ́wọ́ ìrìn ìgbéga máa ṣẹ̀ sórí mi lórúkọ jésù ìrìnsẹ̀ sórí yín báyìí ayé yín gbà yanu ó ní nígbà tí wọn dénú agari chapter 1 ní verse 10 ọlọrun sọ fún ọmọ israeli ó ní nítorí pé ẹkọ ilé ọlọrun ẹkọ ilé mi ó ní máa dá ìrìn ọrọ dúró ìrìn jẹ kó wá sílé yẹn ó ní nítorí náà ẹ lọ ṣiṣẹ ẹ máa ṣiṣẹ kọ ilé mi ẹ jẹ kí lè mi ọmọ lọ síwájú nítorí náà láṣẹ dá ìrìn ọrùn dúró lórí yín ìrìn ọrùn náà dá dúró kí bùkún ọmọ wa sórí wọn mọ ìgbà tí dáfídì ó fẹ́ ṣépè fún orí òkè gíbùà ó ní ẹ̀yìn gíbùà ó ní kí ó dùn kó mọ̀ sí rọ ó ní bẹ́ẹ̀ ni kí ìrìn kó má ṣe ṣẹ̀ sórí yín ó ní bẹ́ẹ̀ ni kẹ́ ẹ má ṣe ní okùn ọ̀rẹ́ bọ nítorí pé lórí yín ò ní sọ́ọ̀lù àti jonathani ibẹ̀ ni a kú sí ó stọ́ọ̀pù ìrìn lórí ilẹ̀ gíbùà matthew ìrìn ọ̀run ìrìnàánú kò ní stọ́ọ̀pù lórí ayé ẹ̀ ó rí tiẹ̀ ṣe mọ́mì ẹ̀ rí ti ṣe bẹ́ẹ̀ ló máa rí ọwọ́ yín ó tẹ̀ ẹgbẹ́lẹ̀ yín látòní lọ gbogbo ẹni tó bá fẹ́ dẹ ọdún nínú ìṣerere gbogbo ẹni tó ní kó má rí ààyè lọ irú ẹni bẹ́ẹ̀ ó máa lò go wọn mọ́gbó ó máa lò wọn mọ́gbà bẹ́ẹ̀ ló máa rí ó ti ṣe bẹ́ẹ̀ gbá ìyanu ẹ gbá ìrànlọ́wọ́ ẹ gbá ojú rere ẹ rí ti ṣe bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ wípé o bá ti gbégbèsè mẹ́ta tàbí mẹ́rin síwájú ayé rẹ̀ ò kì í sáré o kà rí pé o máa ti ń fa ọ̀padà sẹ́yìn fọlọ́run bí ọ̀kan lọ wá èso ẹyọ kan tó ń pè ní ọ̀sán bí àjọ pàdé ní challenge thursday mẹ́ta àti sunday mẹ́ta o la fẹ́ fi ṣe é ó bẹ̀ ti bẹ̀rẹ̀ èmi náà ti dé láti canada àdúrà ti ń lọ báyìí
2: lorukọ Jesu yo dara fun wa gbogbo eyin te wa wa ni Eko se ri ni branch wa ni Ikorodu ibe ni mo ti ma ma se first Friday iso ru first Friday yen o ma pa mi ni church wa to wa ni Ikorodu gbogbo alaye okan to wa Eko eje apade nbe lo suit nbo yi first Friday emi na ma wa nbe iso ru ni lorukọ Oluwa anu Olorun yo so lori yen ni challenge ni badan bi bayi alaaro Thursday ni osan yen lowo ago meje si ago mewa abo ina adua o njo warawa o ri ti ese o ina re oni ku gbogbo ori oni wole orun anu yo si fo be lu mari loruko baba omo atemi mimo aye oni para wore aye oni pa na re aye oni para wore aye oni pa na re aye oni para wore aye oni pa na re o ri ti ese o o mama se be lu mari awon ko olorun Matthew, we took down a column of our Lana, we took along Palaniwa, we give it to our Alma Mashio, Alma Bilesio, every Monday for the Manshin, and you tend to tell you, I was in Jerusalem, or what to do, also Kessel Lando, also Kuawe, and be Mewa, Tavaki, more dressing, you are now Buffalo, a Bevaki Mami, Abidadi Yobawalo, Jerusalem, add the Uruke Sinai, so Uruke Sinai, add the Los Jordan, and Los Baptism, everybody's like the Guru, Miji, Miji, Lower Utinis. In a Jordan, you are tarafu. I love you, and it shall be well with you in Jesus' name. Bed, Omari. Epade mi ninu soru ni agogo meta abo lori Facebook isoru oruwa wangeli 330 loru ni o lagbara 330 loru o loru awangeli loruko Jesu yo dara fun o ri ti ese o loruko baba omo atenuma a ninu page wa baba adura AK47 prayer mandate abike wo no more war prayer hour loruko Jesu yo dara fun phone number is 080-66-48-14-55 080-66-48-14-55 God bless you. No more Jesus. He comes to me.

0: iléeṣẹ́ bond 92.9 mo máa kí gbogbo ẹyin bàbá mi mo kí gbogbo ẹyin mọ́ mi mo kí gbogbo ẹyin ẹ̀gbọ́n mi lọ́kùnrin àti lóbìnrin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ ìlú mo kí gbogbo ọmọdé ìlú pàápàá jùlọ ẹ̀yin ọmọléèwé tẹ́ ẹ wà nísìnyí tí ó ti mọ́ yín lára ẹ̀yin gan ti jí àbí. Láti I want to come pap am ten to school I know school holiday wa ẹ dẹ̀ wá wo ṣe rí àwọn léèwé yẹn náà gbọ́n kíá ni wọ́n ti wò pé a ṣé ẹnu á wá gbẹ fún bí oṣù méjì àbọ̀ ni ẹ jẹ́ ká dá nǹkan lẹ̀ ká pè ní holiday coaching school ṣe rí holiday coaching school yẹn gbogbo ohun táwọn ọmọ yẹn máa ṣe kò ju pé bóyá wọ́n á kọ́ ọ ní nǹkan ẹyẹ kan àbí méjì lọ ìyókù ẹ máa ṣeré ẹ lè wá pa wá àwọn òbí yín wà lé wọn ń gbádùn owó ọmọ tá a fẹ́ gbà náà lásì ìdí yẹn tẹ́ ẹ bá láwọn ìlú Èkìtì iléeṣẹ́ àkọ́kọ́ ìjọṣà ní èrè láyé coaching class yẹn wọ́n jẹ́ kọ́ mọ́ lọ o wà ní kí ni coaching wèrè wo ló ń ṣe èyí tó ṣe láàjọ ẹ kí ló dà ẹ ṣọ́dà president àrà orí ìbàjẹ́ orí ẹ wà lóò lọ ni kọ́lọ́run wa kó ṣàánú àmọ́ mo mọ̀ pé ibi tí àwọn ọmọ yìí máa dé wọ́n á dé bẹ́ẹ̀ lórúkọ jésù wọ́n á ga o wọ́n á lókìkí wọ́n á ní ọlá wọ́n á ní owó wọ́n á rí bá ti ṣe wọ́n á rọ̀nà gbégbà wọ́n á dẹ̀ là káàkiri àgbáyé ni torúkọ wọn máa là káàkiri àgbáyé wọn á la àgbáyé já ní jẹbẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣeré apá kìíní pọ̀ lọ́mọ yẹn adé olúwa adé fọlárin okùn adé mr pilot ìjọba worldwide ọjọ́ ìṣẹ́gun tuesday lónìí ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ kẹrin oṣù kẹjọ ẹgbà ọdún ó lé mẹ́rìnlélọ́gbọ̀n ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣeré iléeṣẹ́ bond 92.9 ọ̀kan nínú àwọn amojú ẹ̀rọ wa ojú wọn rí nǹkan kan lánàá ẹ jẹ́ kí n fi wọn sórí afẹ́fẹ́ engineer adesina bóyá.
1: Ẹ dára lọ sọ padà ẹjọ mo fẹ sọrọ nípa ọrọ accident tó ṣẹlẹ ní àná ni ní ọ̀nà abiola wo yẹn lọ sí ìkẹjà alẹ mọ́tò tó máa ń kó àwọn ìdọ̀tí yẹn ló páàkì sí ojú ọ̀nà nígbà tí ojú wa lẹ́gbẹ̀ẹ́ wáyé gbogbo jésì wájú yìí ni àwọn mọ́tò kórópè ló lọ la mọ́ níbẹ̀ lásẹ̀ tí yẹn lé lánàá gan báwo dáwọ́dọ̀ pílẹ̀ tó pọ̀ rẹ̀ àwọn lásìmọ̀ ló wá wà mẹ́ta ju ń tún ìlànà pàṣẹ olúwa bù mí ayé lánàá wọn wà gbogbo náà mi lánàá tẹ́sẹ̀ yẹn di ilẹ̀ ṣù lánàá bí bí pásítẹ̀ mọ́tò yẹn sì wà ń bẹ̀ mọ́ bóyá wọ́n ti gbé kó lálẹ́ yẹn lọ ràn wá lọ́wọ́ àwọn mọ́tò yẹn wájà ló wá tẹ́ wọ́n wò ó àbúkí táwọn ti pọ̀ lù lórí bẹ́ẹ̀ àkàbọ̀ àgbẹ̀ mọ́tò kalẹ̀ tọ́kọ̀ bá bàjẹ́ sípò yẹ kó wọn lọ bọ́lí máa gbé kó lọ ràn wá lọ́wọ́
0: olúwa ràn wá lọ́wọ́ ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àti máa rò pé lóòótọ́ ọkọ̀ tó ń kólẹ̀ tó ń kó ẹ̀gbin ó jẹ̀bi ọ̀rọ̀ lóòótọ́ torí bí ó dúró sí ó jẹ̀bi ọ̀rọ̀ lóòótọ́ kò gbé ìtanilólobó ìtanijì kankan sẹ́yìn ó jẹ̀bi lóòótọ́ kò tanná sẹ́yìn kò fi ike sẹ́yìn ike ewúmbẹ ìyẹn ike pupa ewúmbẹ o tá a mọ̀ sí caution kò fi kankan sẹ́yìn pé ta ni ó mú mi wá ta ni ó mú mi aṣẹ̀mọ́lù ẹran ọba tí wọ́n máa ń lù tí wọ́n máa ń wù ló wù lóòótọ́ àmọ́ kájọ bèrè lọ́wọ́ ara wa gẹ́gẹ́ bí àwọn kan ó ti máa bèrè lọ́wọ́ mi ń lé báyìí pé mr pilot ìrọ̀rọ̀ ẹjọ́ ò ní wọ́n náà ń dáhùn pé ó dá kó rò pé náà nǹkan ṣó di jú ni tó fi lọ làá mọ́ ṣó sùn ni tó fi lọ làá mọ́ ṣó mu tí yóò ni tó fi lọ làá mọ́ pé èé ṣe tí kó rò pé yẹn fi lọ làá mọ́ ṣóhun nìkan ló kọ́kọ́ kọjá ń bẹ́ẹ̀ ni àbó nìkan lọkọ̀ tó kọjá ń gbogbo ẹgbẹ́ ọkọ̀ yìí ṣé yóò pójú òun fọ́ ni àmọ́ kíní kan ni òye ọ̀pọ̀lọpọ̀ wa o àti wakọ̀ lálẹ́ àti fèrè ó yàtọ̀ sí àti wakọ̀ lọ́sàn-án o ẹlòmíì bó ṣe ti pé àádọ́ta ọdún sókè ojú ẹ̀ ò ṣe dáadáa mọ́ kò kàn gbà ni ó yẹ kó ti máa lo jíjí torí pé kò rọ ọ̀kan dáadáa mọ́ pàápàá jùlọ tínú ọkọ̀ lóṣù kejì bá ti tanná sí lójú ó kàn fi ọpọlọ gbé ni kò rí nǹkan tó àwájú ohun tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ wa ló ń ṣẹlẹ̀ sí o pàápàá jùlọ láwọn tá à ń wa ọkọ̀ akérò ọpọlọ ẹlòmíì kàn fi ń wa ọkọ̀ pé ṣàjẹ̀ ra máa wà lọ àtùwà máa sáré ṣàjẹ̀ máa wà lọ kò lè sí nǹkan kan wájú ìbọ́kàn ló lọ́wájú mi yìí tẹ bá bèrè pé ọkọ̀ tó ń lọ́wájú ẹ ṣó ní iná pupa ìyẹn brake light ọ̀pọ̀ ni ò ní gbogbo eléyìí ní ìṣòro tí à ń kojú ọlọ́run bá ló máa ṣàánú wa àmọ́ nǹkan tó burú jáì ni pé ẹni tó wa ọkọ̀ tó gbé sẹ́gbẹ̀ẹ́ títì tó ṣokùnfà ìjàm̀bá ọkọ̀ pé engineer adesina sọ fún wa bóyá wakọ̀ yẹn kú àbí èèyàn kúnú ẹ̀ ṣé kò ti pààyàn ṣé ìṣàpàyàn apààyàn ni ṣé ò ti jẹ gbèsè ǹjẹ́ arẹ́ ni mu ìbájẹ́ pé irú àwọn tó ń wa ọkọ̀ akúlẹ̀ tó tàbí ọkọ̀ àfààfà irú ìtò ṣẹlẹ̀ pẹ̀lú anthony joshua ń jò ní lọ́nà sàgámù ìbájẹ́ pé awakọ̀ tẹ́là yẹn wọ́n mu wọ́n lọ lu ẹ̀wọ̀n àbí wọ́n ní kọ́lọ́ fi ṣe kú pa òun náà ni wọ́n máa wùwà tó tọ́ wọn ò ní máa gbọ́kọ̀sẹ́ bá ọ̀nà mọ́ alàgbọ́lá yín kásá. ẹ jẹ́ ẹ kọ́ bèrè lọ́wọ́ yín anthony yẹn bó kí lojú àwọn èèyàn rí lánàá. kini kon sa fun leni
2: nkan to sele ni pe se pe agbaragba lo pe ti tari ro ra nkola to ba jina to adoke ise taputa ko ni job e ko nje ni nigeria o to ba pa se ko e ko ti se yen ba bo ye se gugu tun na ni o se ri o ba ti da ju be so pe day and night lo ti se yen nkan to be la re o do saturday monday ise yen pe o ni jina ka awe yo ka ni suru fun joba se ajo ka ni suru fun joba very small ni bawo kun wa pare daarin o se ri mi se wo se yen o o ti se modern o ti baja ti ti ti ti mai e mi po ti ka ni suru pelu e
0: Ileṣẹ́ bond 92.9 oda Lagos Abeokuta Express Road gbogbo bẹyẹ ni o wa oke laaro toni gbogbo e lo da iyanu paja e te janu oko niwonba te ba de gbogbo ile zik bere lati cement manguru ko si wahala nbe rara wa si gbogbo ajayi farm keja long mo kiyin o gbogbo e lo da iyanu paja e te janu oko niwonba te ba de gbogbo ile zik bere lati cement manguru ko si wahala nbe rara wa si gbogbo ajayi farm keja long mo to alagba gbenga alagba gbenga e ba se phone yi dada kale ejo eyin gbo wa ko ohun ti na jade dada ejo I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house. I want to go to the house.

0: dáwálẹ̀ tí ò ní dá sún ẹ̀bà kẹrọ kò sílẹ̀ tí ò ní dájà àbá kò sílẹ̀ kán dákun kan máa bá wo àwọn awakọ̀ àwọn tó láwọn ọkọ̀ yẹn tó jáwọn psp operators kọ́ bá sọ wọn pé ìjọ ti bá gbọ́ pé ó lọ gbé mọ́tò sẹ́gbẹ́ títí pó fa ìjàmbá kò máa fà ìlọ́lọ́ pé àwọn awakọ̀ yẹn á máa wùwà tó dáa ọlọ́run á ràn án lọ́wọ́ sà ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe iléeṣẹ́ bond 92.9 lọ ìkẹjà lọ́ọ̀gì lálàáfíà láàárọ̀ yìí o kò sí wàhálà kankan bẹ̀ ní ìkẹjà lọ́ọ̀gì yẹn di bá ṣe ń sọ̀rọ̀ babaláwo rí mi lè sọ o bóyá ọ̀nà lè babaláwo rí di o.
1: Babaláwo rí.
0: Mo tún fi àsìkò yìí bẹ kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Èkó ká Fatai Tijé. Ṣé nígbà kan ní Yànàpájà àwọn task force kan máa wà níbi wọ́n máa gbé ọkọ̀ kalẹ̀ iṣẹ́ tó ń ṣe ní àtọ̀tún àtòsí bí àtòrí kejì pé n tọ́ga àwọn akérèlé pa aláṣẹ fún wọn ni pé òun ò fẹ́ rí sún kẹrẹ̀bàkẹrẹ ọkọ̀ ní Yànàpájà pé wọ́n ní kò ṣeé ṣe òun dẹ̀ máa rí dájú kó ṣeé ṣe. Babaláwo rí èmi òun kò rí sún kẹrẹ̀bàkẹrẹ ọkọ̀ lè pòrẹ́ Yànàpájà o àti lọ àti bọ̀ sún ìpòra ni kété tí wọ́n ní káwọn task force máa jáde mọ́ tí wọ́n post task force sí Yànàpájà mọ́ báyìí. Babaláwo rí tẹ bá ń lọ sí ọ̀nà àwọn abúlé ẹgbẹ̀ láti Yànàpájà ó máa tó tòrótò yóò fẹ́ tó kọjá ilé ìfowópamọ́ access bank yẹn ni wọ́n bá la bàlà wọn gbọ́kọ̀ kalẹ̀ wọn á ṣe bó ṣe ń wọ́n wọn á jókòó wọn
1: òdìkejì náà
0: babaláwo rí àná àbíjọ òun ni mo ń gbọjà sún ẹ̀bà kẹrọ kọkálẹ̀ kó dáko mu ni àìsílẹ̀ task force wọn ò nílò láti ẹ̀ ti mú ẹni tó bá ti dúró sínú bí àṣìlẹ̀ ẹ̀ báyìí tó ń wọ ọkán lọ́tù tó ń wọ ọkán lọ́sì tó bá tó mọ̀ kán dúró àwọn onímọ́tò ẹ̀ máa wà tó tọ́ ni
1: wọn
0: aláàfẹ tá a sọ dípò ká bá tá a sọ sí pé irúté ìṣe òdá lápàbí ẹ bá ti ṣe tí ò dá ẹ wá lé wọn wọlé ẹ wá pé ẹ rò pé àwọn ará bíi ìbẹrù sẹ́rà màtó wọn Yànàpájà èèyàn mi ní ọmọ alájà ọ̀nà bẹ́ẹ̀ kọ́ èyí tó lọ sí bí Yànàpájà kí ló lọ mọ ọgbẹ́ nìkan mo mọ̀ dúdú báyìí díẹ̀ tí ṣe ṣé lásán máa ṣe díẹ̀ díẹ̀ á ní kí sún ẹ̀bà kẹrẹ̀kọ́ kó ra
1: ayi.
0: Ẹ̀rú bá mi dàda olùtúlẹ̀ polongo kẹ́gbọ́n gbọ́n tó máa ń gbé kínní flask tó máa ń rọ nǹkan sí yẹn ẹ má rò tán ni wọ́n rọ sí omi gbóná kọ́ wọn mú o nǹkan míì ni wọ́n mú o.
1: ẹlẹ́ẹ̀
0: lọ́mọ yín mú ẹlẹ́ẹ̀ ló mú. òun lẹ́ ń gbọ́ ó ti mú ẹlẹ́ o. babaláwo rí kí n bá bẹ set babaláwo rí ọkọ wa lọ fún babaláwo rí ní ẹlẹ legit ọdún tó kí n fún babaláwo rí lẹlẹ kí babaláwo rí pé babaláwo rí ẹ mú sóbòsá yé yín ó máa ń ṣiṣẹ lára ogun ẹjẹ ní aláàrí wa dàmú babaláwo rí mú ẹlẹ yé aláàrí wa táwọn bá tó mi. yẹ sà.
1: nípa ọ̀rọ̀ àwọn ní ilẹ̀ tẹ́ sọ ilé ẹ̀kan ẹ̀jọ̀ ó kọ́mọ̀ jù ní ayọ̀bọ bíbá wọn ti pọ̀ tí mọ́tò bá ti fi ta kúbá ìbẹ̀ lọ́ máa ti fi yàtọ̀ sí yẹn ṣe wá àwọn onímọ́tò gbọgbọgbọgbọ tó jẹ́ oníkóró pé yẹn ìmí ìmọ̀ máa ka wíìdì dárìn ni
0: ẹ̀jọ̀ ó ṣe wà lọ́tù
1: ló wà lọ sí
0: ẹ̀jẹ̀ bá bá
1: gbọ́n ìjọba àwọn sọ̀rọ̀
0: tí nǹkan
1: bẹ́ẹ̀ kó lè dínkù.
0: ẹ parọ́ òun ló máa gbawó rí àmì rọ̀ ló máa wà á máa wẹ̀ bẹ bá sòrí gbọ bẹẹ la máa jó la máa jó la máa jó wa mọtò èmi rò pé bí mí nu ọmọ rò pé bóyá àbúrò tèèfù tó lè fi jó disco kékeré ìdí tíyánì yóò ti máa jó ẹ dọdà ọlọrun aṣàánú wa ọlọrun aṣàánú wa nǹkan tá a ṣàánú mọ ni pé tá a fẹ ni ìjàmbá pọ ká ní pé alūkkóró àjọ ajé adébáyọ tá a fi ká ní wọn gbọ mi ni tàbí kó dorí ètò ẹlẹ́ẹ̀kejì ẹ dákun ẹyin èèyàn ẹ pàdé wa lórí ètò ẹlẹ́ẹ̀kejì ìjàmbá kọ kán ṣẹlẹ̀ lọ́jọ́ Sunday ti pẹ̀lú obìnrin kan ẹ wò bẹ́ bá dorí àwọn omi ó bọ̀ ni àwa nílò láti kọ́gbọ́n bẹ́ẹ̀ o láwa ọkùnrin àtobìnrin tó bá dorí ètò bọ́nà ṣe rí apá kejìlá aago méje àbọ̀ lágbára ọlọ́run mo nígbà pé àjọ pàdé láyọ̀ àtàlàfíà ẹ dákun jọlọ ọlọ́run mo fẹ́ fi ọlọ́run bá bẹ̀yìn kéré sísá ò lérè o ṣòro àwọn tó ń kánjú lọ báyẹn bó bá ṣẹlẹ̀ ohun mọ́tọ́ máa kọ́ ṣe wọn á kọ́ búlọ́ọ̀kù láì nínú o wá mọ tó wá burú jù nú ọ̀rọ̀ lẹ́yìn bó o bá wá kú wọn á pẹ̀lú míì.

0: orílẹ̀-èdè ni pé gbogbo ètò ìrànwọ́ orí epo tó ṣe pé àwọn ti yọ àfikọ́ ya padà kí ìrọ̀rùn kó lè bá orílẹ̀-èdè wa Nàìjíríà bákan náà ni wọ́n tẹ̀síwájú. Wọ́n ní ṣe rí àtúntò lórí ètò ọrọ̀ ajé èyí tó yẹ pé wọ́n ṣe. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n dà sí àpò ara wọn lábẹ́ àtúntò tí wọ́n ṣe èyí tó yẹ pé òkè ló wà báyìí kò dé sàlẹ̀ pẹ̀pẹ̀. Alàgbà Ṣèyí Mákindé ni wọ́n sọ di mímọ́ nínú ìròyìn New Telegraph láàárọ̀ yìí. Ẹ lọ ka ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn
1: bẹ́ẹ̀. Àìnígi ló kó kámọ́ mèso rẹ̀. Wọ́n ní àríṣe làríkàríkà bàbá rẹ̀. Ohun tó ká bá sínú ọ̀rọ̀ náà ni yóò dà lẹ́yìn wọ̀ọ̀la. Ǹjẹ́ ẹ jẹ́mọ̀ pé wọ́n ti sá pé ọmọ ilé-ìgbọ̀n súnfẹ́ wa Nàìjíríà orúkọ làgbòye. Mo bá mọ̀ ṣùkú gẹ́gẹ́ bí ìyẹn dáadáa tó jẹ́ olóṣèlú dáadáa tó yẹ pé wọ́n mọ owó làkejì wọn tó jẹ́ pé wọ́n mú ní òkúkúdùn. Ìkan nínú ọmọ ilé-ìgbọ̀n aṣojú dókítà Dọ́lápọ̀ Enítan Bádùn tó yẹ pé ọ̀ṣun ẹkùn ìjọba àpapọ̀ kínní ilé-ìgbọ̀n súnfẹ́ wa Nàìjíríà ló pe àkíyèsí wọ́n ní àwọn wọ́n ní gẹ́bí ọmọọba Mashood Akiolu wọ́n ní yàgò fún bámbá ní ìmọ̀ pé bí nìkọ̀ọ̀kan wípé wọ́n nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn ìyẹn débi òdo wọ́n ní tẹ́tún ní ká lọ sí ilé-ìgbọ̀n aṣòfin àgbà ilé wa Nàìjíríà pé ọmọọba Mashood Akiolu pé wọ́n wò wípé ẹkùn ìjọba tí à ń sojú fún wípé wọ́n kọ̀kọ́ mú ní òkúkúdùn ní ìtàn bádùn ó wá ṣàpèjú ọmọọba Mashood Akiolu gẹ́gẹ́ bí ẹni tó yẹ pé ó lóṣèlú tó jẹ́ kí ìlọsíwájú débọ̀ orílẹ̀ Nàìjíríà àti ẹkùn ìjọba tí à ń sojú fún wọn ní ìyẹn débi òdo àti àtẹ̀yìn fasọ́jọ́ Lamẹ́rẹ̀ Tinubu wípé ní òkúkúdùn ní ilé-ìgbọ̀n aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà dókítà Dọ́lápọ̀ Enítan Bádùn ṣe aládùá fún ọmọọba Mashood Akiolu pé wọ́n sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti ní àlàáfíà. Bákan náà tó fẹ́ mímú ìran sí gbogbo olùgbé Lagos Island Federal Constituency 2 láti jẹ́ pé àǹfààní tí wọ́n fún un láti jẹ́ pé ọdún 2027 wípé ìbàjẹ́ kí àǹfààní náà kó ṣèṣò rẹ̀ kókó ní iléeṣẹ́ Bond FM ó ń tẹ̀ síwájú.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Láti ṣe ágì ìrọ̀rùn àti ómúra, ilé-iṣẹ́ Zamzat Travels and Tour Limited. Mo fọwọ́ wọn sọ̀yà bẹ́ẹ̀ bá bá ọ̀rìn rẹ̀ ní kábàámà. Conducive environment ni wọ́n á fi yín sí àyè tó gbà wù yìí. Nílùú Mecca àti Medina, ohun wọn sì gani lára jù ẹ bá wa dò. Àwọn registered nílùú USA àti Nàìjíríà.
3: USA 335 Beach, 45th Street, Far Rockaway, New York. Nigeria address, Diamond Plaza, number 88, Isolo Motion, Isolo, Lagos, Nigeria.
2: Kún rẹ́rẹ́ àlàyé ẹ̀kọ́ wá sórí nọ́mbà yìí kẹ WhatsApp wa.
3: +1347552325 or +1929279482 or 08034154239.
2: Olùdarí ilé wa ló máa gbé Ashek al-Imam Ahmad Abdelkerim Alákùnsẹ̀ Sọba yìí Àràfà Lálọ́bọ̀ Àràfà Lọ́dẹ́wà Sóríre. Màá sẹ́lẹ̀m wa ilẹ̀ la.

0: ẹgbẹ́rẹ́ fún mi tẹ́tí mọ́ rajà lówó tó rọjú. Wọ́n ti sí o ìròyìn àgbọ̀ ìdíwọ́ kẹ̀kẹ́dé láti àfíbàtúmọ̀ gàjí lagoon view plaza èbúrò dome fún gbogbo obìnrin ìyàwó ilé ẹ̀yìn aláṣẹ ẹ̀yìn tẹ́ fẹ́ débulé ọkọ sọfẹ́ ní àpín ìnáwó yín gbogbo ohun èlò ilé ìdáná àtọ̀sílẹ̀ pátápátá apẹ̀rin ńláńlá síbi lóríṣiríṣi àwọn òjẹ́ fáwọn tọ́ta àràtà látòkè òkun ló ti balẹ̀ sí àfíbàtúmọ̀ gàjí view plaza èbúté ìrògoro dome lówó ìdákọ̀mù ceramic tí wọ́n fi sọ kúlà lọ́lọ́kan òjọ̀kan parking space fáwọn tó gbọ́kọ̀ wá ọ̀pọ̀ ìjẹ́rú ìlò rẹ̀ church àti mọ́sálásí wà fáwọn tó fẹ́ sin ọlọ́run látòrí third miller bridge echo bridge carter bridge àfíbàtúmọ̀ gàjí lagoon view plaza èbúté ìrògoro dome lẹ ó máa wò kò lásìmù ẹ wá bá wò pọ̀ kẹjẹ rẹpẹtẹ olùkéde alhaji mutairu adiosikiru ceo mutakru nigeria limited àfíbàtúmọ̀ gàjí lagoon view plaza èbúté ìrògoro dome òkè òkun tuntun lórílẹ̀-èdè nàìjíríà fún gbogbo ẹrù tẹ ẹ fẹ́ rà.
1: 40 years of God's faithfulness. 40 years, grace. Liberty Evangelical Church joyfully invites you to our 12th annual convention and 40th anniversary celebration. A remarkable milestone of God's enduring goodness, faith, kingdom, and power. Join us from Friday, the 7th of August, through Sunday, the 8th of August, 2026, for a life-transforming encounter. Liberty Evangelical Church was founded by late Reverend Samuel Akinola Abegunde, G.O. Emeritus. Kingdom of 2026, ministering Reverend Okpayemi Ebenezer Afat, General Superintendent, and other anointed men of God. Go in Liberty Evangelical

0: Church Incorporated Auditorium, Fifth Avenue, besides Aka International School, Abesan Estate, Lagos. Day, Fridays to Sunday, 9th of August, 2026. Time, 10 a.m. Come and celebrate 4 decades of God's mighty works and your family, friends, and loved ones. Jesus is Lord.
1: Ọlọ́run ọba ẹṣẹ̀hun adúpẹ́ dúpẹ́ o ipe tó bá pẹ́ tà tí ń dàbí dandan ni kó bí ó yọ kedere ìgbì tẹnumọ́ gùn mọ̀lẹ́bí akínyẹlé nílẹ̀ ìgbà àti lókè òkun ń dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ogun his excellency ọmọọba adédàpọ̀ olúwa ṣeun bíọ́dún coa àti ní pàtàkì kábíyèsí ìṣòyàmájẹ ọba dr michael adédọ̀tun aremu gbadebo cfr òkú kẹrin alákẹ́ àti olórí gbogbo ọba nílẹ̀ ìgbà ti ayẹyẹ ìgbàdé àti gba ọ̀pọ̀ àṣẹ ti kábíyèsí ìsọ̀rọ̀yà highness ọba dr ibrahim akinyele alaye gbadé wọlúgbọn olú ti orílẹ̀ ètò láti ìdílé alaye ruling house ìtòrí odò nílẹ̀ ìgbà tí yóò wáyé sí ọjọ́ karùn-ún oṣù kẹjọ ọdún yìí láàfin alákẹ́ ilẹ̀ ìgbà kábíyèsí ẹ̀yin lọ́mọ ń torí òyòmù ọ̀run gbálìkìmọdẹ adé ìgbà yín á tù wá lára o congratulations ìkíni yìí wá láti ilé alaye ruling house ìtòrí odò nílẹ̀ ìgbà.

0: oníwèrò yìí tẹ̀ síwájú láàárọ̀ Bond FM láwà 92.9 ní ìrùdí ọlọ́gàá ló ń jẹ tàbí ìmọ́lẹ̀ ló ń jẹ bẹ́ẹ̀ ó ṣà ń ṣe bó ṣe rò ṣùgbọ́n ọmọ wa náà ni.
1: Òsibítà ti sí bàbá torí epo jẹ sọ àtòrí sí jẹ epo
0: torí
1: olórí ẹbí ń gbọ́
0: o.
1: Adó gífé dà.
0: Ó bá oníwèrò yìí tẹ́ ajú láàárọ̀ omi làbùwẹ̀ omi làbùmú ẹnìkan kì í bomi ṣọ̀tá. Wàhálà àwọn gógó omi ètò epo ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ní ìpínlẹ̀ Plateau. Ìjọ ẹjọ́ mọ̀ pé ìjọba àpapọ̀ wọn ti gbé ìgbésẹ̀ báyìí o. Wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí dáàmù tó yẹ pé wọn ò ní ní ṣòro omi pàápàá jùlọ ní abúlé kan tí wọ́n pè ní gí ní ìjọba ìbílẹ̀ Kánkè local government ní ìpínlẹ̀ Plateau. Wọ́n ní ìjọba àpapọ̀ gbésẹ̀ iṣẹ́ àkànṣe ńlá yìí láti pé wàhálà ìṣòro omi tó ń bá wọn nílẹ̀. Wọ́n láǹfààní sí omi tó lọ geere àti mọ̀nàmọ́ná àti àwọn ojúnà tó yẹ pé yóò máa yọ kùlùlù gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ di mímọ̀ ohun. Ẹni tó jẹ́ alákòóso fún ìṣàn omi lórílẹ̀-èdè wa Nàìjíríà yẹn Ọ̀jọ̀gbọ́n Joseph Joseph àwọn ni wọ́n sọ di mímọ̀. Wọ́n ní ṣe ìjọba àpapọ̀ tó dé yìí wọ́n ti gbọ́ ìṣòro tí wọ́n ń kojú ní agbègbè bẹ̀. Wọ́n sì ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ bákan náà níbi ìpàdé tó yẹ pé wọ́n ṣe pẹ̀lú ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Ọ̀jọ̀gbọ́n Nẹ́wà Yìtúádà òní wọ́n sọ di mímọ̀ tí wọ́n sì kọ́wọ́ rìn pẹ̀lú ẹni tó jẹ́ alákòóso ní ìpínlẹ̀ Plateau yẹn Bashir Tati àwọn ni wọ́n sọ di mímọ̀. Gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lágbègbè Plateau tí àwọn gógó omi gbòde kan àìsí náà mọ́ná ètò ọ̀gbìn tó yẹ pé ń ṣàkóbá fún bẹ́ẹ̀ wọ́n ní ìjọba àpapọ̀ lè gbésẹ̀ lórí wọn kí àwọn náà lè jẹ mùdùmúdù ìjọba tiwantiwa kó lè kalẹ̀ kakò náà nínú ìwé ìròyìn The Punch. Ròyìn ọ̀hún wà ń bẹ̀
1: láti. Àwọn èdè nation láàárọ̀ ìwọ́n nígbà ẹ̀kẹ́ ló ń fọwọ́ tilé gba aláàbò ń fọwọ́ ti ògiri. Túró rẹ̀ lọ sí ìpínlẹ̀ Ògùn tísà olùkọ́ ayé tísà olùkọ́ àwa. Àwa dé o láti kẹ́kọ̀ àwa ẹ̀dọ̀ ẹ̀kọ́ wa. Wọ́n ní àwọn olùkọ́ tó wà ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní digbidigbi lọ́wọ́ alẹ́ yín Sẹ́nẹ́tọ̀ Adéọlá Yayo. Wọ́n ní tàbá ní ká wo nǹkan wọ́n ní ọ̀pọ̀ àwọn ìlérí ló jẹ́ pé olóhùn ṣe tó jẹ́ pé kádà bá ṣeun lórí. Wọ́n ní kó tẹ̀lé pé wọ́n tó débi ipò náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan lọ́yẹ́ pé wọ́n ń taari sí àwọn olùgbé ìpínlẹ̀ Ògùn. Àwọn olùkọ́ tó wà ní ìpínlẹ̀ Ògùn lábẹ́ ọ̀bẹ̀rẹ̀là kan lọ́jẹ́ pé wọ́n pe àkíyèsí. Wọ́n ní gbogbo ètò ló ti wà ní sẹpẹsẹpẹ o. Wọ́n ní olùdíje fún ipò gbọ́nà ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Solomon Ọlámilékan Adéọlá Gbẹ̀mọ̀ sí Yayi onídìbò ọdún 27 kọ́ lọ ní ìrọwọ́ rẹ̀ sí àwọn olùkọ́ náà ó kóra wọn jọ. Wọ́n ní àwọn olùkọ́ sì ní ẹgbẹ́ lóríṣiríṣi. Wọ́n ní àwọn ẹgbẹ́ olùkọ́ tọrọ mọ́ ti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àwọn kalẹ̀ ní tó tọrọ mọ́ ti post primary education sector àwọn ògbẹ́yìn ẹ̀dì Nigerian Union of Teachers àwọn ẹgbẹ́ tọrọ mọ́ ti àwọn òṣìṣẹ́ fún ti ikọ̀ girama kásàmọ́ pé association of staff union of secondary school staff láì gbàgbé tọrọ mọ́ ti àwọn principal all Nigeria confederation of principal of secondary school kana ògbẹ́yìn o àti àwọn ẹgbẹ́ tọrọ mọ́ ti olórí àwọn olùkọ́lẹ̀wé alákọ̀ọ́bẹ̀rẹ̀ association of primary school head teacher of Nigeria wọn ni wọn lọ jẹ pé ó wà níkàlẹ̀ wọn wò lọ́tún ló sì rí pé wọn fìgbà nìkan sọjà púpọ̀ wà lẹ́yìn Sẹ́nẹ́díọ́lá Yayi tí ó díje fún gbogbo ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ìdìbò tí ó wáyé ní 27 níbi àpérò kan tó pé ó wáyé ní Akin Pavilion tí ó ní ilẹ̀ Alake Palace ní Abéòkúta ní ìpínlẹ̀ Ògùn ní wọn pe àkíyèsí

0: alága tó rọ̀ mọ́ ti NUT ASUS Acopus Noah Se Felix Agbesanya Agbe Agbesanwa lágbàgbé Alaba gbélé lọ sọ pé yáyì àwọn wà lẹ́rìn wọn torí gbogbo ètò tó rọ̀ mọ́ ti ètò ẹ̀kọ́ dé wípé wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀ wọ́n ní lẹ́nu kò pẹ́ púpẹ́ wọ́n sanwó ìtọ́rọ̀ mọ́ ti wà hẹ́ẹ̀kì jam fees fún àwọn tó fẹ́ lọ fún ìdánwò fún ifáfitì ilẹ̀ wa Nàìjíríà fáwọn ológun ìdínàdẹ́kùn fi wà lẹ́yìn rẹ̀ ìyẹn débi òdúró wọ́n náà tún wò lọ́tọ̀ọ́ sí wípé wọ́n yé ètò ẹ̀kọ́ tó rọ̀ mọ́ ti lọ́fẹ̀ẹ́ dé scholarship tó yẹ kún tari sí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga tó yẹ pé wà ní ìpínlẹ̀ Ògùn wọ́n wá ṣèlérí wípé píkù dúra ti dìbò gbogbo tí wàá ní ọdún 2027 wípé àwọn ṣàtìlẹyìn fún sẹnẹtọ adéọlá tó yẹ pé gbóná ní ẹgbẹ òsèlú apc ní ìpínlẹ̀ Ògùn àwọn ẹgbẹ olùkọ ló pe àkíyèsí lórí ìdí nation kún fọfọfọ o wọn ní kókó láǹkà.
1: Inú ìwé ìròyìn The Punch láàárọ̀ yìí wọ́n ní ọ̀rọ̀ tarùpọ̀ ti kúrò ewé kò tí ì kúrò egbò pàápàá lórí àwọn ọmọ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìjọba ìbílẹ̀ oríire local government. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n ní ìwádìí ó sì ń tẹ̀síwájú o? Ǹjẹ́ jẹ́ mọ̀ pé àwọn àjọ tí wọ́n wà ní ẹ̀ka ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní gbogbo ẹni tó yẹ pé ẹ ní ìsọfúnni lórí bí wọ́n ṣe jí àwọn wọ̀nyìí gbé tẹ ní àwọn nǹkan tó yẹ pé ẹ lè fi ran ìjọba lọ́wọ́ lórí ìwádìí tí ń ṣe lórí ẹ̀ wọ́n ní ẹ tètè máa bọ̀ kẹ mú àwọn àbọ̀ ìwádìí yín kà mú wa o. Gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé bọ́ ṣe ṣíde àwọn ìgbìmọ̀ náà láti pé gbogbo àwọn tó bá ní àwọn nǹkan tí wọ́n lè ṣe ìsọfúnni lórí àwọn tí wọ́n wù wá bí yìí kí wọ́n tètè wá mú wá fún ẹ̀ka ètò ìdájọ́ láti lè ran ìmọ̀ lọ́wọ́. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé bọ́ ṣe jí àwọn ọmọ wọ̀nyìí gbé wọ́n ti rí wọn gbà pa torí pé ogun ọjà àjàjà kó jẹ́ Ògbómọ̀ṣọ́ ẹ lè jẹ́ àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ kẹ wá rò bóyá ẹ ní ìsinmi ẹ lè ní ìsinmi o wọ́n ti gba àwọn ọmọ náà padà ṣùgbọ́n láwọn wájú lórí àwọn ìwádìí èyí tó yẹ pé wọ́n fi jí àwọn ọmọ náà gbé ọwọ́ ni àrọ gbogbo àwọn tó wà lágbègbè yìí tẹ bá sí something ẹ wá something ẹ tètè wá jábọ̀ fún àwọn ẹ̀ka ètò ìdájọ́ ẹ tẹ́gbẹ́ gómìnà Ṣèyí Mákindé kalẹ̀ láti wá jábọ̀ fún wọn láti lè ran ìwádìí wọn lọ́wọ́ tọ́ba ṣíráàbù tó wà nídìí ìwà àbàjẹ́ yìí kí wọ́n lè fi mú kàtà òfin inú ìwé ìròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
0: lójú kíndélé trust láwọn ìdílé náà tún gbé kíkanjú òdodogun sí àtìlẹyìn ló pọ ọ jágbágún ojú omi lágbàgbé àwọn iléeṣẹ́ ìjọba náà ṣiṣẹ́ takuntakun ìjà ẹjẹ́ mọ̀ pé wọ́n ní bèbí omi kan tó yẹ pé wọ́n wà ní wọ́n kófìrí ọkọ̀ ojú omi bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ìwé kan pé pé ọkọ̀ ojú omi méjì ìdílé náà gbé ọkọ̀ ojú omi mẹ́rin nígbà tí wọ́n mọ wọnú ọkọ̀ ojú omi àpò rẹ̀sì fàyàwọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ́ lé méjìdínlógún fáfọ́lájúwọ́n wọ́n sì kófìrí kan yìí wọ́n gbẹ́sẹ̀ ni wọ́n fọ̀rọ̀ wọn lẹ́nu wò ti lọ sí fàyàwá rẹ̀ sì wá sí ìbàdàgbé o ojú èkè ìdílé sàn láti ẹ̀ náà kà láàárọ̀ yìí.
1: ìwé ìròyìn The Punch láàárọ̀ ìwọ ní àgbàrá òjò sọ pé òun ò nílé wo onílé màá ò ní gbà fún ǹjẹ́ jẹ́ mọ̀ pé ó ní àmọ̀ kan tá a ṣe báyìí tá a sì wà ìjọ náà bí àṣà rẹ̀ àbí paradíṣẹ́ o. àwọn olùgbé orí mẹ́rin mú kẹ́míìnìtì ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn wọ́n mà ti ń ké gbàjarè wọ́n ní gómìnà ọmọbadàpọ̀ Abiodun Ẹ̀dá mọ̀ pé ó ní àmọ̀ kan tá a ṣe báyìí tá a sì wà ìjọ náà bí àṣà rẹ̀ àbí paradíṣẹ́ o. àwọn olùgbé orí mẹ́rin mú kẹ́míìnìtì ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn wọ́n mà ti ń ké gbàjarè gómìnà ọmọbadàpọ̀ Abiodun Ẹ̀dá kù ẹ ṣàánú àwọn wọn ní mi yálé àgbàrá yàgbóró ti ba gbogbo ojúnà àwọn jẹ àwọn ò lè lọ síbi ọmọ mọ wọn níṣẹ wá rí àwọn awakọ àwọn ọlọkọ wọn ní owó gẹgẹ ni wọn fi kún owó ọkọ wọn o gẹgẹ pé àtọba tójò bá ti rọ báyìí pé ò dá báyìí wọn ní ìlọpo mẹta ló jẹ pé àwọn ń wọkọ láti ibi iṣẹ àwọn wá sí ilé wọn ara wẹbẹ tí ìjọba ìpínlẹ Ògùn wọn lára wọn tí wọn porúkọ ẹ ní ọládi púpọ ó lóun ti ń gbé ní agbègbè ìlà ọdún méjìlá ó ní bí ọ̀nà ìbòyì ṣe wà lélẹ̀ẹ́ táwọn olóṣèlú bá dé wọn níṣẹ́ ráwọn ọ̀nà yìí yóò máa yọ kùlùlù ní táwọn bá ti débẹ̀ àwọn òbí wọn ní ṣùgbọ́n àlọ́ làwọn rí o àwọn ò rábọ̀ o àwọn olùgbòrúmú kọ̀míìnìtì ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé wọn máa ké sígbà àmọ̀ pàbí ọdún wọn ní ẹ dákun ẹ ṣàánú àwọn lórí ojúnà àwọn tó ti dẹ̀mí sí inú ìwé ìròyìn The Punch ròyìn ọ̀hún wà ń bẹ̀ láàárọ̀ yìí.
0: kókóró iléeṣẹ́ pọ́nẹ́fẹ̀ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú wọ́n lè dàfẹ́ yáwó lówó ọba ni òdùjú tẹ̀dá o ìdásífẹ̀ yáwó kòrò wóyá lọ́ba ni òpin gbèsè ń tiẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ wọ́n tún jẹ́ gbèsè kó lé sí nǹkan rí ọ̀gbọ́n la fẹ́ dá sí o ìwọ́n tún wò sósoso ní ojú kan gbèsè ní àbíkúlò pé díẹ̀ díẹ̀ ọ̀pẹ́ àwọn àkàbàṣẹ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n lọ́tún ló sì wípé ìyàwó ṣe ìyàwó wọ́n ti taari bílíọ̀nù mẹ́rin ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ márùn-ún dọ́là lórí ìtọ́rọ̀ ti ìyàwó ní orílẹ̀-èdè wa nàìjíríà láti pé àmọ́ sanwó náà díẹ̀ díẹ̀ díẹ̀ kọ́rọ̀ bàbá ní santa o ojú wẹ́ kíndéédé trust nation lẹ́tì náà kà láàrọ̀ yìí.
1: inú ìwé ìròyìn new telegraph láàrẹ wọn ní ẹ̀fọ́ kì í lẹ́fọ́ láwo lórí òfin kan yìí tó yẹ pé wọ́n fẹ́ gbé kalẹ̀ pé àfàrò àwa wà nù mọ́ọ̀lù ẹ̀ bá wà nù àwọn dáfó kẹwàá yìí praise the lord hallelujah wọn ní àfàrò lórí ẹ̀ o ǹjẹ́ jẹ́ mọ̀ pé adarí àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn kristi tí wọ́n ń pọ̀ ní pentecostal

0: ìdílé ẹ̀ ní ẹ̀jẹ̀ kọ́ bá yín andrew ẹ pè wọ́n kẹ́ẹ̀ jọ́ jayọ̀ 081-592-241-26 g food good food.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó láì sọ méjì lọ́rọ̀ àròrọ̀dá òjò tó ń rọ̀ lásìkò yìí ti ba àwọn òpópónà kan jẹ́ ní tìbútòrò ìpínlẹ̀ yìí bí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó LSPWC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ní ìmọ̀lára ìnira tó mú wa fún gbogbo aráàlú. Iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeé ṣe lásìkò yìí láti yàgò fún fífi owó òlú ṣòfò. Síbẹ̀ a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀ díẹ̀ tá a lè ṣe lásìkò yìí dúró. Àwọn pàrọwà pé kẹ́ ẹ fi yèdénú kẹ́ ẹ dẹ́kun dídá ìdọ̀tí sínú àwọn kòtò ìdáminù kẹ́ ẹ sì yẹra pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́. Gbogbo àtúnṣe sàn-án tó bá yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní kété tí àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 0906-704-4444 tàbí 0906-904-4444 fún ìwádìí èyíkéyìí. Àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó a ò dáwọ́ iṣẹ́ dúró.

ọjọ́ ìṣẹ́gun Tuesday. Ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún 2024. Bí aago méje ṣe kọjá ìṣẹ́jú márùndínlógójì 7:35 a.m. tó túmọ̀ sí pé aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ máa káàárọ̀ sàì káàárọ̀ máa ń. Ẹ káàárọ̀ gbogbo ẹyin máa mi pátápátá. Ẹ kú iṣẹ́ ọmọ, ẹ sì kú iṣẹ́ ọkọ o. Lágbára Ọlọ́run ẹ ó jèrè mẹ́ o. Ẹ jẹ́ kí n gbà ládùúrà gbogbo ẹyin màmá tó ń gbọ́ mi láàárọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday torí pé ẹ ti mọ̀ wípé lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday mi ò kí ń fi ẹ̀yin obìnrin ṣeré. Mo ní mo gbà ládùúrà fún yín ẹ ó jẹun ọmọ ẹ ó sì tún jẹun ọkọ. Àtóúnjẹ ọmọ àtóúnjẹ ọkọ kò ní korò lẹ́nu yín o. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tọ́kọ́ fi kú mọ́ ẹ lórí. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ táyọ̀ fi kú mọ́ ẹ lórí. Àtọkùnrin àtobìnrin ni mo gbàdúrà ẹ fún o. Ìṣẹ̀lẹ̀ burúkú yóò ní ṣẹlẹ̀ nílé rẹ. Igi tí ń jà tí ń gba ọkọ lọ́wọ́ aya. Ó gbọ́ yín màmá tó ń gbọ́ mi ẹ bá mi ṣàdúrà yo ẹ bá mi sàmí àdúrà yo. Igi tó ń wọlé ẹni tí ń mọ́kọ rẹ̀ lọ. Tí sọ obìnrin di opó ọ̀sán gan lórúkọ Jésù ìjìyàn ò ní wọlé rẹ o. Gbogbo alágbára tó wá ní kó fòkó nìṣòro. Gbogbo ẹni tó ń dà ọ́ láàmú nídìí ọjà rẹ nídìí iṣẹ́ rẹ níbi òwò rẹ. Ọ̀run dà ọ́ láàmú lónìí o. Màmá ìbámi ṣàmí mo ní gbogbo ẹnikẹ́ni tó lóhun alágbára ayé alágbára òkùnkùn tó ń dà ọ́ láàmú. Tó tún fi láọ lójú pé àríwọ̀sẹ́ àrí àfi tó o bá kú àfi tó o bá ṣubú. Ó gbà á ládùúrà fún ẹ láàárọ̀ yìí. Ọ̀run da onítọ̀hún láàmú. Ìdààmú tí ò ní jẹ́ ráyè rojú ráyè tiẹ̀ mọ́ Ọlọ́run gbé pàdé ẹ̀. Ó yá bámi sàmí ilé màmá tó ń gbọ́ mi ẹyin lẹ́nu àdúrà gbogbo ẹ̀yin obìnrin yìí o. Ìjókòó ìpàdé àwọn ẹni ìkà. Ìjókòó ìpàdé àwọn ẹni ibi. Ìjókòó àti ìpàdé àwọn ẹni òkùnkùn. Lórí rẹ lórí ọmọ rẹ. Ó yá àfinà ọ̀run tún ọká lórúkọ Jésù. Ó ṣe máa rínú. Ẹ káàárọ̀ màá gbogbo ẹ̀yin mọ́ mi mú kí o. Torí pé ẹ pé lọ́lá. Ẹ ṣe ń múyan gan láwùjọ. Ẹ rẹwà púpọ̀ jù. Ẹni ìṣáájú lẹ tọ́ sí. Ẹni àpọ́nlé lẹ́yìn obìnrin. Ẹ rẹwà púpọ̀ Ọlọ́run da yín dáadáa. Ẹyin gangan ládùn ayé yìí bí yóò bá sóbìnrin láyé ìbò láyé yóò bá ṣe rí. Ẹyin ni ìyá wa ẹ tún wá jẹ aya wa bẹ́ẹ̀ ẹ tún gbà láti jẹ ọmọ wa. Ẹ ṣé o ẹyin màmá wa. Gbogbo obìnrin ni mò ń kí. Mo gbà ládùúrà fún yín lẹ́ẹ̀kan sí. Mo ní ẹnikẹ́ni tó ní ẹkún lẹ́ẹ̀ fi lo ìgbà. Ẹnikẹ́ni tó ní ìnira lẹ́ẹ̀ fi lo ìgbà. Ọlọ́run dá ẹkún àti ìnira padà sórí onítọ̀hún. Ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe rí gbogbo ẹ̀yin bàbá mi. Mo kí ẹ̀yin náà o ẹ káàárọ̀ sà. Gbogbo ẹ̀yin ọ̀dọ́ ìlú lọ́kùnrin àti lóbìnrin ìdọ̀bálẹ̀ ọmọ yìí lọ́wọ́ adé olúwa Adéfọlárin Okun Adé Mr. Pilot ìjọba Worldwide. Ẹjà kẹ́ka rẹ má ṣe rẹ̀wẹ̀sì torí mo mọ̀ pé yóò ṣì dáa ẹyẹ fọkànbalẹ̀ o. Ẹ ṣàjà ṣe sùúrù kárí ẹ̀kún fún àdúrà. Ohun tó ń le ó sì máa padà rọ̀. Ohun tí ò tó ó sì máa pọ̀ tó máa padà ṣẹ́kù. Ọwọ́ tó ń tọrọ sì máa padà fún ni. Bó ṣe máa rí fún ọnu. Ìwọ má bá ọ tọwọ́ bẹ̀jẹ̀ o. Má bá ọ rìnrìn àjò òkùnkùn. Má bá ọ gé ẹ̀mí rẹ kúrò. Bó o bá lo kánòkò lọ́sàn-án, wàá rìn ìrìn ẹ̀ lóru o. Àmọ́ná tí wàá nu látòrí ètò bọ́nà ṣe ní iléeṣẹ́ Bond 92.9. Dákun o. Bó o bá fi wàdùwàdù rédà lórí ikọ̀ ó ṣeéṣe kó bẹ́ ọ lọ́wọ́ o. Má kan tuntun lọ ọ́. Ìgbà rẹ̀ kò ṣeé ṣe ní kòkò. Ọlọ́run lọba tó ní dédé o. Òun ló sì ní àsìkò. Ọba tó dé nínú dùngbùn ó ti mọ ohun tí ó jẹ o. Àdúrà tẹ́mi máa ń gbà ni pé Ọlọ́run tọ́jú mi tọ́jú aya mi mẹ́rì tó gun okun adé tọ́jú àwọn ọmọ mi ìfẹ́ adé àti rere olúwa okun adé kò jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run á tọ́jú ẹ̀. Tàbí mo sọ fún ẹ ẹni tó lọ́n bá tọ́jú kò lè lálàṣe kò lè jẹyà láyé ojú ẹ̀ ò lè rí bí ẹni tó lọ́n bá Ọlọ́run tọ́jú mi adé olú okun adé Ọlọ́run ọmọ rẹ ni mo jẹ́ o tọ́jú mi o aya mi mẹ́rì tó gun okun adé ọmọ rẹ ló jẹ́ Ọlọ́run bá mi tọ́jú ẹ o. Bámi tọ́jú ìfẹ́ adé àti rere olúwa okun adé àwọn ọmọ ọmọ rẹ ni wọ́n o. Bámi tọ́jú wọn Ọlọ́run Ọlọ́run wá sì tọ́jú gbogbo wa. Wọ́n mo gba aládùúrà fún Ọlọ́run ó bámi tọ́jú ẹ. Ọlọ́run á kẹ́ ẹ pẹ̀lú gbogbo ohun tó tọ́ ohun tó jẹ́ ìgbádùn ayé Ọlọ́run á fi kẹ́ ẹ. Ẹ káàbọ̀ sórí ètò. Iléeṣẹ́ Bond 92.9 mo nígbàgbọ́ pé ẹ ń gbọ́ mi dáadáa ní gbogbo ibi tẹ́ ẹ bá.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba nítorí pé ọjọ́ ṣú ọjọ́ yọ Adéyá fún perégedé tí ń ṣe èyí ojúmọ́ ọmọ ojúmọ́ tó mú wa lé ní ojúmọ́ ẹrẹ ojúmọ́ ayọ̀ ló máa jẹ́ fún gbogbo wa. Èyí ni ọjọ́ Ìṣẹ́gun Tuesday ogún rírí ogún ẹ̀rí Ọlọ́run ọba ṣe fún ní kálukú wa ọ̀dá ló ń pín iṣẹ́ Ọlọ́run ọba ní pé àlùbáríkà. Àlùbáríkà tó lọ́rìn làwa ń bèèrè lórí iṣẹ́ wa lórí okòwò wa lórí àdáwọlé wa lágbára Ọlọ́run ọba. Lọ́la inshallah bi kudrati la e káàárọ̀ lẹ́ẹ̀kan sí kì í pọ̀ ju bí kígbà ni ọmọlúàbí ti bẹ̀rẹ̀. Ganiya Bello Ashir lorúkọ tèmi awóbìnrin la wà lórí afẹ́fẹ́ báyìí.
1: Àlùbáríkà sí wọn bá tí mo bá ṣe o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba àlùbáríkà sí gbogbo iṣẹ́ tá a bá ṣe pátápátá lágbára Ọlọ́run. E kaabo si koko nu ero ibase ntasiwaju laaro itemi so ka buru akinwole e ti gbo gba adura en kolo ba afase si
0: amen
1: ba jade le nta wa on ta ma je on ti ma je wa a oni se alaba pade o ija se jeje o
0: amen
1: o ya a ma mu lokoko eje
0: be ni ka ma mu lokoko eje eji bi koko nu ero in se ntasiwaju lati le se wa bond fm 92.9 lara agba ida won ni enikeni ti iwo ba nipa lati seran lowo fo ohun na leni keje e o ya tete ya toju e ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé àwọn àjọ tó rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lórílẹ̀‐èdè wa nàìjíríà yẹ national emergency management agency wọ́n mà ti ń sọ di mímọ̀ wọ́n ní ṣe rí àwọn ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà tó yẹ pé wọ́n wọ̀ wà rárá láti orílẹ̀‐èdè turkey wọ́n ní 37 ni wọn o wọ́n ní wọ́n ti balẹ̀ pẹ̀pẹ̀ sí pápákọ̀ òfurufú tó wà ní nnamdi azikiwe international airport nílùú àbújá gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí àwọn àjọ náà tí wọ́n tẹ̀ jáde wọ́n wá ní báyìí àwọn àjọ tó rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti tẹ́wọ́ gbà wọ́n nílùú àbújá nígbà tí wọ́n sọ di mímọ̀ pé gbogbo àyẹ̀wò èyí tó yẹ làwọn máa ṣe fún wọn látàrí ètò ìlera ara wọn àwọn nǹkan tí wọ́n nílò àti àwọn àmúyẹ tí wọ́n nílò kí wọ́n tó fà wọ́n lé àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́ wọ́n ní gbogbo àyẹ̀wò làwọn máa ṣe fún wọn. Nínú ìwé ìròyìn The Punch ìròyìn ọ̀hún wà bẹ́ẹ̀ láàárọ̀ yìí.
1: Ìró ìròyìn The Nation tí náà mo ti ṣíde ìròyìn láàárọ̀ yìí o ibi tí ìròyìn náà ti ń sọ pé agba kí wà lọ́jà o kò rí ọmọ tuntun wọ ààrẹ Bọ́lá Tinubu kíní kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ àwọn èèyàn wa wọ́n ń pa wọ́n ẹ̀yin bàbá wa à ń ra wọ́n ẹ̀bẹ̀ sí yín a ò ní gbà o pé kán ṣe pàkàrú ìdìbò tó ń bọ̀ lọ́jọ́ 15 oṣù yìí o ẹ rántí bàbá wa ní ohun tó ṣẹlẹ̀ ní ọdún 1983 ó bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ nípínlẹ̀ Ondo ẹ má jẹ́ kí a tún ní rúurú yẹn mọ́ à ń bẹ̀ yín bàbá wa Bọ́lá Tinubu ní ọjọ́ 15 oṣù lágbára Ọlọ́run nípínlẹ̀ Ọ̀ṣun a fẹ́ kí ètò ìdìbò tó máa wáyé ń bẹ̀ kó lọ ní ìrọwọ́-rọsẹ̀ èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adélékè ni wọ́n sọ̀rọ̀ yìí nípínlẹ̀ Ọ̀ṣun lánàá òde yìí nígbà táwọn rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé ìdìbò tó ń bọ̀ ẹ jẹ́ kó lọ ní ìrọwọ́-rọsẹ̀ o nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní àrí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ o pé àti àwọn akọlù wọ́n ní àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní wọn tiẹ̀ wá ṣiṣẹ́ wọn máa ń báyìí bó ti tọ́sí bó ti yẹ o bó ti yẹ pé àwọn gbaradì fún ìdìbò náà tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní àwọn jàǹdùkú àti àwọn ọmọ tó ń hùwàkiwà wọ́n ní wọ́n ti wá gbilẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun o tí wọ́n ń dojúkọ àwọn wọ́n ní ẹ má gbàgbé o ààrẹ Bọ́lá Tinubu àwọn gẹ́gẹ́ táwọn gẹ́gẹ́ bíi gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn gbọ́dọ̀ jẹ́ kí ààbò tó péye wà nípínlẹ̀ ọ̀hún o kí ìdìbò tó wáyé nígbà tí ìdìbò bá lọ́wọ́ lọ́wọ́ àti lẹ́yìn ìdìbò náà ẹ má jẹ́ ká tún rí ohun tó ṣẹlẹ̀ lọ́dún 1983 o nípínlẹ̀ Ọ̀ṣun àwọn òfin rí o gómìnà náà sọ pé bàbá Bọ́lá Tinubu má gbàgbé o pé mo ti fọwọ́ sọ̀rọ̀ àti lẹ́yìn fún yín fún ìdíje dupò yín fún ọdún 2027 sípò ààrẹ lẹ́ẹ̀kejì àti ẹgbẹ́ wa Accord Party a wà lẹ́yìn yín gọgọgọ láti jẹ́ pé ẹ ṣe àṣeyọrí o nínú òtì ìdìbò ààrẹ tó ń bọ̀ lọ́dún 2027 ẹ ṣàtìlẹ́yìn fáwa náà o èmi kọ́ ni mo sọ o gómìnà Adémọlá Adélékè náà rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ Bọ́lá Tinubu.
0: Inú ìwé ìròyìn The Punch láàárọ̀ tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun nìyá Alájẹ Bond FM wà jẹ́ kí n tẹ̀lé ẹ láàárọ̀ tòní pàápàá jùlọ ní ìgbaradìde ètò ìdìbò tó fẹ́ wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n yan ẹni tí ò ní gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun jẹ́ mọ̀ pé ẹnì àwọn ìgbìmọ̀ kan tí wọ́n pè wọ́n ní Ìmọ́lẹ̀ Campaign Council wọ́n mà ti ń sọ di mímọ̀ wọ́n ní nǹkan tá a bá fẹ́ kó bàjẹ́ ojú la máa ń tètè mu tò ọ́ ti rọgbọ ẹni tó jẹ́ igi wa gbogbo ràwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà làgbọ́ Látúndí Dìsù wọ́n ní ẹ dákun ẹ fi ọkàn àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ fi wá lọ́kàn balẹ̀ wípé ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí yóò lọ ní ìrọ́wọ́ ìrọ̀sẹ̀ agbẹnusọ wọn pẹ̀lú mi Ọlájẹ́ǹgbèsì òun ni ó sọ̀rọ̀ di mímọ̀ wọ́n ní àwọn rọ gbogbo àwọn alákòóso ọ̀rọ̀ ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo ní tó pa pàápàá jùlọ orílẹ̀-èdè wa Nàìjíríà àti ti àwọn ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní ẹjọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ bákan náà iwo ro en to je alakoso fun oro olopa ni ipile ose yen Ibrahim Gotan won so di mimo pe se ri eto idibo to fe waye awon be yin ni ori ikunle lawon wa awon ta won jobirin ori idobale lawon wa awon ta won jokunrin awon je fe ki alaafia joba lasiko eto idibo to fe waye ni ipile osun tori pe wahala to n sele ni ipile osun latare pe adibo gomina ani dibo gomina won ni pe o n ja awon laya oke be laya awon wa o sugbon awon ra wa ebe si le ise olopa lati wa woro kan fi sadako ri pe alaafia joba lasiko eto idibo to fe waye ni ipile osun ni ko pe yi ninu owe iroyin the punch ekunrere iroyin won benbe laaro yi
1: be ni won mo ti pada si ipile eko bayi o nitori pe ipile eko ah set of excellence ni nipa won ehn nitori awon ona wa
0: ile ta tin je ta tin eko ni baje bi asa
1: o baje ti
0: o baje ti
1: ninu owe iroyin nation te ni te wa ni aro ina lele wa nbe o ile ise Lagos State Public Works Corporation ti ipile eko ni won so pe bo si de je pe ojo nro ko se ko se to menu duro die laipe yi won ni pelu eyi awon se ise awon ise won ni o tori pe awon di awon kotokoto to wa lawon ipinle eko ni to ba wa awon ona wa kan a kan de ni pe won tin ise awon bi kan sugbon awon koto girewo girewo lawon mi to mi ba kunu e bayi aten to rin aten to wo moto ko ni mo a fi tolo olohun ko ma so wa o en to je adare ajo na to kun bo ajanaku ni won so le ni ise won ni awon se intervention lo awon oju ona wa bo si le je pe isoro wa lawon oju ona wa kakiri awon pe gbolugbe ipinle eko ti e ba ti ta won se kan lo lo lawon bi kan e ma faye sile fun won kan sise aten te n gbe ta si titi aten te n bona je eye bona je lasiko yo eye gbon ye po oju titi nigba ta ma se tan ayan mo janjuku te n duro n takiri won pe yin o won pe lasiko yi bi aye pada ojo ojo se n wa a mo gba tojo ma ro agba tojo ma da oduro e de n ko opolopo igba ni won le se ona nigba tojo ba ran lowo sugbon awon si n gbe gbe se lati ma sise awon bo si so ati bo si ye bo si le je pe ojo ran lasiko yi tokunbo ajalaku na se le ti mimo laaro e ninu owe iroyin the nation
0: ninu owe iroyin the punch laaro e won ni okuku parada ti imole ba ti de ni o nje je mo pe lori oro ina monomono awon ko ma tin ke gbajare papa julo awon olugbe ogijo ni sagamu loku government ni ipinle ogun won ni edakun e ba won ra we ba mo e ta se ta iwa lejo na bi asa dedeji won ni edakun e ba won ra we be si eka ile ise apinoka ibadan electricity distribution company ni osu kokan lare o dawon oti nina o dawon oti le ise igiri le ikona lawon agbegbe awon won ni okukun birimu birimu lawon wa o okan lara won ti won poruko e ni Angela Olarinwaju won ni awon omo kan ti awon se fun awon nina monomono fun osu mokanla keyan ma fi na keyan ma tona bayi won ni ki lo sele won ni edakun ero awon lowo bakan na lawon olugbe na tun tesi waju ni oro won won ni bi awon se wa nina fun osu mokanla yi won ni se ri awon le se apinoka se ni won tun mu bili ti opo lu e ti daru won tun mu wa fun awon lati ma san won ni ko ye ko ri be o bakan na lawon olugbe giwe fugbotu na ni bensin ni ikorodu won la tojo aiku sunday to koja edakun eyin keje electricity to wa ni alogba eyin na edakun e saanu awon ori na monomono lo lati jo sunday ko sina na okukun bi ni gba won wa ko so mi o edakun e saanu awon eyin ile ise apinoka won ni ejigiri si ojuse inu ero in the punch royan wa nbe laaro yin
1: o se aje pe ibadan nikan lo ma si ko ojuse example gbo gba
0: ibadan ni
1: mo ma gbe se example a n tẹsiwaju o laaro e koko nure n tẹsiwaju ile ise Bonde FM 92.9 baba to pe mi ya lakara ati ya ati omo yelewe omo won ma gbo o laaro ni iwe iroyin o obirin akoko ni ile Nigeria Olurẹmi Sinubu won so dimo pe eyin ya lomo e wa gbo o papa eyin se n fomo loyan lowo o mo ti se ayeye ayojo ojo ifun omo loyan yi ti o n waye lowo lo fun odun meje bayi ti bo se wa nu iwe iroyin na laaro lati ojo kini si ojo keje oshi gege bo se wa ni akosile o won na yin lomo wa gba o won ni ba se nsa yo World Breastfeeding Week ni gbogbo agbaye eni ejo eran awon ogora lowo papa awon omo te gbe dani o pe kon ba le wa ngbe ala ilafia kon si le gbo kekeke ni o bo se wa nu wo rin na won ni eleyi lo waye lati ojo kini se ojo keje ise n pologo e lasiko yi ipologo yi ni kokon won ni eje ka jo fowo su wopo o awon ni won ni awon senator Tinubu won dara pon gbogbo ogunlogbo agbaye patapata lati se ajo ojo awon ififu omo loyan yi ti o lo lowo o won ni eyan lobun agbon nte ba je ohun la e ma fun omo mu ninu omo yin o won ni e ma je ounje ti o se ara lore ki o le daabo bo awon omo omo ti e gbe dani won sapejuwe ayajo ojo ose na gege bi eyi to je eyi ti won lo worogorogo ati fun aabo ati ilera fun awon omo ogowere yin fonjo la ni o won ni omo ti o ba ti muyan oni bo se je o ona awon ta fun loyan gan an gbadura lori won no ni egbo omo yin kale e fo omo yin loyan o eyi je ohun ti e le se lati tojo awon omo yin fun ojo ola won ki won le gbokeke ki won si le je omo laanu ati awon to ba won lalaafia pipe ni o ekun re wa nu we range nation la ro yi eyin mommy e je afo omo loyan eyin gboyan leyin omo o si beta
0: afa mo la Inu were inu telegraph laare be lo mo sori ni ipinle plateau nigba ti en toje alakoso fault olera ni ipinle plateau yen ni Nicholas Bamlong nigba ti won so di rime pe se ri eyin iyo lomo papa julo eyin te ba sese bi ikoko won ni osu mefa akoko won ni e ma fun awon omo yin lo mu daada e si ma fi nkankan la e ma fomi la e ma fi nkankan la won ni gbogbo eronja ti omo nilo lati le je ki opolo won ji pepe won lo ti wa ninu omi omu yin o eye gbo mu fun daddy awon omo ni ke ma fun won ni oro yi lale wu ni ilu Jos latari ayajo World Breastfeeding Week eyi te po sele ni ose yi oni won ti so di mimo won ni se ri osu mefa akoko te fi fun awon omo yin lomu yin won ni oniruru esan to le fe jeyo latara omo ikoko won ni gbogbo e patapata lo je pe omi omu yin o ma kon ka bi ase lebo won ni omo yin o ni ma share awon are to le pa olojiji won ni ko ni se awon omo na fun idi eyan yin obi ati alagbato eyi daddy e fun awon omo mi laaye e je ki won ma fun omo lomu daada oni we iroyin new telegraph ekunrere iroyin o nbe laaro yi
1: mo si do sinu we iroyin daily trust en to jade yi so ngbona fele fele ba se nte siwaju laaro yi egbo ogbo omo le nigeria o ti ya bayi o kini won ni ipolongo dibo ma bere o ni august 19 ojo kokan di logun osu ta wa yi ta won woni ti are si ori ipo are lo 2027 ati ti awon ile asofin agba ni o ile ise independent national electoral commission INEC won ti kede bayi won ti te sode won ni won te awon oluduje sipo are mokandinlogun si ita sori ero won bi a se ngba de fun eto idibo to nbo lori 2027 won ni ninu atoje ton te sibe sori ero won won ni won te oruko won aiwe ti won ka ati nkan ti won se gugu nkan to npa won ti te sibe bayo won ni alakoko oni are Bola Tinubu ti won fe lo lekeji sipo are pelu enikeji won Kashim Shettima enikeji won en to je igbakeji are le Nigeria tele tele Atiku Abubakar eyi ti on dije dipo labe egbe oselo ADC pelu enikeji won igbakeji won Rotimi Amechi eniketa gomina ipinle Anambra tele Peter Obi ti o je ti egbe oselo National Democratic Congress NDC pelu enikeji Rabiu Musa Papaso won te lesese sile nu we royin daily trust elora eloka o ipo logo ibo ma be ni august 19

0: fẹ́sọ̀ wa tọ̀ rédíò wa méjèèjì tó já síwájú oríṣiríṣi ètò agbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹ́sọ̀ wa pọ̀ àmẹ́lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú elédè ẹnu gbogbo ìjẹ̀lẹ̀ ọ̀rọ̀.
1: Atoma baba ni wana ni baba na ni wani benmi na de lo alo na ni baba na ni ama wa pero ni won pa won ba de fe wa ti he ati hun gbogbo aye mo yi pe oga ni ni gbogbo nkan olohun ni jojo olohun nabi lodo olohun la ilaha illallah
2: band fm

0: Come on, Nigeria. Here we go. And Cabo, so we publish a board of 92.9. Oh, there will be. And you know, on Tuesday, or Jokari, in New Shukajo, or do 2026. I love ya. Law, la Kabi, Shabba, and other. Come on, Kira. Too close to the way keep for you. Oshu Augusti, Ubun Katabamu, no, no, my drama. Lasha Lova, me, Laura B. You also do your new one. La Rotin, Jubashi fellow. Hey, I'm worry. Unlock a coin, JG. Need to a new worry. Don't hide you in me. No, Lamaka. City going to repair. Oshe show. Keep finishing Junior. Cote, pa. Sinu, you call Real Madrid. Arsenal, you won't gano. Afi kon se nu dede sibi o tori pe ki seru won atari ajaranku ni lagba be mi ese lo ni yen bakan na e ma so fun yin o iko fam na won ti se kini yen won ra gba bolu yi latun ni iko Real Madrid pelu akoni mo gba won ni to je pe ohun gangan na lo na ga si pe kodra ko ma won o si ti mu ni yen Garcia latun ni iko Real Madrid o ti wa ni fam bayi lai si ani ani nbe Revolution Modern FM. No, let's battle now. Out any. If you don't know my own, you'll find no reason so loud in. Legit me. Get your shabby. You won't let. Look at your papa, you don't know. Let's say, cuckoo, bushing low, Emma Bolaro to me.
1: You won't let local code, Georgie. Be let it is so. Let go and see. I could echo Jumani be keeping that thing go a laro to me. You're a papa Bond FM 92.9. No, lawa. You hear a gem mulati be end that scene. Latari baby Chelsea, she by low by. O se se ki ogba gbogbo ife eye to wa ni Premier League tori pe okan ra awon agba board yen lokan ojokan ni Chelsea enikan na wa ko iko Arsenal o si so pe o se se ti won ba ri Vinicius Junior ti won ba ri agba ball yen ra o se se ka won lo si odo Bakola Bradley Bakola to je pe agba ball lowo PSG to je pe o se se ko kuro nbe lo ti je pe Liverpool lo tin pe agba ball pe ko ma bo wa si odo awon sugbon lowo lowo bayi Arsenal náà ni ẹjẹ́ ká lọ wò bóyá àwa tá a jẹ́ Premier League champion bóyá máa darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ àjọ FIFA àti UEFA wọ́n sì jọ ń fa oríṣiríṣi àwọn nǹkan tó jọ ń fà nípa bí àwọn UEFA ṣe ń sọ pé ìwọ ọlọ́gbẹ́ni Infantino yìí nǹkan tó ṣe ó ti tó gbogbo àṣìṣe àwọn nǹkan tó ṣe ó ti tó báyìí a fẹ́ kó kúrò nídìí iṣẹ́ yẹn a fẹ́ kí ẹlòmíì wà ń bẹ torí ó dàbí ẹni pé o ò mọṣẹ́ ẹ̀ níṣẹ́ torí kí ló fà á gbogbo ẹ̀ náà la máa sọ fún yín ní àárọ̀ tòní àwọn agbábọ́ọ̀lù wo ló ti kúrò nínú ikọ̀ àwọn agbábọ́ọ̀lù wo ló ṣe fẹ́ wà nínú ikọ̀ míì kọ́ńtráàtì ni gbogbo ẹ̀ náà la máa mú tó yín létí WAFCON náà wà ń bẹ̀ ẹ̀ káàbọ̀ lẹ́ẹ̀kan sí Ibrahim Ọlálékan IP Sport lèmi ń jẹ́ ẹ ṣeun.
0: O ṣeun káàbọ̀ ká máa mú lọ́kọ̀ọ̀kan ẹ̀jẹ̀ẹ̀jì torí pé àárọ̀ lọ́jà ní pápá ikọ̀ PSG Paris Saint-Germain ní ọ̀rọ̀ méje náà ni wọ́n sọ pé ó ṣeéṣe kí wọ́n ganu sí Strasbourg láti lọ mú agbábọ́ọ̀lù kan bẹ̀ ní tó dá àgọ̀yọ̀ ọjọ́ tó yẹ pé tabaníkà wo nù ìròyìn Sporting Live láàárọ̀ tèmi ẹ̀rí tó ganu ń bẹ̀ tó wà ń bẹ̀ láàárọ̀ yìí tó yẹ pé ìròyìn náà sọ pé kákà òun ẹ máa gbọ́ bó ṣe lọ labalábẹ̀ ẹ náà.
1: Ẹ jẹ́ máa sọ fún yín pé agbábọ́ọ̀lù yìí agbábọ́ọ̀lù Raúl Leipzig tó yẹ pé a ti ń rò pé ó máa darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ikọ̀ RB Leipzig chief wọn tó wà ní nípa sporting director wọn ó ti ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí pé ní àdéhùn kankan bí ti wúlẹ̀ kó mọ pẹ̀lú ikọ̀ Real Madrid agbábọ́ọ̀lù yìí nǹkan tó fà á tí ò fi darapọ̀ mọ́ wa ní pre-season ni bí ọlá pé ó sọ pé ara òun o pé tó pé òun ní ìlera ara ipé tààrẹ bá dẹ̀ ti yá ipé òun á ṣe kíni ọ máa darapọ̀ mọ́ ikọ̀ RB Leipzig ní pre-season tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìyẹn bẹ́ẹ̀ Newcastle wọ́n ti ṣe kíni yẹn fún Arsenal látàrí pé bí Arsenal ṣe fẹ́ ra agbábọ́ọ̀lù yìí Bruno Guimaraes láàrin ikọ̀ Newcastle sọ pé owó tẹ́ gbé wá kò tó bóyá kẹlọ wá sí wá torí kíni agbábọ́ọ̀lù yìí agbábọ́ọ̀lù wa ni bẹ́ẹ̀ ni ó ṣe lọ́
0: Manchester United ọmọ tẹ́lẹ̀yìn ò fẹ́ lò kódà ikọ̀ Barcelona yà láyàlò wọn tún dá a padà ní pé àwọn ní kankan fi ṣe mọ́ o ní báyìí ikọ̀ Fenerbahce ń ganu sí pé Rashford ó ṣe ṣe kó darapọ̀ mọ́ àwọn torí pé wọ́n fẹ́ràn agbábọ́ọ̀lù náà lọ́pọ̀lọpọ̀ ó sì ṣe é ṣe o kí wọ́n mú agbábọ́ọ̀lù yìí kó jẹ́ ìkànnì tí ó darapọ̀ mọ́ wọn ní sáà tá a fámù yìí kí ó lè máa bẹ̀ síwájú bákan náà Barcelona àwọn ọmọ mi tí mo tò ọfẹsọgbọn òkìbọn máa ṣẹjẹ náà ló ṣe pé o akọni mọ gbá wọn asin flick ọmọ tí ń tẹnumọ pẹsẹ à ni oun ni di agbabolu lo waju ta mo si striker number 9 tori pe en ta mo tele tele Lewandowski o ti po soke raja bosu ni ko mi ni bayi Barcelona o fe oko o gboro agbabolu lo waju ta mo se agbabolu sinu awon tin fa won ya number 9
1: bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ ra agbábọ́ọ̀lù lọ́wọ́ wájú bó ti ẹ̀ pé agbábọ́ọ̀lù kan lọ́wọ́ wájú wọn ìyẹn ta mọ̀ sí Ferran Torres ikọ̀ PSG ti ń ṣẹ́wọ́ sí pé agbábọ́ọ̀lù máa bọ̀ wá sọ́dọ̀ wa máa bọ̀ wá sí kó wá bá Champions League kó wá gba Champions League bẹ́ẹ̀ báyìí mọ̀ pé PSG ló gba back to back Champions League wá dẹ̀ máa lérò pé kí agbábọ́ọ̀lù Ferran Torres kó máa bọ̀ rí pé ìṣòro tún lékún fún ikọ̀ Barcelona látàrí pé Julian Alvarez sọ́fẹ́rà lọ́wọ́ Atletico gbà ó ní pé agbábọ́ọ̀lù àwọn òní ta ó pè wá kàtá síta ju kàtá fún Barcelona lọ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí Ferran Torres náà ó ti fẹ́ kúrò ní ikọ̀ Barcelona bó bá ṣe lọ́nbẹ̀ a máa jẹ́ kẹ́ mọ̀. Ikọ̀ Tottenham wọ́n sọ pé àwọn agbábọ́ọ̀lù táwọn rà ò tí ì tó látàrí pé bí wọ́n ṣe tún ṣẹ́wọ́ sí agbábọ́ọ̀lù kan lọ́wọ́ Liverpool yẹn ta mọ̀ sí Cody Gakpo ipe kó tún bọ̀ kó a máa darapọ̀ mọ́ àwọn ká ó lè tẹ̀síwájú níbẹ̀ yẹn.
0: Ta bá sọ Barcelona ta bá sọ ti Real Madrid kò tí ì pé torí pé ológun làwọn méjèèjì lábalábẹ̀ náà nìyẹn ní La Liga tó ga gaara ló fi jẹ́ pé o Bernardo Silva tó kúrò nínú ikọ̀ Man City darapọ̀ mọ́ ikọ̀ Real Madrid àwọn ọmọ aláṣọ funfun náà ló ti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ níbùdó ìgbáradì ta mọ̀ sí training ní báyìí yóò fẹ́ ṣetán o láti mú ọ̀pọ̀lọpọ̀ ìrírí tó pọ̀ sínú ikọ̀ Real Madrid pẹ̀lú àfikún àti akọ́nimọ̀gbá wọn Jose Mourinho ẹnu ń jáwáyà fúnra ẹ̀ bàbá tí ò ní gbọ́ tí ò ní gbà fẹ́ni kọ̀ọ̀kan bí ẹ ṣe ń lọ ní lábalábẹ́ Victor Osimhen ti máa ń pè ní olúwa ṣeun tó wà nínú Galatasaray náà ló ṣe é ṣe o kó kúrò nínú ikọ̀ yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn jà rìnrìn mo sọ fún Ibrahim Jọ́kì ní àná pé Chelsea má lè ganu sí i ó ní kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n lábẹ́rẹ̀ wọ́n tó ṣe yẹn ó ṣe é ṣe o kí Victor Osimhen kó kúrò nínú ikọ̀ Galatasaray torí pé ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù náà ni wọ́n darapọ̀ mọ́ ikọ̀ míì ní àsìkò tá a wà yìí bẹ́ẹ̀ sì ṣe ń wò yìí tọ́tí àmú ti ganu sí ṣùgbọ́n owó yẹ ò pé bákan náà Chelsea lè gba abẹ́rẹ́ kan lọ gbowó yẹn kọ́ gbẹ̀nà ìbùrú kan ga àgbà bákan náà ó ṣe ṣe kí ikọ̀ Barcelona káwọn náà rí mú un ṣùgbọ́n ojú gbogbo ẹ̀ lọ ó bá ṣe ń lọ ẹ máa gbọ́ labalábẹ̀ náà Victor Oluwaseun Osimhen agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ni number 9 lọ wájú.
1: Ó tiẹ̀ tó kí Chelsea ní àwọn fẹ́ ra Osimhen látàrí pé ó ní fọ́ọ̀kan tí mo rí lánàá lẹ́jìtì níbi tí wọ́n ti ń ṣe training ti Nicholas Jackson níbi tí àwọn olólùfẹ́ Chelsea kọ̀ọ̀kan ti sọ pé agbábọ́ọ̀lù ipe tó bá padà wá ipe ó máa tún jẹ́ kí Palmer ipe kó rí nǹkan oṣù ẹ̀ dáadáa. Agbábọ́ọ̀lù yìí ó fún ní pass kó kàn ra agbábọ́ọ̀lù sínú àwọn ó dẹ̀ tún gbá bọ́ọ̀lù dànù. Àwọn yẹn wá sọ pé ṣé adúrú IT tó ṣe pẹ̀lú Harry Kane gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ pé Harry Kane jẹ́ agbábọ́ọ̀lù tó yẹ pé nínú àwọn agbábọ́ọ̀lù tó mọ bọ́ọ̀lù gbá sáwọn jù lòun jẹ́ táwọn èèyàn tẹ̀ ń sọ pé ó ṣe é ṣe kó gba Ballon d'Or tó ń bọ̀ lọ́wọ́ ìbáyìí. Ó wá wà ń bẹ pẹ̀lú ọdún kan pẹ̀lú agbábọ́ọ̀lù yẹn kò rí nǹkan kan ṣe níbẹ̀ yẹn.
0: Ẹ ṣèyí training ni tó wá gbọ́ bọ̀ sínú gbọ́mọ tó ń ṣe ó kàn ṣe ní dára ni pé kì í ṣe kó wọ̀n lè gbá sínú
1: àwọn. Ibi eré kọ́lá tí mo tó tọ́.
0: Ẹ̀hún kàn fi ń dára ni pé ẹ ṣe máa
1: gbádùn ẹ̀ jùlọ. Ariwo ta pa fún Nicholas Jackson pé wà ẹ̀mí rẹ́dí láti tún fèsì
0: inú àwọn
1: ọ̀rọ̀ rẹ̀. Agbábọ́ọ̀lù
0: ti wá ti ra wẹ́bẹ̀ ẹ̀ tọwọ́ yà dẹ́hùn pẹ̀lú ẹ̀ ọlọ́pọ̀ gbọ́dọ̀ bí a ní 8 àbí 9 years tọwọ́ yà dẹ́hùn
1: ọmọ mélòó mélòó
0: ọlọ́run àtúnṣe ọlọ́run àtúnṣe àtúnṣe contract mi bíi méjì mẹ́ta sí ẹjọ́ lópẹ́ ni.
1: Ẹ yẹ wá sọ fún yín pé agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn gbùngbùn Trevoh Chalobah tí àwọn kan máa ń pè ní Jehovah's Son àdéhùn ti wà pẹ̀lú ikọ̀ Como láti darapọ̀ mọ́ ikọ̀ Como àwọn ti Fabregas ní 30 million euro bẹ́ẹ̀ ló ṣe lọ tí ó máa lọ sí ìtàlù alọ̀ṣe medical àti gbogbo ẹ bá lọ létòlétò ó máa di agbábọ́ọ̀lù wọn tuntun bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń sọ fún yín pé agbábọ́ọ̀lù yìí náà lọ́wọ́ ní ọwọ́ wájú gbọ̀ngbọ̀n fún Real Madrid ìyẹn Franco Mastantuno ó ṣeéṣe kó darapọ̀ mọ́ ikọ̀ Fiorentina ní àyálò tí sáà máa fi parí. Agbábọ́ọ̀lù ọlọ́wọ́ ẹ̀mú tí Man City ń wò pé bóyá ó máa darapọ̀ mọ́ láti ikọ̀ Marseille ìyẹn Gerardo Rulli láti fi dípò ọlọ́wọ́ ẹ̀mú wọn tó lọ ìyẹn Trafford bẹ́ẹ̀ ni ó ṣe lọ́nbẹ̀.
0: Ó dá lábala àwọn afẹ́ṣẹ́kù afẹ́ṣẹ́yà párì bí òjò ọlọ́mọdé ẹríjà wọn torí pé tí wọ́n bá bínú tán báyìí kì í gbọ́ kì í gbà ni o eléyìí náà ni màá fi yà sí ọ̀dọ̀ ìkọ́nú àwọn afẹ́ṣẹ́kù ní tí mo wù tẹ́kẹ́ mi gan mo fọ́nrán ẹ̀ lánàá ó sì kọjá bẹ́ẹ̀ Martin Bankole náà ló fi ìyà jẹ Gerard Anderson lánàá òde yìí ó kọjá ẹ̀ sọ díẹ̀ lókùn kẹ́lẹ́ mi ò gbà o àfìgbà tí referee làjà láàrin àwọn méjèèjì torí pé ìjà náà wáyé nílẹ̀ ní usa lọ́hún la galaxy náà ni wọ́n ti jà náà bá ń kọ́ lé fi ìyàjẹ́ akẹgbẹ́ rẹ̀ anderson bẹ́ẹ̀ ẹ̀rí pami torí àwọn ẹ̀ṣẹ́ kan wà tí mi mọ́ bí tó ti wá wọ́n ń pè kan ní upper court wọ́n tún pè kan ní javin méjèèjì náà ló bá papọ̀ ó sì fẹ̀yìn lélẹ̀ àfàìmọ̀ kọ́ ni má jẹ́ pé bá yín sọ̀rọ̀ yìí ibi tó tàrí bá kù sí òun gan ni ó mọ̀ pé nǹkan bá òun torí pé gbogbo ẹnu ẹ̀ ló ti fọ́ká yánnayànna.
1: Ẹlọ orí pápá orí bọ́ọ̀lù náà lèmi a tún wà ní pẹ̀lú ìròyìn mi. Ẹ jẹ́ máa sọ fún yín pé ikọ̀ Barcelona pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù wọn mẹ́jọ tán kó lọ sí World Cup. Wọ́n ń bẹ agbábọ́ọ̀lù yìí ta ni mò ń sọ̀rọ̀ pa ẹ̀ Rodri wípé kó jọ kó fi ikọ̀ Madrid kó má lọ sí Madrid kó wá darapọ̀ mọ́ àwọn ní Barcelona. Agbábọ́ọ̀lù yìí Rodri ó dẹ̀ sì sọ pé kò sí nǹkan tẹ fẹ́ sọ Real Madrid òun lòun lọ torí ta ló máa lọ sí ta ló máa fi Champions League. Heritage to ma file to ma ni pe mo fe lo darapo mo iko Barcelona be lo se lo nbe e se so fun pe akoni mo gba Cape Verde ti o gbe ogo Cape Verde to pe first world cup won ton ma lo lele to de si daada nbe to pe Argentina emi won fe bo ninu ifese won se yen Cape atani mo so ran pa Pedro Brito ti awon ti inagije re nje Bobista o se se ko darapo mo iko kan ni Morocco ton pe ni Rennes Bakken bẹẹni o se lọ nbẹ
0: o da to ba ri bẹẹ labala bi naa awọn eleyi sọrọ tori pe ọrọ yi naa se mi kaye fi pe se bẹẹ lo se ni tootọ sa wọn ni ọba fẹmi tawa n pe ni ọmọ ele nigeria wọn ni ki imọ sọmọ ele nigeria bi ti wọn mọ wọn ni alabama kódà mo wo fọnrán yìí láàrin mi ya se bẹẹ ni àbí èèyàn máa jọra wọn sa ṣùgbọn ju gbọ ẹ lọ ọba fẹmi torúkọ rẹ ń jẹ isaac bẹẹni odùgbẹsan naa leleyi o o ti kọkọ fìgbà kan wà ní ara àwọn tí wọn ju irin tá a mọ sí short put tí wọn jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọdún 2002 ó ti gbà kan jù ú rí tó sì yẹ pé ó ṣe dáadáa ń bẹ̀ ṣùgbọ́n ikọ̀ ìlú orílẹ̀-èdè alabama náà ló represent ló ṣe aṣojú fún nígbà náà lọ́hùn ní báyìí ó darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń ja ìjà kété tá a mọ̀ sí wrestling ló sì yẹ pé orúkọ rẹ̀ ń tàn káàkiri ṣùgbọ́n ju gbọ́ẹ lọ orúkọ yìí ni ká fi wò ó èèyàn ń jẹ́ isaac odùgbẹ̀sán ẹ̀sìn ní pé kì í ṣòwò orílẹ̀-èdè nàìjíríà tá a bá tara wa ẹ má jà fẹ́ kan tọrọ fúnra wa torí pé orúkọ ẹni náà ni jánu ẹni ó ti fojú hàn pé ọmọ orílẹ̀-èdè wa ń bí ni kò sí àní-àní ń bẹ̀ péèyàn bá péèyàn pé orúkọ dà kó lòun jẹ́ alaba ẹ wọ́n lòun jẹ́ alaba tó sì ń gbá bọ̀lù fún ikọ̀ míì a mọ̀ pé ọrọ̀ ajé ló sùn débẹ̀ ọba fẹmi tí o gbá mọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà ni kò sí àní-àní ńbẹ labalábẹ òun gan ti gbé orílẹ̀-èdè ó ti gbé fúláàgì wa ó ti gbé hàn torí pé mo bí òun ti wá bẹ́ẹ̀ bá mọ̀ ẹ má ṣe ìbejì labalábẹ ẹ má yẹ kí wọ́n fi ẹ̀kọ́ tanú fún wa jẹ labalábẹ ẹ náà bó ṣe lọ lọ́ọ̀kọ́ ìjì yẹn ní ti wáfù àwọn ọmọ wa ṣe dáadáa lórílẹ̀ nàìjíríà o lórí àgàsọ̀ nàmbà tú náà lákalẹ̀ sí lẹ́yìn ìfẹsọ̀sẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ burkina faso ló wà lókè téńté àti pé gẹ́gẹ́ báyìí o sí ìpele semi final ìyẹn ti wá fún bíi under 20 down tó sì ń lọ báyìí báyìí ghana ló wà ní ipò kẹta nígbàtí togo wà ní ipò kẹrin lórí àkàsọ̀ burkina faso ló wà lókè téńté pẹ̀lú àmì méje àwa ní àmì mẹ́fà pẹ̀lú ipò kejì tá a kalẹ̀ sí number 3 ni ghana wà lórí àkàsọ̀ pẹ̀lú àmì méjì torí pé wọ́n gbá ọ̀mì lera méjì ọ̀tọ̀ọ̀tọ̀ togo wà ní number 4 lórí àkàsọ̀ pẹ̀lú ọ̀mì kan.
1: Jẹ́ ń gba wáfíyàn lọ wáfcon níbi tí kì í sọ fún yín pé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tó wáyé lánàá kenya àti algeria lu kenya pẹ̀lú ayò méjì sí odò senegal àti morocco jọ mú nǹkan lẹ̀ odò làwọn méjì jọ ta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ senegal àti morocco yìí ó ní kọ̀ọ̀kan tó pa mí lẹ́rìn inú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó wá fẹ́ dàbí afcon final ti èyí tó lọ yìí torí àwọn obìnrin yẹn náà báwọn náà ṣe gbé ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn sórí nìyẹn tó yẹ pé wọ́n fún morocco ní bọ́ọ̀lù àgbélẹ̀gbàtà mọ̀ sí penalty àkọ́kọ́ tó kọ́kọ́ gba ọlọ́wọ́ ẹ̀mú senegal mú ife ó mu ọ̀rá ni pé ó kọjá láìní yẹn ó ní kọjá láìní pé ó tún tún gbá ó tún wá fẹ́ tún gbá agbábọ́ọ̀lù míì ló fẹ́ gbà ṣùgbọ́n ìgbà tó ti dúró tán tán ti rẹ́dí pé kó gbà ó kàn tún wò pé agbábọ́ọ̀lù tó gba tẹ́lẹ̀ pé kó wá tún gbá bóyá tún tún gbá ọlọ́wọ́ ẹ̀mú yẹn tún
0: mú. Ó tún tún mú. Irú yẹn ó máa ń sábà ṣe ìyára bẹ́ẹ̀ torí pé tọ́nà bá fẹ́ fi dojú ti ọ̀tá ẹni fún ni n tó ṣe náà ní abiyo ti ṣàṣe náà ní òtútù àtúnṣe ìyẹn ò ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀ náà yọrọ ìbọ́ọ̀lù ṣùgbọ́n jógbó ẹ lọ kọlọn ṣaanu ni ngba ni wa iru kan be do wa sele ni ore ball won agboju nbe won ni wa adeti won mo tori pe boya boya en ti wonu awon abi ngba ti pe en ba ti de wa ti o ba ti re mu ṣugbọn ọlọrun to ma doju ti won na le ko tu gba le meji ototo golisi tun mu
1: be
0: je pe labala be
1: ifeso won se a ma tesi waju ni wafcon lenu ni bi ti burkina faso ati south africa won ati jo ma mu kan le to ba di agun mesan ale tanzania ati cote d'ivoire na awon na jo ma mu nkan le ninu be bẹ́ẹ̀ ló ṣe lọ mbẹ́
0: ẹ ṣẹ́pọ̀ ìjọba wà níwájú rẹ̀ tó dá o àwọn náà sì mọ̀ bẹ́ẹ̀ pé kì í gbọ́ kì í gbà ni torí pé ọmọ yìí gbogbo ogo mushi orílẹ̀-èdè nàìjíríà lẹ́gọ́sì lápapọ̀ inú wa ń dùn pé àwọn náà ti ní èèyàn fẹ̀yìntì alẹ́ ni tá a tún lè gbáralé bákan náà oyè kọlá redwan tá a mọ̀ sí scorpion ẹ̀ṣẹ́ ògbẹ́ èbó owó ọmọ ń jà ó sì ń gbìyànjú lókè lọ́hùn-ún ọgọ́sì èyí tá a wà yìí ẹ̀yìn lọ́jọ́ sátidé gangan ni ó jẹjà ní o pẹ̀lú exxon escobar torúkọ tí rẹ̀ ń jẹ́ justin wọ́n pèlè ní champions night alẹ́ yìí máa kọjá bẹ́ẹ̀ ẹ bá ń gbárùkù tẹ́ mọ́ rí lórílẹ̀‐èdè mexico lọ́hùn-ún tó ti ń jàjà tiẹ̀ tó sì ń gorí ìwálé tó bá jẹ́ ilé náà tó tún kó ń bẹ́ẹ̀ tó tún yọrí yóò jẹ́ orí ìgidi fún orílẹ̀-èdè nàìjíríà torí pé àwọn atọ́wà lókè èkó lọ́hùn wọ́n ń dágọ̀jọ ọjọ́ ẹ̀ṣẹ́ ògbẹ́ ẹ̀bó ẹ̀ṣẹ́ pọ̀ ìjà míì wà tẹ́ ẹ máa jà ọ lọ́dọ̀ tẹ̀ torí pé rìmáàṣì ń bẹ níwájú bí ò jẹ́sìn àmúdé ti fún un ìyẹn lọ bẹ́ẹ̀ kábẹ́kà àpilọ̀jà léṣe bond fm àmúparàbọ̀.
2: Broadcast Academy Ikeja Lagos announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026. Lectures hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidate must be degree or HND holder. School set holder with credits in 5 subjects, including English language, may be considered. Admission form can be obtained at the National Broadcast Academy, 1A Adekunle Fajiwe Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/mbacademy.ng. Announcer, the management.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olèṣẹ́ aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chini àti kànáfù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a sì dún ara ọ̀tọ̀.

0: ọmọ Nigeria ewo lewo e ka bo pada suru pa le se border fm 92.9 e je ma mu lesa kuku bo se wa lodo mi mi tori pe won ti ta ri e si mi mi si gboro ma je se na bo se lo lokankan ejeji ife san wose to nlo ni ladipo lo so di wan bi n to si gangan ni o oye ka ti mo pe ko se ma gbo ni yo tun ma tesiwaju bo se nlo tori pe lana ode yi ati ri awon ti won ti jara won tan ma pa pa julo lopin ose na ife so to tesiwaju le ni ni pe eh oloyo de street lo sodi na ni won tin gba o koja be eni ba lanfani bo en te wa ni sodi ma foluku sogunle ladipo lohun e ba tu ake lo wo e na lo foju nje o pele ni lagos street soccer star ele kejuru e pele na keji ni to ko shin tesiwaju be ni awon ti won koju ara won ati pe won ti jara won tan mo iko to gbe to ja olubodo won bo si pele keji na ni dosumu street popo la street amusa street ati olorun so la street awon won yen won ti pele gede si pele to kan to wa se nje wa se nlo kaakiri e tun ma gbo lokokan yi ti e tun ma tari esin bakan na ba mo fi ladipo johnson cup 2026 iyan na shin te siwaju ni pele tawo okunrin ati tobirin won ti boju ara won je koni pe bo si pele semi final to sumo to si asekagba laipe laijina bi en se lo labara bi en na wellington mr wellington osas awon na fi ranse bi pe bo se lo ni ti ifeso won se senator anthony adefuye grassroots football championship ni ton tes waju eleke so ru e hey leni gangan ni day 4 ni to pe owode fc yo mo wa ko pelu FC Brave International lagu mewa aro leni gangan ni fun ipele ti awon okunrin ni ti tawon obirin na e ma ri football academy victory queens o ma mu nkan le pelu gaspart ladies lagu mejila oso yin gangan ni na ma waye lati men to bo si ipele asegba semi final agba ye pe senator anthony adofuye na lo sagba teru e ibi te sit down fani ati wo na ni bariga sports center live and direct leni gangan ni o ti sojo kerin august 4 bo se lo labalabe ni yen mr wellington osas na lo tari e simi
1: gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan yẹn pé àjọ fifa àti uefa àwọn jọ ń fa nǹkan ààrẹ uefa alexander seferin ó ti ń pe yanni infantino lẹ́jọ́ látàrí pé bí infantino bó ṣe sọ pé òun fẹ́ ta díẹ̀ nínú stéèkì fifa látà fún àwọn aládàáni kí owó bá tún lè máa pọ̀ sí ní ìdí fútbọ́ọ̀lù yẹn ṣùgbọ́n àwọn uefa wọn ò rí bẹ́ẹ̀ wọn ò rí ọ̀rọ̀ yẹn gbà rárá bó tiẹ̀ yẹ pé infantino ti sọ pé ó yá o ọ̀rọ̀ yìí a ṣe bẹ́ẹ̀ mọ́ o kẹ́níkálùkù kò gbàgbé pé kíní ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n uefa sọ pé gbogbo nǹkan tó ti ń ṣe ó ti ń ṣe kíní tipẹ́ ṣùgbọ́n eléyìí ló máa fi ṣe àṣemọ́ báyìí sì àjọ ààrẹ uefa àti olówó orí psg tamọ̀ sí kàlífà wọ́n ti ń sọ pé ó ṣeé ṣe kán kí kàlífà yẹn lẹ́yìn láti jẹ́ alátakò fún infantino ní next election tó ń bọ̀
0: fún ti ìdìbò tó máa ṣe látàrí ibẹ̀ náà ló jẹ́ pé english fa àwọn tí wọ́n rí sọ̀rọ̀ eré bọ́ọ̀lù orílẹ̀-èdè gẹ̀ẹ́sì àwọn tẹ̀ sọ pé pẹ̀lú gbogbo tó ṣẹlẹ̀ tó ti ń lọ káàkiri yìí àwọn ti pinnu tàwọn pé àwọn ò ní gbárùkù ti àjọ fifa tamọ̀ sí infantino gangan pé láti wọlé lẹ́ẹ̀kejì fún ti ìdìbò tó mọ̀ láti ẹ̀fọ́ padà ṣe ní tàwọn gbogbo ìwà àjẹbánu tó ń wù káàkiri náà rere fútbọ́ọ̀lù ó ti kọjá bẹ́ẹ̀ àwọn ò ṣetán láti gbárùkù ti bí tí wọ́n mọ tó bá wùn kó ṣe bẹ́ẹ̀ kó lọ gbẹ̀rọ̀ ọ̀nà ẹ̀bùrú jù bẹ́ẹ̀ lọ àwọn yọwọ́ yọsẹ̀ ní england láti sọ pé àwọn ò ní tẹ̀lé torí pé ó ṣeṣe kí wọ́n já ń tàn mọ́ nídìbò ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ lọ yìí tí ò bá sì ti lọ wọ́n á dìbò fẹ́ lómìn ìtumọ̀ ẹni yẹn kódà lórílẹ̀-èdè nàìjíríà náà àníyàn kan náà tẹ́ pé òun náà ń jà láti lọ fún àyè yìí ṣùgbọ́n ó dá kó gbìyànjú ààrẹ torí a lè sọ́ngbà míì
1: àwọn èdè sẹ́yìn àbí irú ambition ti dangote náà ni tó fẹ́ ra arsenal
0: ìgbìyànjú ní ogbó nǹkan tó bá ṣe bẹ́ẹ̀
1: ṣùgbọ́n lẹ́ẹ̀dì ti káṣọ tó tọ́
0: níbi
1: infantino yìí àwọn ètò tó ṣe lẹ̀ tó sọ pé tí bíi 64 teams fún world cup yẹn àìlèyà fún àwọn african teams náà láyé torí ó ti ń sọ pé o tin so pe ohun fe ki o dabi tori ohun o tin dabe ni pe World Cup yen egbe odo awon Europe yen nikan lo man wa
0: office be ju
1: awon North America o awon Africa awon Asia
0: won lanfani lo ti bo se lo niyan ko se lo
1: akoko to de se itabanika wo dada African team po
0: en to we na
1: se to de ti be se si
0: atu je fi foju amora ni tori o mo pe opolopo Africa an si dada no re football dada ta ti election ba si de won be se dibo yi pelu oro to so kale yen yo tun ri opolopo ibo
1: tori bayi Africa o ti soro
0: be lo
1: awon north America awon lawon hotel awon Asia ati awon kini hotel
0: awon no gbaruku ti
1: Saudi Arabia o ti soro bayi amo awon UEFA o ti so pe awon hotel koda awon o fe nbe rara
0: awon na o n ga won siwaju ni awon na se mo sere pe tasiko ba to awon mo bi ta won lo tori oloko to n da won awon ti mo won ti ri to ba won de won ti to tin bo ibi to ti won lo won ti mo na abala ben lo je pe awon to pe ma wori asiko to don awon ma decide ibi ta ba fe lo ida wa lo ti wa ma wori ka ma fe le ki olojo bi ti o sojo bi le ni tori o se pataki ka mo riri ayajo ojo ta bi ni I'm a fiki happy birthday si Mr. Akindele Afolabi aka Afo Kilani Street Fadeyi Nipan Group nan ni wawa ti wantin dago jojo Anthony kama akina ni Olabi si Olu Alabi eleti ofe wani awon mo ririo pe igba odun odun kan ni ke pe laye ke si se igba ke se e fi alaafia ke fi lu ayajo ojo bi e na ni tun ma fi ki Taufik Bakari okan nu wa ni lise BS Media na ni yen fun ayajo ojo bi ti e to gbe lanu bi ti e pe ri nkankan fenu gba well ko si nkan ina wo ti wa ti ni ina danu eyan gba ti yan se re ni aki Taufik fun aye fun gbe fun ti ojo bi e igba odun odun kan ni awon gods apodada ibukun mi una wa nbe o ga nu nbe to ri pe olori na na bi last go go si ko le mo ri be won sha ni mi na like pele ajina a kiri ti wa na pelu ase lohun temi ta ga guru e seun a ma ki olowo button ni wa ibukun mi ile san mi e seun bakan na olootu wa tunje olamilekan ijo meso teyin fokan ba bo e seun amo lore o emi na lomo yan ore olufe yin Nuruddin Salahuddin legit ni gege bi asami ja ma si jeje ere ballu olori
1: adupe lowo olorun oba to ba bere to de ba pare o pe pataki lowo eyin lolufe wa na te fi gba kan fi wa sile Ibrahim Olalekan IB Sports le mi je eseun
2: Stay after me. Millions of Naira shall look at us as we take part in the Million Text and Win promo.
3: Millions of Naira shall look at us as we take part in the Million Text and Win promo.
4: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo,

0: lára tó mọ̀ káfí tiwa ní àìpẹ́ tí ń lárugẹ. Ẹ dẹ́kun ìwà ọ̀daràn.
1: Ọkọ̀ ọjọ́ mẹ́ta kan, gbogbo olólùfẹ́ ètò ẹ̀dẹ́kun ọ̀daràn ní Bond FM 92.9. Tajudeen Ajani lórúkọ mi. Tí mo bá dúpẹ́ tí mo bá gbósùbà lọ́wọ́ ọrùn tó gbátàrí dúró, iná àtẹlẹsẹ̀ ò ní dùn sí o. Mo kí gbogbo ẹ̀yìn amojú ẹ̀rọ wa pátápátá porogodo. Torí bí bá ṣe bá ṣe ti bá àlá ò bá lá kò sí ní ta fẹ́ ṣe o. Ẹ̀yin onímọ̀ ẹ̀rọ tẹ jẹ́ ká tún padà bọ́ sí ààyè wa tẹ́lẹ̀ tó tún wá rìn ju gbogbo bá tibẹ̀ ti ń gbọ́ wa lọ. Mo dúpẹ́ mo tọ́pẹ́ dá lọ́wọ́ yín. Torí bí o bá lọ lè sọ̀rọ̀ ọ̀rọ̀ ń jáde láti inú etí ẹ tí ò bá síbi tó ti sọ tẹ́jú ayé ò gbọ́ òfúùtú fẹ́ẹ̀tẹ̀. Mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá látorí ọba ìlú Èkó, ọba wa Kolú, Riliwan, olówó Èkó Bàbá Fuad. Mo fi kí gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó pátápátá. Tẹ́ ẹ tún jẹ́ olólùfẹ́ Bond FM. Tẹ́ ẹ padà lẹ́yìn wa. Tẹ́ ẹ torí ìṣòro ráńpẹ́ ta ní ẹ mà ṣe o against Eku. Mo kí gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ látorí ọlọ́pàá NDLEA ẹ̀yin fijilantẹ́. Mo kí mo dúpẹ́ mo tọpẹ́ dá lọ́wọ́ lọ́yìn gidigidi. Ẹ̀yin Labourhood, ẹ̀yin Civil Defence, ẹ̀yin RRS, ẹ̀yin Task Force. Mo dúpẹ́ mo tọpẹ́ dá lórí ètò ẹ̀dẹ́kun ọ̀daràn. Ẹ ṣé láì dé ìnà pẹ̀nu láì fi ọ̀pá pọ̀lọpọlọ péjọ lójúde ọ̀pọ̀lọ. Ẹni náà mọ̀ pé ètò yóò ní wáyé láì má ní àkòrí. Kí ni àkọ́rẹ́ ètò tòní? Kí ló dá fùrùgbàgbò lé lórí kí ló yẹ kí tí ó gbọ́ kẹnu sọ? Ó kọjá ọ̀rọ̀ tí mo lè gbìn sí kùn. Ẹ bá mi sọ fún ìyá àbúrò bọ́mọ bá ń sun kúkú fọmú sọmọ lẹ́nu. Àgbà olóòrùn ayè tí fárí fájá tí ò bá fẹ́ jẹ́ kẹ́ ẹ gbé ètò ẹ̀dẹ́kun ọ̀daràn tòní. Ẹ yá sọ fún kó ṣe gààyà kó jẹ́ kẹ́ ẹ gbé ètò alálùbáríkà. Ẹ fẹ́ polówó ọjà tàbí ẹ fẹ́ fẹjọ́ àwọn ọ̀daràn ẹ̀dá sùn. Ẹ pè mí sórí nọ́mbà mi 08023094983 08023094983 ètòní ẹ̀dẹ́kun ọ̀daràn láwùjọ. Àkọ́rí ètò tòní ọjà wàràwàrà. Gbogbo ẹ̀dá tó bá ń kánjú láti ṣe nǹkan rere láyé tí ò fẹ́ dúró di àsìkò Elédùmarè. Irú ẹni bẹ́ẹ̀ ló fẹ́ nẹ́jà wàràwàrà. Nǹkan rere tó fẹ́ kánjú ṣe yìí ìgbìyànjú ẹ̀ lè já sọ́gbọ́n rere fún un. Ṣùgbọ́n kò sọ́gbọ́n tó fẹ́ dá sí o ẹ̀mí ẹ̀ ò le gùn. Irú ọrẹ yìí ni Yorùbá ń pè ní oore ẹ̀dẹ. Kọ́lọ́run má so oore ẹ̀dẹ fún wa. Ẹ yá sàmí kẹ́ ẹ gbé tó àmì mì. Èmi àtẹ̀yìn kò ní wá bá wọn nẹ́jà wàràwàrà. Nígbà míì gan sì rèé, ẹ tó kánjú tó fẹ́ so ohun gbogbo tó wá nẹ́jà wàràwàrà. Gbogbo ìgbìyànjú ẹ̀ yìí ó lè mẹ́jà sọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni ó lè mẹ́jà sọ́gbọ́n. Gbogbo ọ̀nà ni ó mọ tọ̀ kọ́gbọ́n lè já sí rere kí gbòǹgbò ẹ̀sẹ̀ kó bá lè ráyè fẹsẹ̀ múlẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ ti wulẹ̀ máa gún ọsẹ tó lórí èèyàn nínú tó kò ní já sọ́gbọ́n. Gbòǹgbò ẹ̀sẹ̀ lágbá ní okún kò ní rú rere mú bọ̀bẹ̀. Orí ìgbìyànjú lọ́nà tí ò tọ́ yìí lẹ̀mí ó ṣe ga. Omi àti ẹ̀mọ yáwèrè torí pé ó fẹ́ kánjú lówó yìí sáá torí pé ó wá nẹ́jà wàràwàrà ni. Gbogbo ẹ̀dá tó bá ti wá nẹ́jà wàràwàrà ó ti gbàgbé wípé olúwọba ló ń so ohun gbogbo. Wọ́n ò mọ̀ wípé àtọrun ohun gbogbo lọ́wọ́ Elédùmarè kìí kánjú. Ọ̀pọ̀ èèyàn tó wá nẹ́jà wàràwàrà ẹ̀rín wa sì tó pa mí títí níbi tí wọ́n ti tẹ́ ti tẹ̀síwájú lórí ìjọdé tí ó ń wá sírí ayé kiri dé. Mo lè sọ pé ìyá omi ló ń ṣe tí ò jẹ́ kí rere ó tètè tẹ́ lọ́wọ́. Agbó bá yanjú ayẹyẹ tó bi lọ́mọ. Mo lè lọ́rọ̀ bó ìyá ẹ̀ ni ò jẹ́ kó rí ṣe. Agbó bá lè pàyà oníyá dànù kó tó rí múmú kó tó lè sohun rere. Ọ̀pọ̀ ọmọ tó wá nẹ́jà wàràwàrà ló ti pa bàbá ẹ̀ dànù. owo le yapa so wa alaka ori omo to wa naja warawara emi ti ri aburo okunrin to lo mu aso oboro egbe obirin lo sogun owo ko posu meta osu mefa te gbe jade to fo sele to ku to jade laye ko mo tori e lowo ohun di se yi olori buruku aburo o kan rin regberegbe kiri aye ni ko lowo ohun o si ti paya oniya danu te ara aburo ti o ni fowo ro ri ku tori pe o sa fe lowo tipatipa ko le ba naja warawara gbo wa lore eyin obirin te ma fa so ko yin so omo yin gba paro e fe yi kogbon o gbagba te fi pomoku bo won ba fi te pere eh ifa owo otun mo fi mo wa kiri eledo omo te fi gbaje yi pon o nbe laye ko si laye mo owo gbigbo mo ni o mo ba won wa kiri aye tori pe won sa fe neja warawara yi sa gbogbo eda to ba ti fe neja warawara mo o se fomo so laarin ede o bo ba so ti ru won mo sa so piye ori e lorun efele so pon Allah mo wa mo tele won lo soko mo le pa mo sonu e si tujo mo wa ni o bo ba se gbese mo je ki won ri bi igbese re wa o re mo ri gbora lode o tori ojo kojo te ba ti ri ohun ti won ni ki o mu wa ha ise ti se iyan to ba gora e loku ti o foriko ogun yoruba te si n wo ohun to ba je ko ni reverse o iru won foju ko won olowo gbigbe ni lati mo fi wa asiri aye kiri tori pe won fe neja warawara yi na ni gbogbo eda to ba ti wa neja warawara won ki ni te lorun laye won o bi ki gbogbo nkan aye ko je ti won ni oba yi du eto wo nipa baba lo sa won se loju amakoko bi kile o da mo ni loju adokoko bi ko si wa lewe lewe ni o se eyan meji ni ba won neja warawara ay to gbiyanju to te nidi to ri se amo te ni e kuru awon kan ni atari to gbiyanju ti o ri se to papa padanu emi e ruko na ijo ni won akora pa ateni to ku egbera ogbo atesi ere okan kan okan gbe kan sele bi aso lowo afofa ti won ni isikami nbe gbogbo eda to ba ti lolorun to ba duro bi le aye won ti danu isowo keji o ti wale aye wa meja warawara leni tele da ba ti komo latodi orun bi won ba ti dele aye tan on gbogbo ma juna juse fun won ni o bi idani lo gbogbo ni sise fun won ile aye won a wa ma lo dede bi eni feja arojiyan ni igbesi aye won a wa rorun a ro won lorun gbedegbede ti ro koko lagbala aye won wa toro bi omi afawuro pon idawo wa jambu jamba o to ma pa akeko laya bi kasi nkan bi tomo to wa leja warawara ko ijoko ekan won ti yege A1 a wa suno bi rere the stiller ko ni lonka yato se to ba gbegun odun to mi ba gba scholarship ni ku beni eni emi e ani emi ati kajo kawe nile eko oluko agba teachers college nigba ta ba jade esi idanwo re de o ru opolopo lecturer loju won ni ko tun ko nikan to ijokojo ko to ndawo na se maaki to tun gba o tun ju tatẹyin wa lo beni atawon oluko wa atawon akeko gbogbo wa la mo riri opolo gidi mo sape mo tun menu mo si fi gbogbo ara mi se mo pe ori eyan se o se pe to se yi opa àwọn tí wọ́n bá wá méjà wàràwàrà bí wọn ò gba bí ẹ̀kọ́ lọ bí wọn gba bí okoòwò síse lọ wọn kì í lẹ́gbẹ́ ta ló fẹ́ bá ẹni tọ́lọ́run yọnu sí fagagbága bí wọn ṣiṣẹ́ àgbẹ̀ kòkó wọn ní dáa jù lẹ́gàn ìṣúrú wọn níṣẹ́ mú yẹn gàn lọ́jà lámọ́dún ìṣú wọn ni wọn kó relé ọba wọn sọ àsọyagi ni èdè òsì ní dìjì mẹ́rẹ̀ kó ṣèèsì débi àgbàdo wọn tó bá wà lẹ́gàn bí sùn wá ń jẹ́ kó abọ̀wọ̀ fálùkì ọlọ́run mò ń bẹ̀ ọ́ dákun méje ká wá bá wọn náyà wàràwàrà torí olúwọba ó máa ń kẹ́ wọn púpọ̀ púpọ̀ nínú gbogbo àdáwọlé wọn ni tọ́lọ́run ọba mi ti mọ̀ yìí pé wọ́n wá bá wa méjà wàràwàrà ni ẹni tó bá wá méjà wàràwàrà àwọn tó yàtọ̀ sábìkú ọmọ ní tiwọn o wọ́n máa ń dúró ṣe rere kí wọ́n tó lọ ṣe bábìkú àgbà níjẹ́ tá máa wò ẹni tó bá jóbìnrin nínú àwọn ọmọ tó wá méjà wàràwàrà wọ́n máa dúró sábì àmọ́ ọwọ́ wọn a sì máa jí sówó púpọ̀ púpọ̀ ọ̀pọ̀ èèyàn máa fẹ́ fọlá àwọn tọrọ nígbà tí wọ́n bá rí i pé ó ń dùn yògbàyògbà fún wọn ṣùgbọ́n àṣà òjọ kónúgbà awodi oko jẹjọ afàyàfà lábẹ́lábẹ́ ò dàpọ̀ mọ́ koríko odò tó kù tó bá wọn fọra àrú wọn tọrọ oríjà jẹ́ ń dàbí onílé yìí ohun tó ju onílé yìí rí ṣé wọ́n gbàdúrà ẹ̀ kò rí i mẹ́wàá aago aláago ṣiṣẹ́ eré àwé ẹni tó bá ń ṣerú ẹ̀ àbùkù nígbẹ̀yìn irú wọn ẹ̀mí kúkúrú lè taari ó lè taari irú ẹni bẹ́ẹ̀ sí kòtò gbogbo ẹni tó bá farawé.

0: APC ṣiṣẹ́ tó sún tòwo láti ṣe dájú pé olúkúlù kò ní ìbára gbádùn ẹ̀tọ́ rẹ̀. O ní ẹ̀tọ́ láti rí iye owó nǹkan kedere. O ní ẹ̀tọ́ láti gba àlàyé tó tọ́ nípa ọjà. O ní ẹ̀tọ́ láti gba owó rẹ padà. Tí iṣẹ́ tí wọ́n ṣe fún ọ kò bá dára tó láti gba àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé 0805-600-2020 tàbí 0805-600-3030 tàbí kọjá sí www.fccpc.gov.ng Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyan omi ìbára àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: Ohun èlò tuntun kan ti wà fún sísè àwọn oúnjẹ aládùn. Ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor ni o, tí wọ́n ṣe pẹ̀lú àwọn èròjà àbáláyé láti sọ gbogbo oúnjẹ tá a sè dàjẹ́ pọ́nnu lá. Bẹ́ẹ̀ni, Tasty Cube Chicken Flavor á fàdùn ara máa ń dà sóúnjẹ. Mo ti gba ti Tasty Cube Chicken Flavor lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá jẹ bẹ́ẹ̀, má já fara o, sáré lọ ra Tasty Cube Chicken Flavor tiẹ̀ lónìí láti máa jẹ̀gbọ́n oúnjẹ àjẹ́ pọ́nnu lá. Tasty Cubes Chicken Flavor. On fun wa lounje to gbadun. Tasty Cubes Chicken Flavor. O wa lọlọgọrun gramu. Ọlọgọrun mẹrin gramu. Ati ọlọgọrun mẹfa gramu. O tun wa ni ye fun.
2: Because it good for stronger.

0: ni Federal Competition and Consumer Protection Commission FCCPC ń pèsè àyè fún yíyọ oníbàárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: There is a new recipe to delicious tasty meals.
2: Really?
1: Oh yes, it's Tasty Cubes Chicken Flavor. It's made from nature's finest ingredients to give every meal that finger-licking taste.
2: Oh yeah?
1: Yes, so Tasty Cubes Chicken Flavor brings out a fantastic taste in everyday meals.
2: Wow.
1: I love this Tasty Cubes Chicken Flavor already. It's surely whetting my appetite.
2: Eh?
1: In that case, what are you waiting for? Hurry now and go and buy your own Tasty Cubes Chicken Flavor to keep that finger-licking taste in your cooking.
2: Yes, na.
1: Tasty Cubes Chicken Flavor brings out the inviting flavor in your meal. Tasty Cubes Chicken Flavor comes in different pack sizes, 100 grams, 400 grams, and 600 grams. It is also available in powder form.
3: Ẹyin tèmi, òun rere ti sẹlẹ̀ lórílẹ̀-èdè yìí o. Ìjẹ́ ti ẹ̀ mọ̀ pé ìjọba ti ṣe àgbéǹde àwọn ilé-ìwòsàn Lábọ́dé Health Center tó ti dẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n tó ẹgbẹ̀rún mẹ́ta àti dọ́lọ́ márùnléláàádọ́rin káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú ẹgbẹ̀rún kan àwọn ilé-ìwòsàn Lábọ́dé mìíràn tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìjọba tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera Lábọ́dé tó tó ẹgbẹ̀rún 82,000. Wọ́n sì gba ẹgbẹ̀rún 19,000 àwọn agbègbè ṣiṣẹ́ láti pèsè ètò ìlera tó péye fún ìwọ àti mọ̀lẹ́bí rẹ pẹ̀lú owó tásẹ́rẹ́ láwọn ilé-ìwòsàn Lábọ́dé Health Center ti ń bẹ lágbègbè rẹ. Ètò ìwòsàn bẹ fáwọn aláboyún fún gbígba abẹ́rẹ́ àjẹsára, ìfètò sọ́mọ bíbí àti rírí àwọn òṣìṣẹ́ elétò ìlera tó yanrantí fún àmọ̀ràn. Ilé-ìwòsàn Lábọ́dé Health Center súnmọ́ ju bí o ti lérò lọ. Mú àwọn ilé-ìwòsàn náà dájú, fọkàn tán wọn kí o sì lọ sí èyí tó súnmọ́. Ó yẹ ìjà àjọ sọ́pọ̀. Mú àwọn ilé-ìwòsàn Lábọ́dé rẹ dájú, fọkàn tán kí o sì lọ sí èyí tó súnmọ́. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ètò ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.

0: Federal Competition and Consumer Protection Commission, FCCPC, ń pèsè àyè fún yíyan oníbàárà àti ìmúṣẹ ẹ̀tọ́ tó tọ́.
1: Devon Kings, Oronu Aladun, Adun to ko ebi ati ara mora. O wa ni gbogbo ile itaja, Jakejado, Orile-ede Nigeria.

0: Pàtàkì sí ayọ̀ tú ìtọ́wò àgùn sílẹ̀.
1: Odun igba le tuntun na odun igba ojo ti lo 08056445854 oya ete message kini ogun ilara ni itijan loruko temi odun igba le tun itun na odun igba

0: FM 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé.
1: Ìfẹ́sùwápọ̀ Bond FM 92.9 ìkẹjẹ aago mọ́kànlá ti lù ní báyìí a lọ sí orí ètò tí Federal Mortgage Bank of Nigeria ṣe onígbọ̀wọ̀ láti lè dá lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ onílé ìpèsè ilé lábẹ́ ìjọba àpapọ̀. Ẹ ṣeun.

0: ni ba je bayi o je ki lo ra kara ti bodi ori ni la bi pe ti sa
1: sọdọ tẹ ida oya torosọkọ torosọkọ ìwọde rosọkọ jáfara lóru oya torosọkọ jọ tọjú agbóra
0: òde fọlẹ ọgá mi draiva ojú ti bẹrẹ nìyẹn o ojú máa jẹun ní ìgbà mo ti gbọ ayálégbé tó bá dé nílé máa bọ ọgbọ ẹrọ máa bọ níbi wọlé ẹwọlé báyìí ayálégbé tó bá dé nílé ẹrù ọkọ ẹwọlé sọkọ àgbọn mọ́tò lónìí ojú pàṣẹ kò ṣètò èyí takúsọ́nà ìdí ẹlẹ́gbẹ́ lọ́tara mo bá ti wọlé báyìí ó ń gbé ọlọ́lẹ́ ọ̀tara ni èyí ló ti tilé fẹ́ ni àbúrò fún ilé tó ń lò tẹ́lẹ̀ so mọ́tò fnbs àdúró jẹ́ láti torílé ojú ẹ wọlé sọ́kọ̀ ìjáfara léwu ẹni gbọ́ kì í rẹ́pọ̀ talẹ̀ méjì ẹwọlé sọkọ àǹfààní lálélé yìí ẹwọlé sọkọ ìwọ̀dálìkì ìrẹ́gbéra lọ́dúnrẹ́ ìyá ni olúpàlà ẹwọlé sọkọ èrò ìdí méjì náà ló kù ló bá ti yára yìí àwọlé lọ́tara ni ẹwọlé ló ti dénílé nìyẹn wọ́n tó lé yìí kò kí ń jẹ́rò lọ́nà o tó wá ní síra yìí ìlú ara rẹ ló ń gbé lọ́tara ọ̀gá ni dà ọ̀gá yìí ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ

0: ba ti mo la de eni kan ki fa lesson de yan mo ki ni ni bi gogo ti atogun to yin fe de
1: atun ti se
0: gida bi se wa
1: ni aje o to je wipe ibi ti a ba ti do mu wa sumo ati je ki ala wa
0: mo da ti be ni le lori wa si muse mo tun fi papa papa dupe gidi gidi lowo yin fun bi e to se dara po mo wa ninu opa layo yin loni lese to koja ibi ayeye isafihan eto pese legugo fun awon eniyan le adulawo ti odun 2026 ni opa layo fmbn yi gbo wa lo nibi ti ati kopa nibi ayeye ayajo ojo fmbn gbogbo wa la tete si ora pile kan ti oga agba ati alakoso banki ayani lo kole oga agba seu usman osidi so bi won se so ni kiku nipa awon asiwori banki ayani lo na awon atunse to lo lowo ifowosowopo to lagbara si ati afojusu won lori pese ile olowopoku fun awon omo nigeria lojo waju ṣùgbọ́n mo fẹ́ kí ẹ lọ́mọ wípé àṣẹṣẹ ń lè yẹ pọ̀ lápò ni orúkọ mi ò tí ì yípadà débọ̀ àdélọ́dún yìí náà ni ọmọ ẹ̀yìn ọkọ̀ tó dáńtọ́ tí ọ̀pọ̀ ènìyàn túmọ̀ sí ọ̀gbẹ́ni onídíbúlẹ́ẹ̀tì tó ń darí ìrìn àjò nínú ọkọ̀ aláyọ̀ tó ń gbéni lọ sí ilé ara ẹni ẹyìn èèyàn mi ẹ dín okùn dáàbòbò àga àjókòó yìí dáadáa nítorí ìrìn àjò wa tòní ọmọ kún fún ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ àti òye tí ó sì wá ní àǹfààní bóyá ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú láti ibi tí aroko tì sí lọ́sẹ̀ tó kọjá ṣe tá ò bá tí ì débi tá ń lọ kò yẹ ká dúró ilé ìtura ńlá tó rẹwà omi transcorp hilton nílùú àbújá ni ọkọ̀ aláyọ̀ wa yìí tó ń morile lónìí níbi tí àwọn amòye nípa ilé gbígbé aṣojú ìjọba àwọn akọ́létà aládàáni àwọn olùdókòwò àti àwọn alábàṣiṣẹ́pọ̀ pàtàkì ti péjọ fún ọ̀kan lára àwọn ìjíròrò ilé gbígbé tó tóbi jùlọ nílẹ̀ adúláwọ̀ lọ́sẹ̀ tó kọjá aṣàgbéyẹ̀wò apá kìíní àwọn kókó pàtàkì tó jẹyọ nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ ti olùdarí àti alákòóso fmbn tí wọ́n kà níbi ayẹyẹ náà.
2: Here is the introduction of FMBN Day in 2024.
3: Látìgbà tí a ti bẹ̀rẹ̀ àyájọ́ ọjọ́ FMBN ní ọdún 2024, ayẹyẹ náà ti dàgbà sí lọ́nà púpọ̀.
0: Lónìí, nínú apá kejì àkànṣe ìjábọ̀ wa, a ó máa mú wa fún yín àwọn kókó pàtàkì tó kù nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ ọ̀gá àgbà náà. Ẹ má tí ì yí kúrò ńbẹ̀ o nítorí pé ìrìn àjò wa tòní ó kún fún ìmọ̀ àti òye tó níye lórí. Tí sì máa ṣe wá ní àǹfààní lọ́pọ̀lọpọ̀ ọ̀nà.
4: Ọ̀dẹ́ níbo ni kí èrò yá láti ṣàtúnṣe sí ilé mi tí òbí rẹ̀ di àlàkà báyìí? Ṣọ́ọ̀tì ìbọn dọ́kìnì ilé ìfowópamọ́ tìjọba àpapọ̀ tá a mọ̀ sí Federal Modern Bank ń pín owó fún títún léṣe fún àwọn olùkópa nínú ètò ìyàwó fún ilé kíkọ́ tìjọba àpapọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti báwo ni wọ́n ṣe pín owó náà àwọn níbí nípínlẹ̀ Ọ̀yọ́ kó o bá mọ̀ ìwé ìsanwódowó mílíọ̀nù 4.2 ni wọ́n ti pín fún 100 àti 24 àwọn tó ti jàǹfààní yìí. Bákan náà ni abala mìíràn fún pínpín owó yìí máa tún wáyé olúwa mi ò ní wọn tún kópa nínú ètò ìdáwó náà mo gbé kò tí ì bọ́ sórí àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ lè jàǹfààní nínú àwọn ètò ìyánilówó láti ọwọ́ Federal Modern Bank tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dá 2.5% nínú ọgọ́rùn-ún nínú owó oṣù wọn sí ètò ìkọ́lé tìjọba àpapọ̀. Lóòótọ́ mò ń darapọ̀ mọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ má pàdánù irú àǹfààní ńlá yìí darapọ̀ mọ́ ètò ìyánilówó ti NHF láti ra ní kọ́lé tàbí donílé nípa ètò ìyálégbé nílé yíyáwó tún léṣe àti ètò àjùmọ̀ṣe yíyánilówó láti kọ́lé fún àǹfààní rẹ̀ darapọ̀ mọ́ FNBN gbogbo wa ló yẹ ó donílé.
0: Ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi ọ̀kan lára àwọn ìdí pàtàkì tí ètò ìsàfihàn pèsè ilé gbígbé fún àwọn ènìyàn ilẹ̀ adúláwọ̀ fi ń tẹ̀síwájú láti fa àwọn olùkópa láti oríṣiríṣi orílẹ̀-èdè áfíríkà wá ni pé ó ń pèsè àwọn àǹfààní fún ìjíròrò tó wúlò kì í ṣe nípa àwọn ìṣòro ilé gbígbé nìkan ṣùgbọ́n nípa àwọn ọ̀nà àbáyọ tó ṣe é ṣiṣẹ́ tí a lè fi mú ìyípadà rere bá ọ̀rọ̀ ilé gbígbé nílẹ̀ adúláwọ̀ ní ti báńkì ayánilówókọ́lé FNBN ayẹyẹ ọdún yìí jẹ́ àǹfààní mìíràn láti fi hàn pé ìpèsè ilé tó wuyì tó dára tó ní ẹ̀gbóró tó wọrẹ̀ ò sì fani lápòyà ó lè wáyé bí kò bá ṣe pé ìjọba iléeṣẹ́ ìnáwó àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àwọn ẹgbẹ́ alájẹṣẹ́kù àwọn akọ́létà àti àwọn olùdókòwò aládàáni bá ṣiṣẹ́ pọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ tó rinlẹ̀ gidi ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú nínú ìrìn àjò wa sínú gbọ̀ngàn àpérò náà ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ ná kí a gbọ́ ìròyìn wa tòní láti ẹnu ọlọ́run Fẹ́mi Kádírì.

ọkùnrin dé dásìkò yìí o èyí ò ṣókí láti fi iṣẹ́ tó ń ṣètò nínú ilé ní ìrọ̀rùn lórílẹ̀èdè nàìjíríà tó mọ̀ sí federal mortgage bank ti nàìjíríà fnbn orúkọ tèmi ni ọlọ́run fẹ́mi kádírì ẹ̀ máa bá wa ká lọ iléeṣẹ́ federal mortgage bank ti nàìjíríà ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá darapọ̀ mọ́ àwọn olùkópa pàtàkì ní ẹ̀ka ilé àti ìdàgbàsókè ìlú lórílẹ̀èdè nàìjíríà láti jíròrò lórí àkọsílẹ̀ àti ètò national housing data láti jọ wò fínífíní rẹ̀ pẹ̀lú ètò láti mú kí ìmójútó àti ìlànà ẹ̀ka ilé àti ìdàgbàsókè ìlú túbọ̀ máa tẹ̀síwájú níbi tó ti fi ìdùnnú rẹ̀ hàn níbi ìpàdé àwọn olùkópa ní ẹ̀ka ilé tó wáyé nílùú Àbújá olùdarí àgbà iléeṣẹ́ fnbn ọ̀gbẹ́ni Shehu Usman Osidi sọ pé àkọsílẹ̀ mortgage ti orílẹ̀-èdè ti dé ibi pàtàkì nínú ìmúṣẹ rẹ̀ ó sì ti ṣetán fún lílò ó ṣàlàyé pé àkọsílẹ̀ mortgage náà yóò mú kí ìsípayá ìgbọ́kànlé àti ìfọkànbalẹ̀ tó pọ̀ sí nínú ọjà ilé orílẹ̀-èdè nàìjíríà ní fífi hàn pé ìfọwọ́sowọ́pọ̀ ṣe pàtàkì fún àṣeyọrí ìmúṣẹ àkọsílẹ̀ mortgage náà òsídìí tẹnumọ pé gẹgẹ bí ètò national mortgage ti orílẹ̀-èdè ṣe lílo ìfọwọ́sowọ́pọ̀ láti ọwọ́ gbogbo ènìyàn bẹ́ẹ̀ náà ni àkọsílẹ̀ mortgage náà yóò gbẹ́kẹ̀lé ìfọwọ́sowọ́pọ̀ àwọn ministry àwọn ẹ̀ka àti àjọ ìjọba àwọn iléeṣẹ́ ìfowópamọ́sílẹ̀ ilé ti àwọn ìpínlẹ̀ ìyẹn state land registry àwọn ilé ìfowópamọ́ àwọn iléeṣẹ́ mortgage àwọn olùkọ́lé àwọn ẹgbẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ àti gbogbo àwọn olùkópa mìíràn olùdarí iléeṣẹ́ fnbn náà tún fi ìdánilójú rẹ̀ hàn pé ilé ìfowópamọ́ náà yóò máa tẹ̀síwájú ní fífi agbára rẹ̀ ṣe àtìlẹyìn fún ètò ìkójọ ìwé fún ilé ti orílẹ̀-èdè ìyẹn national housing data program wípé ṣíṣe ìkójọ ìwé fún ilé náà tó péye àti tó dájú jẹ́ ọ̀kan lára àwọn ohun pàtàkì tó lè mú kí àwọn ará ìlú ní àǹfààní sí ìrànlọ́wọ́ owó fún ìkọ́lé tí ó sì mú kí pípèsè owó ní ìrọ̀rùn lórílẹ̀-èdè túbọ̀ jinlẹ̀ sí nínú kókó ọ̀rọ̀ rẹ̀ ló sà fún ilé àti ìdàgbàsókè ìlú engineer

0: orílẹ̀ èdè Nàìjíríà dáwọ́ gbígbà kalẹ̀ àfojúsùn àti ìṣirò àìlójúdúró nípa bí a ṣe lè yanjú àwọn ìpèníjà àìnílé tó wà lórílẹ̀ èdè wa. Ó tún sọ pé bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ka ilé àti ìdàgbàsókè ìlú ti di ọ̀kan lára àwọn ẹ̀ka tó fi agbára fún ìdàgbàsókè ọrọ̀ ajé orílẹ̀ èdè Nàìjíríà, síbẹ̀ ẹ̀ka náà sì kojú ọ̀pọ̀ ìṣòro bí ìṣàkóso tí kò múnádóko, lílo àwọn ará ìlú ní jìbìtì ilé tó ń dàrú àti ìpèníjà nínú àǹfààní sí ètò ìrànlọ́wọ́ owó fún ìkọ́lé. Kò kí ń dùn kó pọ̀ ṣókí báyìí náà lọ́bẹ̀ oge títí dọ̀sẹ̀ tó ń bọ̀ láti máa pàdé. Orúkọ tèmi kò yípadà ọ̀ Ọlọ́run Fẹ́mi Kábírì ọmọ Akin ọmọ ògbó jìgbẹ̀lẹ̀ ẹ̀mọ àyáṣẹ́.
1: O ṣeun Ọlọ́run Fẹ́mi Kábírì fún ìròyìn pàtàkì tí o tún mú wa fún wa lónìí. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ kí a padà síbi apá kejì tí í ṣe apá ìkẹyìn ọ̀rọ̀ àpilẹ̀kọ olùdarí àgbàjọ FNBN èyí tí wọ́n kà níbi ayẹyẹ àyájọ́ ìsàmì ọjọ́ FNBN níbi ayẹyẹ ìsàfihàn ètò ìpèsè ilé gbígbé fún àwọn ènìyàn ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2026. Bí o ṣe ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ rẹ̀, ọ̀gá àgbà yìí tó yí bí ìrì kúrò lórí àwọn àṣeyọrí báńkì ayánilówókọ́lé náà sí àfojúsùn ọjọ́ iwájú iléeṣẹ́ rẹ̀. Ó ṣàlàyé wípé FNBN ò kà kí ṣe ayẹyẹ àṣeyọrí rẹ̀ nìkan, ṣùgbọ́n ó tún fi ìpìlẹ̀ tó lágbára lélẹ̀ fún ètò ìnáwó ilé èyí tó lè dúró ṣinṣin fún àwọn ìran tó ń bọ̀. Ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, ìyí gbogbo jẹ́ ọ̀kan lára ohun ìní pàtàkì jùlọ fún àwọn ènìyàn, ṣùgbọ́n sá kí ni ipa ti ilé gbígbé ń kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè? Àgbà ló tó rò lọ, ọba ló tó yín rí fọ. Ẹ jẹ́ kí a gbọ́ tààrà láti ẹnu ọ̀gá àgbà fúnra rẹ̀.
2: Housing is far more than shelter. It is a catalyst for economic growth.
3: Ilé kìí ṣe ibi ibùdó nìkan, ó jẹ́ ọ̀kan lára àwọn ohun pàtàkì tó ń mú ìdàgbàsókè ọrọ̀ ajé wa, tó ń gbé ìdúróṣinṣin àwùjọ ró, tó ń mú ìrọ̀rùn bá ayé ẹ̀dá, tó sì gbé ìdàgbàsókè orílẹ̀-èdè lárugẹ. Ẹ̀ka ilé ní iṣẹ́ àwọn ilé-iṣẹ́ tó lé ní 40 ṣiṣẹ́ pọ̀, ó pèsè àǹfààní sí iṣẹ́, ó sì fi àfikún pàtàkì sí ìmúṣẹ ọrọ̀ ajé orílẹ̀-èdè. Nítorí gbogbo àwọn ìdí wọ̀nyí, ẹ̀ka ilé sì jẹ́ ọ̀kan lára àwọn irinṣẹ́ tó lágbára jùlọ fún ìdàgbàsókè ọrọ̀ ajé tó fi gbogbo ènìyàn sínú àǹfààní tó dára.
1: Wọ́n ní ọ̀gá ni lá, ọ̀gá ni rẹ̀ níbi ká dé táyì mọ́rùn, ọ̀gá ni FNBN níbi ká pèsè ilé olówó pọ́kú fún àwọn ọmọ Nàìjíríà. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló ti ń bèèrè wípé báwo ni báńkì ayánilówókọ́lé ṣe ṣe tó fi ṣàṣeyọrí tó rinlẹ̀ bẹ́ẹ̀ láàrin ọdún kan ṣoṣo. Ẹni tó mọ owó ọ̀nà lájẹ́ ó tọ̀ ọ́, àlàyé rẹ̀ rèé o.
3: Ìlọsíwájú tá a ti ṣe ní ọdún kan sẹ́yìn yìí ó jẹ́ ẹ̀rí gbangba ohun tí a lè ṣe àṣeyọrí nípasẹ̀ ìṣàkóso iléeṣẹ́ tó dára, ìdarí owó pẹ̀lú ọgbọ́n àti ìṣọ́ra, àti ju gbogbo rẹ̀ lọ nípasẹ̀ ìfowósowọ́pọ̀ tó ní ète. Nítòótọ́, gbogbo àwọn àṣeyọrí ńlá tí a ti ṣe yìí ó wá nípasẹ̀ ìfowósowọ́pọ̀ wa pẹ̀lú Ministry Àpapọ̀ fún Ilé àti Ìdàgbàsókè Ìlú, ìyẹn èyí tó mójútó wa. Bákan náà tún fowósowọ́pọ̀ pẹ̀lú àpéjọ orílẹ̀-èdè, ní pàtàkì àwọn ìgbìmọ̀ tó ń bójútó iṣẹ́ wa nínú ilé-ìgbìmọ̀ aṣòfin àti ilé-ìgbìmọ̀ aṣojú. A tún ní ìfowósowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé-iṣẹ́ alákòóso bíi Báńkì Àpapọ̀, ìyẹn Central Bank ti Nàìjíríà (CBN), Nigeria Deposit Insurance Corporation (NDIC), Ọ́fíìsì Auditor General ti Ìjọba Àpapọ̀, àti Ọ́fíìsì Accountant General ti Ìjọba Àpapọ̀. Bẹ́ẹ̀ náà ni a ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣìṣẹ́, ìyẹn NLC àti TUC, àwọn ìjọba ìpínlẹ̀, àwọn olùkọ́lé, àwọn Primary Mortgage Bank, àwọn iléeṣẹ́ aládàáni àti gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa.
1: Àwọn àgbà tún lọ wọ́n bọ̀, wọ́n ní àjòjì ọwọ́ kò gbẹ́rù dórí làwọn àgbà máa ń sọ, bá a bá sì fọwọ́ wẹ̀wọ́ òun lọ́wọ́ fi í mọ́. Ìfọwọ́sowọ́pọ̀ ló jẹ́ kókó pàtàkì jùlọ nínú àkòrí ìtọ́jú yìí. Nítorí náà, báwo ni àwọn ìfọwọ́sowọ́pọ̀ wọ̀nyí ṣe yí padà sí àwọn àbájáde gidi tí a lè fojú rí?
3: Nítorí náà, àkòrí ọdún yìí ó fi ìrírí wa gẹ́gẹ́ bí ilé iṣẹ́ hàn gbangba. Ìfọwọ́sowọ́pọ̀ ó máa mú àbájáde rere wá. Ìfọwọ́sowọ́pọ̀ ń bá àwọn àǹfààní sílẹ̀ tí kò sí ilé iṣẹ́ kankan tó lè ṣàṣeyọrí ní tirẹ̀ nìkan, nípa lílo agbára ìfọwọ́sowọ́pọ̀ àti àjọṣe pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa. Inú mi dùn láti sọ fún yín pé ọdún 2025 jẹ́ ọ̀kan lára àwọn ọdún tí a ṣe àṣeyọrí jùlọ ní ìtàn Federal Mortgage Bank ti Nàìjíríà nípasẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa. FNBN tún gbòòrò sí láti tẹ̀síwájú láti máa ṣe àtìlẹ́yìn fún àwọn olùkọ́lé tó ní ìgbẹ́kẹ̀lé, tí wọ́n sì pèsè àwọn ilé ní ìrọ̀rùn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. èyí ṣe pàtàkì jùlọ lábẹ́ ètò renewed hope housing tí ààrẹ wa Bola Ahmed Tinubu GCFR. Àwọn owó tó pèsè fún àwìn fún iṣẹ́ ìkọ́lé gòkè sí láti bílíọ̀nù ọ̀kọ̀lélọ́gbọ̀n náírà ní ọdún 2024 sí bílíọ̀nù ọ̀kọ̀dínlọ́gọ́rin ní ọdún 2025. Èyí sì jẹ́ ọ̀kan lára iye owó tó ga jùlọ tí ilé ìfowópamọ́ náà ti fi ṣe ìnáwó iṣẹ́ ìkọ́lé rí ju àwọn nọ́mbà wọ̀nyí lọ. Àwọn ìdókòwò wọ̀nyí túmọ̀ sí ẹgbẹgbẹ̀rún iṣẹ́ tuntun fún àwọn oníṣẹ́ ọwọ́, àwọn akọ́ṣẹ́mọṣẹ́, àwọn quantity surveyor, àwọn olùpèsè ohun èlò ìkọ́lé àti ọ̀pọ̀ àwọn iléeṣẹ́ káàkiri, àwọn iléeṣẹ́ kéékèèké tó wà nínú ẹ̀ka ilé ní orílẹ̀-èdè Nàìjíríà.
4: Ìṣàkóso tó wà lọ́wọ́lọ́wọ́ tó ti fi ìmúṣẹṣẹ tó dára sí ipò àkọ́kọ́ fún àwọn olùkópa nínú ètò NHF. Ìbéèrè wa ni wípé àwọn àtúnṣe wo ni wọ́n ti mú wá, kí sì ni àwọn àbájáde rere tí wọ́n ti ṣàṣeyọrí lórí ẹ̀?
3: Ọ̀kan lára àwọn pàtàkì tí ìṣàkóso tó wà lọ́wọ́ yìí ti fi síwájú ni láti jẹ́ kí àǹfààní sí owó fún ìkọ́lé kó rọrùn láti rí, kó sì wà fún gbogbo ènìyàn, kó sì bá ipò gidi táwọn ọmọ Nàìjíríà wà mu. Nítorí èyí, à ń rí ìlọsíwájú tó ṣe pàtàkì ní gbogbo àwọn ètò ìnáwó ilé wa. Òwàwìn lábẹ́ ètò NHF ti pèsè ètò bílíọ̀nù 2.2, ìyẹn tó jẹ́ ìdàgbàsókè tó tó ìdá 32% nínú ọgọ́rùn-ún, ìyẹn 38% lórí èyí tí a ní ní ọdún tó kọjá. Ètò rent to home wa ti tẹ̀síwájú ní fífi àǹfààní fún àwọn ọmọ Nàìjíríà láti ní ilé tiwọn. Àpapọ̀ àwọn ènìyàn tó ti tó 84 ti ní àǹfààní láti di onílé ní ètò ju 2.2 kan lọ. A tún ní ìlérí wa sí àwọn olùkópa sí ètò NHF lágbára sí nípa mímú kí ètò NHF ṣiṣẹ́ dáadáa. Owó tí àwọn olùkópa jẹ́ àǹfààní sí ní ọdún 2025 ó lọ sókè sí o, tí ó sì tó ₦2,600,000 nígbà tí àwọn tó jẹ́ àǹfààní náà sì tó ₦6,500,000. Àwọn nọ́mbà wọ̀nyí fi hàn pé a ní ìfọkànsí láti bá àwọn ọmọ Nàìjíríà pàdé ní gbogbo ìpínlẹ̀ ìrìnàjò wọn sí nínú ilé, bóyá wọ́n fẹ́ ra ilé tuntun ni tàbí wọ́n fẹ́ tú ilé tí wọ́n ní ṣe tàbí wọ́n fẹ́ di onílé ní díẹ̀ díẹ̀. Nípa ọ̀nà kan tàbí òmíràn, ilé iṣẹ́ FNBL ti rí ìlọsíwájú tó lágbára ní gbogbo ẹ̀ka iṣẹ́ rẹ̀. Ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú sí ìṣàkóso National Housing Fund ti tún pọ̀ sí o, gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú àwọn àgbàsílẹ̀ tí a ní àti bí ohun owó tá à ń kójọ ṣe ń pọ̀ sí.
4: Ṣé wọ́n ní bóògùn ẹni bá dáni lójú, ìṣe làfi gbá rí? Alákòóso àgbà náà tún ṣàlàyé nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ilé kíkọ́ tí FNBN ṣàtìlẹyìn fún lọ́wọ́lọ́wọ́ ní oríṣiríṣi agbègbè káàkiri orílẹ̀-èdè Nàìjíríà.
3: Ọ̀kan lára àwọn pàtàkì tí ìṣàkóso tó wà lọ́wọ́ yìí ti fi síwájú ni láti jẹ́ kí àǹfààní sí owó fún ìkọ́lé kó rọrùn láti rí, kó sì wà fún gbogbo ènìyàn, kó sì bá ipò gidi táwọn ọmọ Nàìjíríà wà mu. Nítorí èyí, à ń rí ìlọsíwájú tó ṣe pàtàkì ní gbogbo àwọn ètò ìnáwó ilé wa. Òwàwìn lábẹ́ ètò NHF ti pèsè ètò ₦2,282,000,000, ìyẹn tó jẹ́ ìdàgbàsókè tó tó ìdá 32% nínú ọgọ́rùn-ún, ìyẹn 38% lórí èyí tí a ní ní ọdún tó kọjá. Ètò rent to home wa ti tẹ̀síwájú ní fífi àǹfààní fún àwọn ọmọ Nàìjíríà láti ní ilé tiwọn. Àpapọ̀ àwọn ènìyàn tó ti tó 84 ti ní àǹfààní láti di onílé ní ètò ju 2.2 kan lọ. A tún ní ìlérí wa sí àwọn olùkópa sí ètò NHF lágbára sí nípa mímú kí ètò NHF ṣiṣẹ́ dáadáa. Owó tí àwọn olùkópa jẹ́ àǹfààní sí ní ọdún 2025 ó lọ sókè sí o, tí ó sì tó ₦2,600,000 nígbà tí àwọn tó jẹ́ àǹfààní náà sì tó ₦6,500,000. Àwọn nọ́mbà wọ̀nyí fi hàn pé a ní ìfọkànsí láti bá àwọn ọmọ Nàìjíríà pàdé ní gbogbo ìpínlẹ̀ ìrìnàjò wọn sí nínú ilé, bóyá wọ́n fẹ́ ra ilé tuntun ni tàbí wọ́n fẹ́ tú ilé tí wọ́n ní ṣe tàbí wọ́n fẹ́ di onílé ní díẹ̀ díẹ̀. Nípa ọ̀nà kan tàbí òmíràn, ilé iṣẹ́ FNBL ti rí ìlọsíwájú tó lágbára ní gbogbo ẹ̀ka iṣẹ́ rẹ̀. Ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú sí ìṣàkóso National Housing Fund ti tún pọ̀ sí o, gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú àwọn àgbàsílẹ̀ tí a ní àti bí ohun owó tá à ń kójọ ṣe ń pọ̀ sí.
4: Wọ́n ní bẹ́gun ẹni bá jóore, orí a máa yẹ́ tọ́kùn. Ọ̀kan lára àwọn ìdàgbàsókè tó mú orí ẹni hú ni pé ọpọ ilé iṣẹ àti àwọn ìjọba ìpínlẹ tí wọn ti yọwọ nínú ètò ìpọnmílẹ dòǹgbẹ likikọ ndhf tẹlẹ ti bẹrẹ sí padà sínú ẹ báyìí kí ló bi ìgbẹkẹlé tuntun yìí.
3: òtútù fún wa ní ìrètí púpọ̀ ni pé àwọn alábàáṣiṣẹ́pọ̀ wa tí wọ́n ti yọ ara wọn kúrò nínú ètò náà tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ìgbẹkẹ̀lé nínú ètò náà padà lẹ́yìn ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti fọwọ́ sí ìpadàbọ̀ gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ sínú ètò national housing fund bákan náà ìjọba ìpínlẹ̀ kánò ti fọwọ́ sí ìwé àdéhùn pẹ̀lú iléeṣẹ́ fnbn fún ìpadà rẹ̀ sínú ètò nhf lẹ́yìn tí ó ti fi ètò náà sílẹ̀ fún bí ohun tó tó ogún ọdún sẹ́yìn àwọn àṣeyọrí wọ̀nyí ó fi hàn gbangba pé àwọn ìjọba ìpínlẹ̀ àtàwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tó ṣètò ara wọn tẹ́lẹ̀ títún ti ní ìgbẹ́kẹ̀lé nínú iléeṣẹ́ federal mortgage bank ti nàìjíríà.
4: àwọn ìjíròrò wa tòní ti tún fi hàn pé federal mortgage bank of nigeria kì í ṣe pé ó ṣàtìlẹyìn owó ìpèsè ilé gbígbé nìkan ṣùgbọn ó tún mú fẹsẹ rinlẹ ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára ń gbé ìmọ̀ tuntun ga ó sì ń ṣàgbékalẹ̀ ọ̀nà àbáyọ ọlọ́jọ́ pípẹ́ èyí tí yóò mú kí ọgọ́rọ̀ àwọn ọmọ nàìjíríà lè ní àǹfààní sí ilé tó rìn tó dára tí owó rẹ̀ ò sì gara. ẹ tún darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ fún apá kẹta níbi tí a ó ti mú kókó pàtàkì tó jẹyọ nínú ọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ amòye wa fún yín. àwọn ìgbìmọ̀ náà ṣàyẹ̀wò díẹ̀ lára àwọn ìṣòro tó tóbi jùlọ tó ń dojúkọ ẹ̀ka ilé gbígbé ní nàìjíríà bẹ́ẹ̀ wọ́n sì tún ṣàgbékalẹ̀ àwọn ọ̀nà àbáyọ fún ìpèsè ilé gbígbé tó rọrùn lọ́pọ̀ yanturu ìṣàlékún owó yíyá kọ́lé àti láti jẹ́ kí a ti bonílé rọrùn fún ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà. mo mọ̀ wípé ẹ ò ní fẹ́ kí èyí fòyin ro ẹ̀yin yan mi pàtàkì bí a ṣe ń ṣe rí ìrìn àjò wa padà sílé mo fẹ́ kí ẹ mọ̀ pé kókóró ọ̀rọ̀ kan tó dájú gedegbe òun náà ni wípé ìpèsè ilé tó dára tó wuyì tó rè ò sì gara ó lè ṣeé ṣe nípasẹ̀ iléeṣẹ́ tàbí àjọ kan ṣoṣo ó nílò ìfọwọ́sowọ́pọ̀ ìmọ̀ tuntun àkóyawọ́ àti ìfarajì láti ọ̀dọ̀ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn lẹ́ka ìpèsè ilé gbígbé. báńkì ayánilówókọ́lé fnbn ti tún tẹnumọ́ pé ìfarajì àti nípasẹ̀ àwọn àtúnṣe tó ń lọ lọ́wọ́ ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára àti àtúnṣe ìpèsè iṣẹ́ ti mú kí aláàtìdónílé ti ara ẹni di òtítọ́ díẹ̀díẹ̀ fún ọ̀pọ̀ àwọn ọmọ nàìjíríà. adúpẹ́ púpọ̀ fún bí ẹ ti bá wa rìn lónìí nínú apá kejì ìjábọ̀ rìn àjò wa láti ibi ayẹyẹ àyájọ ọjọ́ ìsàmì fnbn tó wáyé níbi ìsàfihàn ètò ìpèsè ilé gbígbé fáwọn ènìyàn ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2026 àníretí wípé ẹ ti ní ìmọ̀ tó jinlẹ̀ sí nípa iṣẹ́ pàtàkì tí fnbn ń ṣe láti yí ẹ̀ka ilé gbígbé ní nàìjíríà padà sí rere. ẹ máa rántí wípé gbogbo ọmọ nàìjíríà ló yẹ kó nílé lórí. tó ẹ̀yìn aráalé níbí láwọn máa fẹnu ọkọ̀ wa sọlẹ̀ sí lónìí títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tí a máa pàdé lákọ̀tún àlàáfíà ọkàn ní ilé tó dára mú wá fún ọmọ ènìyàn gbogbo wa.

láti ilé ṣẹwà bọ́ndẹ fm 92.9 and tẹ́ẹ̀ síwájú pẹ̀lú àwọn ètò àgérégé ní aago mọ́kànlá bọ́ọ̀lù láti ilé ṣẹwà bọ́ndẹ fm 92.9 ní báyìí a máa lọ sórí ètò lábẹ́ òfin àwọn comrades wọn ti wà lẹ́gbẹ̀ẹ́ láti máa mú ètò náà wá sí èyí tí ìgbọ́ wa ẹ̀wà nǹkan fìdílé o.

0: ẹ má ti pè wá, ẹ má ti pè wá, ẹ a má ṣe ojú òpó sílẹ̀, ẹ ṣe ṣe sùúrù. Ẹ di Human Rights Monitoring Agenda, ẹ a ní fi ọwọ́ tó fúyẹ́ mú violators
1: lórí
0: ẹ a ní fi ọwọ́ yọ̀bẹ̀kẹ́, a ní fi mú ẹni tó bá violate ohun ta máa ń kìlọ̀ fún pé kẹ má ṣe domestic violence kí inú ilé máa dàrú láàrin ìlọ́kọ láya kí a máa tún wá gbọ́ pé wọ́n lu obìnrin wọ́n ṣe obìnrin léṣe obìnrin náà máa ń lu ọkùnrin o bóyá obìnrin ló lu ọkùnrin tó ṣe léṣe àbọ́kùnrin ló lu obìnrin a ní fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú violators a ni fi mu wọn a máa òfin tó tóbi ni a máa gbé dandí Lagos State Government ti gbé ìgbésẹ̀ recently láti rí pé kiní ìdínkù ṣùgbọ́n a ṣe ń gba àwọn complaint ohun tí a rí pé ó sábà ń ṣẹlẹ̀ ni pé mẹ́rin máa ń ṣe ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa ń rò pé equal right lobìnrin àtọkùnrin rárá ni equal right o ẹ má ṣe mistake equal right yẹn ẹ gbọ́ dáadáa ni right obìnrin pọ̀ ju tọkùnrin lọ kì ń ṣe same species o kì ń ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni o gbádùn àwọn obìnrin yẹn kàn manage wa ni kàn ṣe ọkùnrin ẹ kí àgbẹ̀ ọkùnrin tó ń dirun kákàkiri títí nsìn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni o wà ókè ni o wa okay so awon obinrin yen kan manage wa a n se same species ro ọ̀tọ̀ọ̀tọ̀ ni wa awon obinrin yen wa okay ju wa lo ka so bayen e ma binu baba musu
1: na
0: pastor won si ni bayi pastor our senior officer pastor Jethro won si festo so Jethro is a senior pastor in Nigeria as of today ni kan na church to lami lanka so awon ise yi na lo gbe won lo si ilu bomi lowo ti won fi sin bayi won ṣàlàyé ọ̀ràn kankan fún wa wọ́n ní tẹ bá ń rí dadí tẹ̀rí ọ̀ràn tán dadí lórí lórí yọ́tà àti mọ́mí irọ́ ni ràn mọ́mí kankan ọ̀dọ́ yín lọ ti mọ́mí o bí ebí ni lọ́dọ̀ títí wọn ebí ni lọ́dọ̀ títí wọn mẹ́ni ẹ̀rọ tí ọkùnrin máa ń sábà ṣe nìyẹn a dẹ̀ ẹ̀yin tẹ́ apply ọ̀wọ́n advice tí a fún yín in the past so ẹ rí i pé ó work so ẹni tó bá ń involve nínú domestic violence kò lè jẹ́ member the Human Rights Monitoring Agenda rárá kò lè jẹ́ member wa àwa fẹ́ ẹ̀yin obìnrin gbìyànjú bọ́lọ́run ṣe ní kẹ fọkàn àwọn ọkùnrin sí ẹ fi wọ́n síbẹ̀ rí pé wọn gbádùn ẹ̀ manage wọn ni ọlọ́run ní kẹ ẹ rọ̀ fún wọn obìnrin kankan ò ní rọ̀ fún ọkọ pátápátá kó wá ní problem rárá bó ṣe rọ̀ tó náà láyé ẹ̀ ṣe máa dà tó so gbìyànjú kẹ rọ̀ fún ọkọ ẹyin ọkùnrin náà gbìyànjú kẹ understand the irú species tí àwọn obìnrin jẹ we are generally dedicating this part of aluta fún àwọn tí ó ṣe pé wọ́n apply nǹkan ẹ̀ pastor sọ fún wa pé táwọn bá ti ṣe ẹ mọ mí tẹ̀rí ẹ bébí ni o bébí ni ẹni kan ọmọdé ni but lọ́dọ̀ tí ni mọ mí so ẹ pè wọ́n jókòó nígbà tó bá ṣe ohun tó dùn yìí ẹyẹ nǹkan kan wà tó máa sábà mú àwọn obìnrin àṣírí kan tí ò yẹ ká máa tu ni tó máa sábà mú wọn ẹyẹ pè wọ́n jókòó nígbà tó fọ́nbù ẹyẹ kí ẹ kó nǹkan tó wà lápò yín kẹ kó lé wọn lọ́wọ́ ẹ rí pé
1: nǹkan
0: ọlára ogun tó máa ń mú wọn ni tó bá ṣe ẹ kì wọn lórí kì orí ọsọ àwọn ọrọ gé ìyá ó máa ṣe o àwọn tó ń ṣe bẹẹ ẹkọ lọrun tó bọ bá ṣàánú wọn lọrun tó bọ bá ṣàánú ẹ pé àwọn obìnrin ẹ jókòó ẹ sọrọ gidi fún wọn ọrọ gidi ọrọ ẹ sọrọ fún wọn ẹ wọn fẹ gbọǹgbà míì bọtẹ sọ fún wọn tipatipa obìnrin kò ṣe nǹkan tó kù díẹ̀ ká tó téèyàn ti mọ̀ pé àbébì ni ẹ gbogbo èjì ẹwọ́ ṣe nǹkan jẹ́ ìyàwó tèmi ní ẹ̀yà bébì ẹ̀pẹ̀ jókòó ẹ̀kí oríkì ẹ̀ ẹ̀ go back to the early 80s mú kankan bẹ́ẹ̀ you are the sun. You are the rain. You make my life worry. You mean so much to my life. I want to tell you I love you so. Okay. Oh, oh, oh, oh, oh, oh. dedicating this aspect si on obinrin te se pe omo Oluwabi ni yin ni ile ya luta continue labe ofin ni a si wa idi ti a ti ya gan ni pe a ni fi owo ijobe ke mu on to ba n violate on ti a kilo fun yin on domestic violence ma violate on ofin yen en to ba fi eto edun number wa ti e ma pe 08038040123 lekan si 08038040123 ohun ni number ti e ma pe fun eni ti on ba fi eto edun lona kan abi mi ya an fi eleyi afi appreciate the government of Somolu local government the chairman of Somolu local government honorable Latif Ashimi fun bi e se respond si ipe ohun araalu ojuse to e ke se le nse o ti e ba nti ijoba kan to ba wa ti o se ojuse to ye ko se fun awon araalu o ma je ka ba mo gbeyin ni yin se o ma je ka ba mo gbeyin ni nitori pe resources yen o kin se titi e so
1: fun so ni
0: araalu ni so be se nse bo se ke se kolon je ke pass laye ati ni te ba ku laye tan ati gbugbe bi nkan je ke pass kan. Hello, Aluta Continua. Labe ofin le wa o. Ya, labe ofin le wa. We provide free the human rights monitoring agenda provide free legal assistance to indigent victims of fundamental rights abuse. Awon mekunu alaini ti won fi eto won dun on their fundamental human rights. Ohun ni ele to ti involve property yen nkan kan en to jeun yo na lo ni property ninu change to wa lara property yen yin te fe lo sile ejo yen na e mu change die ninu e e wa lawyer kan ni to si odo yin be na ki ki on ba yin handle e yen o se fundamental human right. Ya Luta Continua labe ofin la wa
2: e pe so sa
0: oruko yin lati bo le tin pe
2: lati agbaju dai
0: a n gbo yin o
1: n gbo yin
0: lati le yan kon le o depend le state ti o ba wa sugbon e to saba common ju for example the Lagos state House of Assembly ohun ti won fi enu ko si ti o de wa ni akosile ni ofin Lagos tenancy law ohun ni en to ba je pe odun kan kan lo ma san wo yearly tenant osu mefa ni e ma fun osu mefa le ma fun o fi jade kin se lofe ni ke fun o e ma o ma san wu e o e ko ma fi je ko ye ni te ba wa wun yen le fun e le fun en to ba sanu na ara nu gba en to ba se pe boya osu mefa mefa lo n san wo en o ma fun ni osu meta to ba se pe osu kan kan lo n san wo e fun ni osu kan as notice bi o se je niyan. Hello Aluta Continua labe ofin lewa e ka ro labe ofin lewa oruko yin lati bole tin pe eyi radio yin lo sile o n pariwo abi ke ku nbe oruko yin lati bole tin pe a n gbo yin o
3: ejo o mo fe fi oro ofo oro loya kan so yin so to ba je ko ke to mo fe pe ejo yen ku lo de ki jo wa sojo yin so ba ti wa mo fe pe ki koko bo bi se ma re
0: kini problem gan kini problem se ri yen contract niyan n to ba so pe ti lo yen ba so pe ohun fe fun keri pa de nakosile lori e to ba se pe ti se ohun to ye ke se nitori pe awon loya eyan olododo lo ma npoju ninu won ni o bi awon lopo oro won dabi oro olopa ni awon da eyan dada lo poju na awon olopa ko mi pe ana won die die na kanja ni ara ninu so to ba se pe loya yen fe kuwa to ku die ka to koda ko ba je adajo ko ba je adajo ri pe awon adajo agba kan recently idajo waye lori won na ehn te ba ti gbo case labe ofin ti Andrew nigba kan nigba ti adajo kan ni ilu Nigeria yi to lo mu arakunrin kan to pe iwo to n wa maruwa lasan lasan to lo ti mole nigba ti laje ti labe ofin ti agbe igbese le lori eri pe awon ajo adajo agbaye won ni osele itan adajo yi ni awon mo se lo se ohun gbugbu na la ma saba se mistake olon ma je ka kọlọ ma ye ka se to ma party ti wa je so ti loya yen ba se to ku die ka tun le fejo esun le fejo esun na won disciplinary committee kan na ti won ma ya luta continue nitori asiko comrade wa comrade bukumi won tin se abita fun wa ni di radio pe time wa o ti se o ti to ya n to ba fi eto edun lona kan abi mi 08038040123 le kan si 08038040123
1: alita continue.

0: Gerege ni ago méjìlá lù. Láti lè ṣe wa Bond FM 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò GRA Ìkẹjà nípínlẹ̀ Èkó. Ìròyìn àpapọ̀ la mú wá fún yín. Síwájú náà, ẹ kọ́gbọ́n àwọn kókó tó wà nù rẹ̀. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu lórílẹ̀-èdè yìí àti ṣíṣọwọ́ òlú kúmọkùmọ ti rọ àjọ tó ń báni kọ́lé ìyẹn àjọ Lasrera láti fi páńpẹ́ òfin mú àwọn ayédèrú nípínlẹ̀ Èkó. Ẹgbẹ́ òṣèlú Accord ti rọ àjọ elétò ìdìbò INEC láti ṣe ètò ìdìbò tó yanrantí níbi ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́sẹ̀ tó ń bọ̀. Àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe láti ọ́fíìsì ààrẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹrẹwu lórí àbádòfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀. Àjọ àgbáyé látẹnu ààrẹ wọn ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó gbópọn lórí ètò ààbò nítorí ìbújáde àjàkálẹ̀ àrùn tó ṣẹyọ kí wọ́n sì gbé ọ̀rọ̀ orílẹ̀-èdè Ṣèúta yẹ̀wò dáadáa. Wáyé o, ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Abel Ọ̀jẹ̀túndé. Àjọ tó ń gbógun ti àjẹbánu lórílẹ̀-èdè Nàìjíríà àti ṣíṣe owó ìlú kúmọkùmọ the Economic and Financial Crimes Commission EFCC ti rawọ́ ẹ̀bẹ̀ sáwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilé kíkọ́ nípínlẹ̀ Èkó Lagos State Real Estate Regulatory Authority LASREA láti fààyè sílẹ̀ látàrí àti fi ṣìkún òfin mú àwọn ayédèrú kọ́líkọ́lé àtàwọn àjọ tó ń ṣe àtìlẹ́yìn fún wọn. Ìmọ̀ràn yìí wáyé látàrí ìbẹ̀wò kan tí ọ̀gá àgbà kan lẹ́ka LASREA ṣe sí ọ́fíìsì àjọ EFCC nípínlẹ̀ Èkó, ìyẹn Zonal Director, Lagos Zonal Directorate 2, Ace 1, ìyẹn Báwà Katungo pẹ̀lú àwọn òṣìṣẹ́ LASREA. Ó ṣàlàyé pàtàkì ohun tí ìbẹ̀wò ọ̀hún dá lé lórí pé àsìkò ti tó láti máa fi ṣìkún òfin mú àwọn ayédèrú kọ́líkọ́lí àtàwọn agbódegbà wọn. Èyí yóò ṣe àfọ̀mọ́ sí àjọ náà. Àjọ EFCC ti ṣèlérí ìgbaradì wọn pẹ̀lú àtìlẹ́yìn láti rí i pé wọ́n ṣe àfọ̀mọ́ àjọ yìí nípa fífi páńpẹ́ òfin mú àwọn kọ̀lọ̀ràn sí tó ń kóbá iṣẹ́ ìríjú wọn. Àjọ tó ń rí sọ́rọ̀ ìkànìyàn lórílẹ̀-èdè Nàìjíríà National Population Commission NPC ti bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ nílànà ẹ̀rọ látàrí ọjọ́ ìbí àtàwọn tó ń dágbére fáyé gẹ́bí ìgbìyànjú wọn láti ṣe àkọsílẹ̀ tó jẹ́ ojúlówó àti láti ní àǹfààní ìdánimọ̀ tó tọ́ àti èyí tí ó yẹ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere. Ẹni tó jẹ́ alákòóso àjọ NPC nípínlẹ̀ Èkó abilékọ Saidat Ọládùnjoyè ló fi èyí léde fáwọn oníròyìn níbi tí wọ́n ti ń sàmì ọjọ́ ìkànìyàn lágbàáyé ti ọdún 2026 tá a wà yìí pẹ̀lú àkòrí níní ìrètí àti àfojúsùn fún àwọn ènìyàn lónìí àti lọ́jọ́ iwájú àti ìbẹ̀rẹ̀ fíforúkọsílẹ̀ fún ìkànìyàn lọ́nà ẹ̀rọ. Abilékọ Saidat Ọládùnjoyè kàánú gidigidi lórí bó ṣe jẹ́ pé iye àwọn èèyàn tó ń dágbére fáyé báyìí wá ń pọ̀ ju àwọn ọmọ tuntun tó ṣẹ̀ṣẹ̀ ń dáyé lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ.
1: Nítorí tí ìjọba bá fẹ́ ṣe nǹkan kan káàdúgbò kan tí wọn mọ̀ pé ọmọ yẹn wà níbẹ̀ kò sí bá ṣe lè ṣe ìlànà tó tọ́ àwọn ènìyàn la ṣe ń bẹ ìyá àti bàbá. Wọ́n láti bí ọmọ wọ́n bí sílé wọn bàbá oníṣègùn ni wọ́n bí sílé ìwòsàn ti aládàáni ni wọ́n bí sílé ìwòsàn ti ìjọba ni wọ́n ní ẹ̀tọ́ láti rí ọmọ yẹn wá àforúkọ sílẹ̀. Ilé ìjọ tó wá ṣe olókùnkúndùn tó wá gùn náà jù ni pé bàbá ti bí ọmọ yẹn bàbá ti forúkọ sílẹ̀ á tún gba nọ́mbà ìdánimọ̀.
0: Abilékọ Ládùnjoyè sọ pé ìlànà kíka ènìyàn lọ́nà ẹ̀rọ yìí yóò dín wàhálà táwọn òṣìṣẹ́ àjọ yìí ń ṣe lórí ká máa kọ̀wé àkọkúdórógbó yóò sì pèsè ààbò lórí ìkọsílẹ̀ àwọn èèyàn yóò sì ṣe kóríyá fún àjọ yìí lórí ìdààmú tó máa ń bá àwọn ènìyàn lórí ọ̀rọ̀ ìkànìyàn. Wọ́n ní àjọ yìí ti ń dòwò pọ̀ pẹ̀lú àwọn àjọ àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ AGON àjọ NIMC àjọ UNICEF àtàwọn àjọ aládàáni mìíràn yíkáyíká orílẹ̀-èdè yìí. Ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe sọ.
1: Mo ní ṣe pé tá a bá tiẹ̀ ṣe ìkànìyàn tá a fẹ́ ṣe láti mọ iye ọmọ tàbí mo ká láti mọ̀ pé ẹni tó kú àtijọ́ kò ní ẹni tó wà láàyè. A ti mọ̀ pé gẹ́gẹ́ bí NPC tí táwa ti ṣiṣẹ́ yìí àwa la máa ń sọ fún ìjọba pé ẹ bá a ṣe lè fáwọn mi. Àwọn ọmọ tá a fílẹ̀ tá a tọ́jú yìí á di wàhálà fún wa lọ́jọ́ ọ̀la. Tá a bá tọ́jú wọn ká rí pé gbogbo àǹfààní tó yẹ kó rí wọ́n rí gbogbo gbogbo ìlú ìjọba wọn jẹ ẹni fẹ́ràn àwọn òbí ọmọbítọ́ àwọn ọmọ yẹn.
0: Nígbà tó ń rọ àwọn ọmọ Nàìjíríà pé fífi orúkọ sílẹ̀ àwọn ọmọ tuntun àti ṣíṣe ìtọ́jú àwọn ọmọ tuntun lásìkò yìí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ nítorí pé àwọn ni ọjọ́ ọ̀la wa. Àyà Ọládúnjọyé rọ gbogbo òbí láti rí pé wọ́n ṣe ìforúkọsílẹ̀ àwọn ọmọ wọn láti lè ṣe àbójútó àti ìmúdúró ẹ̀rọ àforúkọsílẹ̀ wa torí ọjọ́ iwájú. Àjọ àjùmọ̀ṣe àwọn orílẹ̀-èdè aláfọwọ́sowọ́pọ̀ àgbáyé UNICEF ti ké gbàjarè sáwọn òbí lágbàáyé àwọn òṣìṣẹ́ ètò ìlera àtàwọn olùgbé agbègbè láti tẹpẹlẹ mọ́ ètò fífún ọmọ wẹ́wẹ́ ní ọyàn mu pàápàá jùlọ yíkáyíká gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀. Ẹni tó jẹ́ alábòjútó àjọ UNICEF ní ọ́fíìsì wọn Lẹ́kọ̀ọ́ ìyẹn arábìnrin Selina Lafourcade ló ṣe ìkìlọ̀ yìí láti ké sí gbogbo àwọn ìyá tó ń tọ́jú àwọn ọmọ tuntun lọ́wọ́ láti jọ̀wọ́ ṣe é ní kàn nípá láti lè máa fún àwọn ọmọ wẹrẹ lọ́mú tó jẹ́ pé oúnjẹ àkọ́jẹ fáwọn ọmọ tuntun ní gẹ́lẹ́ tí wọ́n bá délé ayé ni èyí yóò jẹ́ kí ọpọlọ wọn máa jí pépé tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní dàgbà. Wọ́n ní àkíyèsí tí wọ́n ṣe ni pé ọ̀gọ̀rọ̀ àwọn tó ń bímọ lásìkò yìí ni kì í ka èyí kún rárá. Ó wá fi dá àwọn ìyá tó ń fún ọmọ lọ́mú lójú pé wọn ò dáwà o. Àjọ UNICEF ń bẹ lẹ́yìn wọn láti ṣe àwọn àtìlẹ́yìn tó nípọn fún wọn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn àjọ aládàáni lónírúurú. Wọ́n ní ẹ̀bùn àti àtìlẹ́yìn tó ṣe pàtàkì tá a lè ṣe fún àwọn ògo wẹrẹ wa ni pé ká máa fún wọn lọ́mú lóòrèkóòrè. Àwọn olùkọ́ yíkáyíká ìpínlẹ̀ Ògùn ti kéde àtìlẹ́yìn fún adíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC nípínlẹ̀ Ògùn fún ìdìbò gómìnà tó máa wáyé lọ́dún 2027. Ìyẹn Sẹ́nẹ̀tọ̀ Solomon Ọlámilékan Adéọlá tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí Yááyì. Àwọn olùkọ́ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí dórí àjọ ẹgbẹ́ olùkọ́ Nigeria Union of Teachers Associate of Staff Union of Secondary Schools All Nigeria Confederation of Principals of Secondary Schools ANCOPS Ogun Teach Interns Association of Primary Schools Head Teachers of Nigeria AOPSHON àtàwọn míì ni wọ́n ti gbìmọ̀pọ̀ gbé ọwọ́ Sẹ́nẹ̀tọ̀ Solomon Adéọlá Ọlámilékan tọ́pọ̀ mọ̀ sí Yááyì sókè níbi ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú Sẹ́nẹ̀tọ̀ Solomon Ọlámilékan ní gbọ̀ngàn Aké Pavilion láàfin Aláké nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Nígbà tó ń fi ìdùnnú rẹ̀ hàn sáwọn olùkọ́ ìpínlẹ̀ Ògùn, Sẹ́nẹ̀tọ̀ Yááyì ní káwọn olùkọ́ lọ fọkànbalẹ̀ gbogbo àròyé wọn àtẹ̀yìnwá lòun yóò bójútó tóun yóò sì yanjú awuyewuye tó jẹ́ ẹ̀dùn ọkàn wọn fọ́jọ́ pípẹ́ nígbà tí òun yóò mọlé ètò ìdàgbàsókè òun ìtẹ̀síwájú tí gómìnà Dàpọ̀ Abiodun Gùnlé lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ nípínlẹ̀ Ògùn. Ìròyìn àpapọ̀ láti mú wá sétí ìgbọ́ yín láti Bond FM 92.9.

0: ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú ẹgbẹ́ òṣèlú accord ti gba àjọ elétò ìdìbò inec níyànjú láti ṣe ètò ìdìbò tó yanrantí tí ò ní màgòmágó tí yóò sì fọkàn àwọn olùdìbò balẹ̀ nígbà tí ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ ọ̀sùn bá máa wáyé lọ́sẹ̀ tó ń bọ̀ yìí nípínlẹ̀ ọ̀sùn nínú ọ̀rọ̀ kan tí alága ẹgbẹ́ òṣèlú náà sọ ìyẹn olóyè maxwell ngudem ṣàpẹẹrẹ ètò ìdìbò gẹ́gẹ́ bí ìdárawò fún ìgbáradì àwọn òṣìṣẹ́ inec lórí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún wá rọ àjọ inec láti rí dájú pé wọ́n ṣe ètò ìdìbò ọ̀sùn lọ́nà tó tọ́ àti èyí tó yẹ láti lè mọ̀ bóyá wọ́n ṣe gbẹ́kẹ̀lé fún ètò ìdìbò gbogbogbò ọdún tó ń bọ̀ bákan náà ló rọ àwọn olùdìbò pé kí wọ́n yàgò fún ríra ìbò màgòmágó àti ìdàbòrú ní gbogbo ọ̀nà fún ìtẹ̀síwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà àjọ tó ń bójútó iṣẹ́ ìrìnàjò àtàwọn pápọ̀ òfurufú wa lórílẹ̀-èdè nàìjíríà airline operators of nigeria aon ti rọ àwọn arìnrìnàjò láti ṣe sùúrù díẹ̀ nípa wuyewuye kan tó ń lọ lọ́wọ́ nípa ètò ìrìnàjò òfurufú látàrí ọ̀rọ̀ bí owó tí wọ́n gbélé ìwé ìrìnà ṣe tún gòkè sí bó ṣe gbẹnu sókè sí ticket service charge tsc láti ọ̀dọ̀ àjọ tó ń rí sí ìgbòkègbodò ìrìnàjò òfurufú lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn nigerian civil aviation authority ncaa àjọ airlines operations of nigeria aon sọ pé àwọn ò ní àjọṣepọ̀ kankan tó dán mọ́rán pẹ̀lú ncaa nítorí náà làwọn kò ṣe lè ṣe àlàyé kan lórí ohun tó dé tí owó ìwé ìrìnà ṣe tún gbẹnu sókè sí àjọ náà wá ṣèlérí pé ìpinnu àwọn kò ní yẹ nípa báwọn èrò yóò ṣe máa dé èbúté wọn láyọ̀ àti àlàáfíà lábẹ́ bó ti wù kó rí èyí tó jẹ́ iṣẹ́ ìríjú tàwọn nìyẹn nítorí pé ojúṣe oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe nílé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ti rọ aráàlú láti fi ìmọ̀ràn wọn ránṣẹ́ lórí bóyá kí wọn ó ṣe ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ tàbí kíjọba ó ṣe àfàrò lórí ẹ̀nà ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ ààrẹ àti alága ìgbìmọ̀ amúṣẹ́ṣe ọ̀hún ìyẹn fẹmi gbàjàbí àmìlà ló sọ èyí di mímọ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ náà nílé-iṣẹ́ ààrẹ nílùú àbújá ìgbìmọ̀ yìí ń ṣe àgbéyẹ̀wò òfin tó rọ̀ mọ́ iṣẹ́ ọlọ́pàá ti ọdún 2020 ìlànà àjọ tó ń ṣe àbójútó iṣẹ́ ọlọ́pàá ìlànà iṣẹ́ ìríjú àwọn ọlọ́pàá àwọn òfin tó jẹ́ ojúlówó àti àtìlẹ́yìn iṣẹ́ ọlọ́pàá ìdàgbàsókè àti ìdásílẹ̀ ọlọ́pàá tó jẹ́ tìpínlẹ̀ aṣojú àwọn àjọ gómìnà dàpọ̀ abiodun tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ogun ṣàlàyé pé ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ó jẹ́ àpọ̀tun ètò tí yóò ran gbogbo ìpínlẹ̀ lọ́wọ́ ní pàtàkì jùlọ yóò ṣe ààbò tó yanrantí fún ẹ̀mí àti dúkìá aráàlú lórí ọ̀rọ̀ àwọn ajínigbé àtàwọn agbésùnmọ̀mí ó wá tẹ̀síwájú pé àbádòfin yìí jẹ́ ètò pàtàkì tó mú ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu tayọ pátápátá pẹ̀lú bó ṣe jẹ́ pé ìṣàkóso àwọn ọlọ́pàá ìpínlẹ̀ wọ̀nyí kò ní jẹ́ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ bí kò ṣe ìjọba ìpínlẹ̀ tó ní kálukú wọn ń ṣiṣẹ́ fún oṣù tó ń bọ̀ yìí ni ìgbìmọ̀ amúṣẹ́ṣe yóò ṣàkójọpọ̀ gbogbo ìmọ̀ràn tí wọ́n bá gbà látọ̀dọ̀ aráàlú ṣọwọ́ ni wọ́n sì fi ṣọwọ́ sí ọ́fíìsì ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún àyẹ̀wò àti ìbuwọ́lù lórílẹ̀-èdè òkè òkun lọ́hùn-ún ní àgbáríjọpọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé european commission lábẹ́ ààrẹ wọn ursula leyen ti pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn orílẹ̀-èdè àgbáyé láti ṣe ìpèsè ààbò tó le dandan sí ẹnubodè ìlú kówá wọn látàrí ìbújáde àjàkálẹ̀ àrùn tó ṣẹ̀ṣẹ̀ ṣẹyọ lórílẹ̀-èdè olómìnira morocco tó sì ràn mọ̀mọ̀mọ̀ wọ apá kan orílẹ̀-èdè spain àwọn aláṣẹ spain sọ pé kò dín ní 1,170 àwọn arìnrìnàjò tó wọlé sí spain làwọn ti dá padà sí morocco nígbà táwọn aláṣẹ ṣàwárí àwọn 72 tó ti gbẹ̀mímì lágbègbè spain tí wọ́n sì rí èèyàn 11 tó ti gbẹ̀mímì pẹ̀lú lágbègbè morocco látàrí ìbújáde àjàkálẹ̀ àrùn kò gbóògùn ọ̀hún ọ̀rọ̀ wọléwọ̀de àwọn arìnrìnàjò yìí ló ti dá wàhálà sílẹ̀ láàrin àjọ àgbáyé pẹ̀lú bí orílẹ̀-èdè italy ṣe dáwọ́ ìwé ìrìnà dúró fáwọn ọmọ orílẹ̀-èdè spain tí wọ́n sì ń dá àwọn arìnrìnàjò padà sáwọn orílẹ̀-èdè finland àti denmark lórí ọ̀rọ̀ yìí olórí ìjọba ilẹ̀ spain ti bu ẹnu àtẹ́lu ìhà tí àjọ àgbáyé kan sọ̀rọ̀ ọ̀hún pàápàá jùlọ o salaye pe orilede Ceuta ko si laarin orilede tawon arin ajo koju si fun ise rara nitori ide eyi ki agbarejopo awon orilede agbaye ki won gbe oro na yewo daada ki ajosepo to domoran le tesiwaju lawujo awon orilede agbaye to ki to pari iroyin yi e tun gbo awon koko nu re lekan si ajo to ngbogun ti iwa ajebanu ati sisowo ilu kumokumo lorilede yi ti ro ajo to nba ni kole iyen ajo lasrera lati fi panpe ofin mu awon ayederu nipinle eko egbe oselu akop ti ro ajo eleto idibo inec lati se eto idibo to yaranti nibi idibo gomina ipinle osun lose to nbo awon igbimo amusese lati ofisi are ti bere ise perewu lori abadofin idasile olopa ipinle ajo agbaye latenu are ti pe fun ifowosowopo to gbopon lori eto abo nitori ibujade ajakale arun to sese seyo orilede Morocco ki won si gbe oro orilede Ceuta yewo da da to koni ju bayi lo lori iroyin apapo ta ti mu wa fun yin lati le se Bond FM 92.9 Frank Olorun Sola ni olotu iroyin emi e be lo je tunde ni mo ti ka se ti gbo yin e ma ya se o
1: ewa fakuko idi mare lojiri ewa fakuko baba oke lojiri ewa fakuko idi mare lojiri ewa fakuko nibi kakeje ati polowo o se royin

0: The National Broadcast Academy, Ikeja, Lagos, announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026. Lectures hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidate must be degree or HND holder. School set holder with credits in 5 subjects, including English language, may be considered. Admission form can be obtained at National Broadcast Academy, 1A Adekunle Fadeaway, Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/nbacademy.ng. Announcer, the management.
1: Aṣẹ́ ìmúláradá gbogbo ọjọ́ Thursday lórí òkè Tekwọ́lọ́jì agbára Ọlọ́run ṣiṣẹ́ bí ti dání lórí òkè yìí gbogbo ọjọ́ Thursday Jésù ṣiṣẹ́ ìyanu lórí òkè ọ̀pọ̀ ènìyàn tó wá sí pàdé àdúrà yìí pẹ̀lú omijé ló ń padà sílé pẹ̀lú ẹ̀rín ilẹ̀kùn ire tó ti tì fọ́pọ̀ ọdún olúwa ń ṣí bí ọ̀rọ̀ aṣẹ́ ìtúsílẹ̀ ìgbédìde àlùyọ ìwòsàn ohun ìbùkún ti ń jáde láti Nàìjíríà àgbáyé ni ṣẹ̀gbọ́n mi sọ ní gbogbo ọjọ́ Thursday aago mẹ́wàá òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán ìpàdé àdúrà yìí kò sí àṣetìlẹ́dọ̀ Jésù ìwọ lókè tó ń wá fi ṣubú re nítorí náà máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí kò gbàdúrà kan kájọ àdúrà kó wo ṣẹ́ kọ́tà rẹ̀ ó pẹ̀yìndà olúwa ń retí ìwọ náà lórí òkè Tekwọ́lọ́jì ní Thursday ọ̀sẹ̀ yìí orí òkè Tekwọ́lọ́jì wà ní òpó òpópónà omíyalé ìjìbò tẹ bá ti dé omíyalé ẹ bẹ̀rẹ̀ orí òkè Tekwọ́lọ́jì olúwa sọ àti olùgbàlejò àwọn kòkòrò lójú ọlọ́rọ̀ ni ajíhìnrere àgbáyé ṣẹ́gun ilésànmi tẹlifon 0803-3906-216 0803-3906-216 lórí òkè Tekwọ́lọ́jì àdúrà ń gbà ogún ṣẹ́.
2: Band FM.

halftime. Bákan náà, Ararat Armenia pẹ̀lú NK Sergi náà ni wọ́n wà kó. Ọmọ kankan ni wọ́n ta o lábala àkọ́kọ́ tá a mọ̀ sí halftime náà. Tó bá da aago mẹ́fà àbọ̀ ní oríkogó, Lesbi Sofia àti Hayrat Almaty láago mẹ́fà àbọ̀ ó máa mú nǹkan lẹ̀ láàrin ara wọn. Ikọ̀ FK Krebasedegan àti Apoa Becheva láago mẹ́fà àbọ̀ nínú máa wáyé o. Ẹ̀yà láǹfààní àti wò ó. Bordeaux Limite tó ṣe bẹ̀bẹ̀ ń sà tó kọjá tó bẹ̀rẹ̀ sí ń lu àwọn ikọ̀ tí wọ́n láàbì láaka náà ló ṣe pé níyí àṣálẹ̀ yìí láago méje gérége wọ́n kojú ikọ̀ Union Saint-Gallen. Ìjà àgbà méjì ni yóò ta ẹ̀ tìdí ẹ̀. Dynamo Zagreb náà wà ń bẹ̀ o àṣálẹ̀ náà ló máa wáyé àwọn àti FK Kano Salégrès láago méje láṣálẹ̀ ni afẹ́mẹ tí ó kópa gangan tí ó ta kangan tí ó wà lára àwọn tí ó ṣojú fún ti ìfẹsẹ̀wọnsẹ̀ Champions League ní ọdún tá a wà yìí torí pé ó ṣe kan jara wọn tàn mọ́ Olympiacos náà gbábọ̀ lálẹ́ yìí bákan náà Lyon àti Spartak Prague alẹ́ yìí náà ni dédé aago méje lẹ́làǹfààní àti máa wò wọ́n Live Direct Europa League qualification náà wà ń bẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì Shamrock Rovers táà mọ̀ bí ẹni mowó òun náà ní bọ́ọ̀lù lálẹ́ yìí o láago mẹ́jọ gérége pẹ̀lú KF Egnatia bákan náà Lane àti FC Brighton 1999 alẹ́ yìí náà ni Conference League wọ́n ti ń gbá tiwọn lọ́wọ́ báyìí lábala àkọ́kọ́ tá a mọ̀ sí halftime FK Powder àti FC Dynamo City wọ́n ń ta ọ̀mì òdo lábala àkọ́kọ́ tá a mọ̀ sí halftime ọlọ́rọ̀ sọ̀rọ̀ nìkọ̀ọ̀kan wọ́n ti gbá tán lẹ́ni ikọ̀ bayern munich ó gbójú arábìyí jẹ́ jẹ́jú united ó jẹ́jú ẹ̀ ṣùgbọ́n méjì sẹ́yìn kan náà ló yọrí sí eléyìí ló wáyé àmì lẹ́nu jù AFC Bournemouth pẹ̀lú Genoa mẹ́wàá sẹ́yìn kan ni 10-1 kí lẹ̀ ń wò kí ẹ sì gbowó oṣù báyìí kò dá mi lójú ìyá yìí ti pọ̀ ju ikọ̀ Genoa lórílẹ̀‐èdè Italy lọ́hùn wọ́n jẹ́ ìyà mẹ́wàá ni wọ́n sì jẹ lọ́wọ́ AFC Bournemouth láti orílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì Aston Villa náà Sheffield lórí alátakò rẹ̀ Bayern United mẹ́ta sẹ́yìn kan náà lábala bẹ̀rẹ̀ láago méje gédégé AS Roma pẹ̀lú Newport County nílẹ̀ Gẹ̀ẹ́sì nílẹ̀ ọ̀sàlẹ̀ ìyẹn náà wà ó máa gbádùn ara wọn lábala bẹ̀rẹ̀ ẹjẹ́ ń dẹ́ka akúlọ̀jà iléeṣẹ́ BS Media Broadcast torí pé àwọn náà ṣe onígbàwọ̀ ètò yìí tí ń bá padàdé ká tún máa tẹ̀síwájú èmi náà lọ́mọ yín ọ̀rọ̀ yẹn lólùfẹ́ yín Nurudeen Salahuddin legit ni gẹ́gẹ́ bí àṣà mi mò ń padà bọ̀ ẹ̀ má yìí kò ń bẹ̀.

0: creatinine, a blend of amino acids and multivitamins.
1: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn? Owó ìsinmi ni mo fẹ́ràn jù lọ. Owó àbúrò tí ò lórí kọkẹ́.
2: Owó rẹ̀ kò rárá.
1: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti pè ìfàmù afanilákòyà o. Owó wo ló wá fẹ́ kí n rà báyìí? Owó rò Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ owó ìsinmi tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Owó ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi owó náà sí.
2: Òótọ́ ló sọ. Ó ṣe wọ̀n rẹ̀ mi. Wọ́n rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé owó ìsinmi Devon Kings ni owó ìsinmi tó dára.
1: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀.

0: time moment. It's Kivo Krima. Kivo Krima.
1: Ẹyin tèmi, òun rere ti sẹlẹ̀ lórílẹ̀-èdè yìí o. Ìjẹ́ ti ẹ̀ mọ̀ pé ìjọba ti ṣe àgbéǹde àwọn ilé-ìwòsàn Lábọ́dé Health Center tó ti jẹnu kọlẹ̀ tẹ́lẹ̀ rí tí wọ́n tó ẹgbẹ̀rún mẹ́ta àti ọdún márùnléláàádọ́rin káàkiri orílẹ̀-èdè yìí pẹ̀lú ẹgbẹ̀rún kan àwọn ilé-ìwòsàn Lábọ́dé mìíràn tí wọ́n ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ìjọba tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera Lábọ́dé tó tó ẹgbẹ̀rún 82,000 wọ́n sì gba ẹgbẹ̀rún 19,000 àwọn agbègbè ṣiṣẹ́ láti pèsè ètò ìlera tó péye fún ìwọ àti mọ̀lẹ́bí rẹ pẹ̀lú owó tásẹ́rẹ́ láwọn ilé-ìwòsàn Lábọ́dé Health Center ti ń bẹ lágbègbè rẹ. Ètò ìwòsàn ń bẹ fáwọn aláboyún fún gbígba abẹ́rẹ́ àjẹsára, ìfètò sọ́mọ bíbí àti rírí àwọn òṣìṣẹ́ elétò ìlera tó yanrantí fún àmọ̀ràn. Ilé-ìwòsàn Lábọ́dé Health Center súnmọ́ ju bí o ti lérò lọ. Mú àwọn ilé-ìwòsàn náà dájú, fọkàn tán wọn kí o sì lọ sí èyí tó súnmọ́. Ó yẹ kí a jọ sọ́pọ̀. Mú àwọn ilé-ìwòsàn Lábọ́dé rẹ dájú, fọkàn tán kí o sì lọ sí èyí tó súnmọ́. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ètò ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Health Care Development Agency.
2: Mo ma gbọ́ pé Lafarge ti pàrọ̀ orúkọ.
3: Bẹ́ẹ̀ni o, Lafarge Africa PLC ti porúkọ dàdí HBM Nigeria PLC. Orúkọ ti yípadà, ṣùgbọ́n ojúlówó sìmẹ́ǹtì tá ń pèsè ò yípadà. Sìmẹ́ǹtì tó kójú owó tó ṣe gbárale àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland kẹta. Mọ̀bọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, afárá Niger kíní àti èkejì, ilé gogoro Cocoa House Ìbàdàn, gbọ̀ngàn National Theatre àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. HBM Nigeria PLC ta mo si Lafarge Africa PLC tele o koja ile kiko
2: amọ̀pẹ̀ kí ló fẹ́ ra yẹn? Orúrú ìsebè ni mo fẹ́ rajà rẹ̀. Orúrú àbúrò tí ò lórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
4: Amọ̀pẹ̀
2: rántí pé ìfàmù afanilákòyà o. Orúrú òun ló wá fẹ́ kí n rà báyìí. Orúrú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ orúrú ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
4: Orúrú ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi orúrú náà sí.
4: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé orúrú ìsebẹ̀ Devon Kings ni orúrú ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
5: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: good time moment. It's Kivo Creamer.
1: Kivo Creamer.
2: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
3: Ọ̀rọ̀ rẹ̀ ṣe ìbínú fẹ́ra jà rẹ̀.
2: Ọ̀rọ̀ rẹ̀ àbúrò tí ò lórúkọ kẹ̀.
3: Ọwọ́ rẹ̀ kò wára.
2: Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé
2: rántí pé ìfàmù àfani lápòyà o.
3: Ọ̀rọ̀ rẹ̀ ò lọ wá fẹ́ kí n rà báyìí.
2: Ọ̀rọ̀ Divine Kings ló yẹ kó ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè rà ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó o sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀ náà sí.
3: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìsebẹ̀ Divine Kings ni ọ̀rọ̀ ìsebẹ̀ tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Divine Kings, ọ̀rọ̀ aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Padà sọ ìgbàbọ̀ sáwọn iléeṣẹ́ bọ́ọ̀lù FM ó mà ṣe ń tẹ̀síwájú kí n máa sọ fún yín níròyìn kan tó tún wọlé sí mi ní yàjò yàjò ẹ bá ń bèrè lọ́wọ́ gbogbo olólùfẹ́ Arsenal lápapọ̀ kí ló dé tẹ̀yìn ṣe kàmìkàmì kí ló dé tẹ̀yìn ṣe bí ọbẹ̀ lọ́kà ọgbẹ́ ẹ̀ ní ojú yín ò tiẹ̀ kó nbì kan kàmìkàmì kàmì náà ni ojú yín mú ní báyìí Arsenal tún ganu pẹ̀lú ikọ̀ Chelsea the Blues sí agbábọ́ọ̀lù tó wà níwájú wọn gbọ̀ngbọ̀ngbọ̀n tá a mọ̀ sí striker àwọn náà ni o João Pedro ẹni ọmọ ọdún 24 years old látàrí pé sáà tó kọjá ọmọ ọ̀dọ́mọdékùnrin yìí ṣe dáadáa ó sì gbá bọ́ọ̀lù 23 sínú àwọn 23 goals lápapọ̀ èyí náà ló mú Arsenal rò pé àwọn lè gbìyànjú láti ná owó tó tó ẹgbẹ̀lẹ́mùkù 100 million euro lórí João Pedro torí pé wọ́n ti ń gbẹ́wùrú rẹ̀ pé lábẹ́lẹ̀ Arsenal wọ́n ti ń gbẹ́wùrú rẹ̀ pé sẹ́ ikọ̀ Chelsea náà fẹ́ gbìyànjú láti ra agbábọ́ọ̀lù Victor Osimhen nínú ikọ̀ tó wà wọ́n sì mọ̀ pé táwọn bá ní káwọn lọ fún ó ṣeṣe kó wọ́n dáhùn lóhùn torí pé agbábọ́ọ̀lù yìí gangan fún ara rẹ̀ olóhùn fẹ́ràn Chelsea the Blues lọ́pọ̀ yanturu ó ti ń sọ̀rọ̀ yìí bọ̀ tipẹ́tipẹ́ láti ìpínlẹ̀ rẹ̀ oní Chelsea lòun náà fẹ́ràn òun sì máa ń tẹ̀lé wọn dáadáa fún ìdí èyí o tí wọ́n bá fi lè ra Victor Osimhen ìyẹn Chelsea ó ṣeéṣe kí Arsenal náà kùn sí João Pedro létí ni wọ́n ṣe múra sílẹ̀ pé àìbámọ̀ tó bá padà rí bẹ́ẹ̀ Pedro ti mọ England dáadáa ó sì gbá bọ̀ dáadáa ó sì ti ní ìrírí tó pọ̀ yanturu táwọn bá jàgbà lọ́wọ́ Chelsea pẹ̀lú owó táwọn ní lọ́wọ́ well àǹfààní ńlá ni ó jẹ́ fún ikọ̀ Arsenal náà ní sáà tá a fẹ́ mú yín ṣùgbọ́n o wọ́n fẹ́ kẹ́tí lẹ́kọ káwọn máa wo ṣe ń lọ lábẹ́lẹ̀ ó ṣe é ṣe o Chelsea fi lè gba agbábọ́ọ̀lù yìí àwọn náà náà gàmúyẹn náà kò inú ikọ̀ ibẹ̀ yẹn bí ẹ ṣe lọ́nà balabẹ nìyẹn bákan náà Aston Villa tá a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti náà gàmú Garnacho tún ní ikọ̀ tiwọn láti inú ikọ̀ Chelsea ní báyìí wọ́n tún gbìyànjú láti tanà gàmú máa Nicholas Jackson kúrò nínú ikọ̀ Chelsea náà torí wọ́n gbìyànjú lábẹ́lẹ̀ pé káwọn tún lè kó rọ̀gùrọ̀gùn fún Chelsea láti agbábọ́ọ̀lù náà kúrò nínú ikọ̀ wọn wọn láwọn fẹ́ràn rẹ̀ pàápàá jùlọ akọ́nimọ̀gbọ́n àwọn Una Emery sọ pé Nicholas Jackson ọ̀dọ́mọdékùnrin sì ni ó sì lákàkì agbára sì ń bẹ fún ẹgbẹ́ adúláwọ̀ òun fẹ́ràn rẹ̀ darapọ̀ mọ́ àwọn nínú ikọ̀ Aston Villa ní sáà tá a fẹ́ mú yìí inú rẹ̀ ó sì dùn ó sì ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ ní abala bẹ̀rẹ̀ náà lórílẹ̀-èdè Nàìjíríà ń bí Yansai Múrele ìran eléyìí tó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n fún àwọn ọmọ wa tí wọ́n ń gbá ìfẹsọ̀nsẹ̀ lọ́wọ́ láwọn obìnrin ọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ làṣẹ tẹ̀lé Ajíbádé ti sọ̀rọ̀ sókè ó ní ẹja máa jẹra wa ń tẹ̀ mọ́ ikọ̀ Nàìjíríà ń ta ní àwa là mọ́ dídẹ̀ ṣùgbọ́n ìfẹsọ̀nsẹ̀ táwọn gbá pẹ̀lú ikọ̀ Zambia ó fún àwọn ní ìwúrí pẹ́sẹ̀ dáadáa náà ní ó padà ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú dídùn lọ́sàn ó sì so àwọn ṣe tán láti mórílẹ̀-èdè Nàìjíríà káwọn gbé lárugẹ jù bẹ́ẹ̀ lọ káṣí àwọn sì máa fẹ́ lókè lẹ̀lẹ̀lẹ̀ ẹwọ kò ní jù báyìí lọ ọmọ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ BS Media Records tó wọn number 6 Everest Way Alasia bus stop Ladipo Lekoo òkè òkè náà lẹ́mọ ọlọ́bìjà Irosolu Lai mi nígbàgbé ẹ̀yin tẹ bá mi púpọ̀ látàárọ̀ bákan náà lọ́wọ́ tìǹ mi Ọláyinka Nígboyà ẹ ṣe òmùmọ̀ lóore ẹ̀yin olólùfẹ́ mo ní kẹ máa kẹ́tí lẹ́kọ kẹ sì máa múra lẹ̀ pé ìbéèrè ń bọ̀ láìpẹ́ láì jìnà lórí ètò yìí pàápàá jùlọ nínú ìfẹsọ̀nsẹ EPL Premier League La Liga Serie A Fresh League One àti bẹ́ẹ̀ bákan náà lórílẹ̀ Nàìjíríà ìfẹsọ̀nsẹ tí wọ́n ń bí náà a máa béèrè tí ó sì máa jẹyọ ńbẹ ẹ̀bùn wà ńlẹ̀ tẹ́ máa gbà pẹ̀lú àṣẹ Ọlọ́run àti owó mọ́tò gẹ́gẹ́ bí aláṣẹ BS Media ṣe ní kí n fi tó yín létí o ẹ máa mẹ́tí lẹ́kọ̀ọ́ láìpẹ́ láì jìnà tí líìgì bá ti bẹ̀rẹ̀ kẹ́ ẹ máa pẹ́ lọ́kọ̀ ọba yín kẹ́bù lọ ìyanturu ni èmi náà lọ́mọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Nurudeen Salahuddin legit ni gẹ́gẹ́ bí àṣà mi ká tún fi lè pàdé lọ́la òde yìí bye for now.

0: Sign moment. It's Kibo Kuma. Kibo Kuma.
1: Amọ̀kùnrin kí ló fẹ́ràn yẹn? Olówó ìsinmi ni mo fẹ́ràn jù lọ. Olúwa bùrọ̀ sí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò náà rárá. Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti pè fa máa fani lákòóyá o. Olówó wo ló wá fẹ́ kí n rà báyìí? Owó ló dé Ivan Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olówó ìsinmi tó kójú owó. Ó sì kó fún èròjà aṣaralóore vitamin A. Olówó ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè rẹ ìwọ̀nba tí owó rẹ̀ bá ká kó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi owó náà sí.
2: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Owó ìsebẹ̀ tí Ivan Kings ní owó ìsebẹ̀ tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
4: Ivan Kings, òórùn aládùn, àdùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
5: Ẹ káàbọ̀ padà, ètò kí ló ń ṣẹlẹ̀? Ló ń tẹ̀síwájú nílé iṣẹ́ wa, Bond FM 92.9, tá a kalẹ̀ sí nọ́mbà 1A, Adékunlé Fájì, GRA, lóní gbòǹgbò ní Kẹjàlá, wá wà níbí o. Ìpolówó ọjà yín ṣe pàtàkì lórí ètò yìí. Ẹgbẹ́ ìpolówó ọjà yín wá, ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sórí ètò kí ló ń ṣẹlẹ̀. Kájọ fi tara wa gbé ara wa lárugẹ. Ṣé mọ̀ pọ́ ní ìpolówó ọjà báyìí náà làgùn mu òwò. Ẹni bá polówó ọjà ìṣọ́ọ̀tì ò ṣe mọ̀ lágbára ọlọ́wà ní ṣọ́ọ̀tì. Báwo gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ fún yín, ẹníjẹjọ náà ó ní àwọn nǹkan kan tá a fẹnuba nípa wípé téèyàn ò bá kánjú tó ò bá kájú ọ̀kan jọ ẹ ìgbà míì èèyàn lè bọ́ sọ́wọ́ tí ò yẹ kéèyàn bọ́ sí pé ẹ jẹ́ a máa kánjú ọ̀kan jọ àwa tó bá pè yín tán ní iṣẹ́ kan wà níbì kan contract kan wà níbì kan ẹ̀ẹ́dẹ̀ mẹ́ni yẹn rí. Ẹni yẹn pè yín ó fohùn jọ ara ilé yín ó forúkọ jọ bọ̀dá yín kan forúkọ jọ àǹtí yín kan wọ́n wá ní kẹ́ ẹ supply wọn lọ́jà kan ẹ̀yin wá lọ yáwó ẹ wá fẹ́ fi lọ supply wọn lọ́jà yẹn ẹ ti lọ o ẹ wá gbọ́ kó ti lọ àníbọ̀ sọwọ́ lásìkò tá a wà á gbọ́dọ̀ máa ṣọ́ra ẹ jẹ́ ká gbọ́ nínú ká gbọ́ níta. Ẹyin mo dẹ̀ tún sọ náà nípa àwọn ní POS náà pé ẹyin ó ní POS mo pè yín ṣàkíyèsí ni pé ẹjọ́ tó bá wá bá yín tàbí tẹ́ bá jẹ́ pẹ̀ ń dojúkọ nǹkan kan lórí máṣíìnì tẹ́ ń lò yẹn tó bá wá tó ní nǹkan kan tó ń dà yín láàmú bẹ́ẹ̀ ẹ gbé lọ sí iléeṣẹ́ tẹ́ ẹ ti ń fi ṣòwò gbogbo iléeṣẹ́ tó bá jẹ́ bóyá ẹmọ̀ kan pọ̀ lóríṣiríṣi ẹ lọ síbẹ̀ ẹ lọ complain nǹkan tó bá ń ṣe máṣíìnì yín ẹ má ní wọ́n rànyàn kan wá nígbà tí kinní yàn dáná wá rànyàn kan wá torí pé báwọn pípù yẹn tó ṣe ń ṣiṣẹ́ ọwọ́ ń wọnú ọwọ́ ni o àní jẹ gbèsè àní sunkún pẹ̀lú wọn bá nǹkan tá a fi manage ẹ má yẹ káwọn kan tún pa wá lẹ́kún jayé o ṣùgbọ́n gbogbo ẹ̀ náà káwa náà ká mọ ìwọ̀n ara wa ni. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin tó jẹ́ jáde náà ni yín ẹ̀ lè ṣe kẹ́ ẹ má lọ sóde wọ́n wá pè yín wọ́n ní òde kan yá níbì kan já jọ lọ òde yẹn wọn fún yín ní IV ẹ̀ ṣáà ti gbọ́ pọ́n lọ́jọ́ báyìí wọ́n fẹ́ ṣòde. Ẹ̀yin ò béèrè pé irú òde wo kí náà ń ṣe ń bẹ̀ ẹ kàn ṣáà mọ̀ pé òde ti yá lọ́jọ́ yẹn kẹ́ ẹ ṣáà gbé gèlè kẹ́ ẹ wọṣọ tán bá tiẹ̀ wá máa ṣe pápá ń bá rí ẹ wọ́n á tún wá máa ṣọ wá fún yín wọ́n á lọ́fẹ̀ẹ́ ni wọ́n á lọ́fẹ̀ẹ́ láṣọ ẹ bá tẹ̀lé wọn lọ ẹ wá ń gbọ́ ti lọ. Ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ká wà ní ojú alákànfin ṣọ́rí lákòókò tá a wà nítorí pé àwọn apọ̀ mọ̀lẹ́kùn jayé wọ́n pọ̀ níta gbogbo àwa òbí náà ẹ jẹ́ ń pè yín ṣàkíyèsí kan tó bá ṣe é ṣe tí mo fẹ́ sọ lénìí náà máa sọ ṣùgbọ́n ẹ jẹ́ ń tún pè yín ṣàkíyèsí ẹjọ́ gbogbo àwa tá a lọ́mọ obìnrin ọmọ ẹ̀gbọ́n ni ọmọ àbúrò ni ọmọ aráalé ni ẹjọ́ ẹ ṣe eléyìí nípa ṣíṣe eléyìí gan ọlọ́run á da yín láre gbogbo àwa ọmọ obìnrin wa ẹ já kìlọ̀ fún wọn àwọn kan wà ń ta tó jẹ́ pé kò sí nǹkan tó kàn wọ́n kán sọ ọmọ obìnrin mi dìdàkudà lórí owó yìí náà ni kó bá ṣáà ti gbé yín wọ́n ti ń tọ́jú yẹ́ wọ́n pé ẹ má bínú ẹ̀yìn aráalé ẹ mọ̀ pé nígbà míì nǹkan tó fẹ́ pa jẹ ẹ mọ ìdíyẹ tá a máa ń sìn ẹ mọ bọ́ ẹlòmíì ṣe máa bọ̀ pé torí tẹ̀rùn ẹ̀ kẹ́rùn ẹ̀ lè tóbi dáadáa tó bá máa pa ìbọ́ yẹn ni wọ́n máa ń bá àwọn ọmọbìnrin míì ọmọ yín mú àwọn iPhone gbàgbàgbà wá lé kò dẹ̀ ṣiṣẹ́ èló ni sálárì tó ń ṣe ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ Jixun Enterprises ni a wá mú fóònù gbàǹgbà wálé a máa lọ ṣo tó dá a máa wọ bàtà tó dá irun olówó iyebíye orí ẹ̀ ló wà ẹ̀yin màmá bàbá ẹ̀ pariwo ẹ̀ síta ẹ̀ ṣọ́rin ẹ̀sẹ̀ tẹ bá ń gbọ́ pó ti lọ tó ọlọ́run á ṣàánú gbogbo wa ń pera wa ṣàkíyèsí náà ní o torí tó ń ṣẹlẹ̀ níta ń sìn ó lágbára ọmọbìnrin kan lórí fọ́nrán lẹ́yìn tí mo tún rí pọ́mọ iṣẹ́ dáa tó ṣe lẹ́wà tó wọ́n ti gba sátidé lọ́wọ́ ẹ̀ o ọlọ́run jẹ́ kó rí sunday gan lù báyìí ni tó mo bọ́ ẹ jẹ́ lọ sí iléeṣẹ́ bs media.

0: Time Moment with Kibo Kuma. Kibo Kuma.
1: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn?
2: Olórí ìsìnkú ló fẹ́ràn jù.
1: Olúwa àbúrò tí òun orúkọ kẹ̀.
2: Olúwa rẹ̀ kò mọ rárá.
1: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé wọ́n ti pẹ́ ìfàmù àfaní lápòyá o.
2: Olúwa náà ló wá fẹ́ kí n rà báyìí.
1: Olúwa ó dín fún kings ló yẹ kó o ra. Ó jẹ́ olúwa ìsìnkú tó pọ̀jù owó. Ó sì kún fún èròjà aṣara lóore vitamin A.
2: Olúwa ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
1: Bẹ́ẹ̀
2: ni Oro isebe ti Even Kings ni oro isebe to dara.
1: O dara be ore mi.
2: Even Kings, omo aladun, adun to ko ede ati aramora. O wa ni gbogbo ile itaja, Jakijado, orile ede Nigeria.

0: 92.9 ìfẹ́síwápọ̀ kárí ayé.
1: Band FM
2: 92.9.
3: Àṣẹ ìmúláradá ìgbùgbọ̀njọ́ Thursday lórí òkè Takwology. Agbára Ọlọ́run ṣiṣẹ́ bíi ti gbani lórí òkè yìí. Ìgbùgbọ̀njọ́ Thursday Jésù ṣiṣẹ́ ìyanu lórí òkè. Ọ̀pọ̀ ènìyàn tó wá sí pàdé àdúrà yìí pẹ̀lú omijé ló ń padà sílé pẹ̀lú ẹ̀rín. Ilẹ̀kùn ireto titi fọ́pọ̀ ọdún. Olúwa ń ṣí bí ọ̀rọ̀ àṣẹ ìtúsílẹ̀ ìgbédìde àlùyọ ìwòsàn ní ìbùkún ti ń jáde látẹnu ajínrere àgbáyé ni. Ṣẹ́gun Ilésanmí ìgbùgbọ̀njọ́ Thursday aago mẹ́wàá òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán. Ìpàdé àdúrà yìí kò sí àṣetì lọ́dọ̀ Jésù. Ìwọ lókè tó wá fi ṣe lóore. Nítorí náà máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí. Kò gbàdúrà kó kájọ àdúrà kó gbọ́ ṣẹ́ kọ́tà rẹ̀ ó gbẹ̀yìndà. Olúwa ń retí ìwọ náà lórí òkè Takwology ní Thursday ọ̀sẹ̀ yìí. Orí òkè Takwology wà ní òpin òpópónà Omíyalé Èjìgbò. Tẹ́ bá ti dé Omíyalé, ẹ bèrè orí òkè Takwology. Oníwàásù àti olùgbàlejò àwọn ìkòkò lójú ọlọ́rọ̀ ni ajínrere àgbáyé. Ṣẹ́gun Ilésanmí tẹlifóònù 0803-3906-216 0803-3906-216 lórí òkè Takwology àdúrà ń gbà ogún ṣẹ́.

ẹ̀kalẹ́ àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Bond FM 92.9 ìlú ìkẹjà láti ìròyìn ṣáájú ẹgbà òkókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àjọ tó ń bójútó iṣẹ́ òde nípínlẹ̀ Èkó ń tẹ̀síwájú láti máa ṣe àwọn ọ̀nà ní pàjáwìrì bó tilẹ̀ jẹ́ pé ejì ń bọ́ lásìkò tí a wà yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti fọwọ́ sí kófin mú àwọn méjì kan látàrí pé wọ́n ń ṣe dàrúkẹ ayédèrú oògùn wọ́n sì ti fi wọ́n lé àjọ NAFDAC lọ́wọ́. Ìjọba àpapọ̀ ti pàṣẹ o fáwọn ilé ẹ̀kọ́ gíga tó ń bẹ ní orílẹ̀-èdè pé àwọn akẹ́kọ̀ọ́ tó gbàbọ̀dè tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé kí wọ́n fi ọ̀nà ta hàn wọ́n. Wọ́n ní ó lé ní àwọn àtìpó tó lọ bí 50 tí wọ́n dóòlà ẹ̀mí wọn nígbà tí ọkọ̀ tó fẹ́ gbé wọn wọ orílẹ̀-èdè England tó gbaná ní ẹnu orí omi English Channel. Wáyé òròyìn òrè lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Abiodun Fọlọ́runṣọ. Àjọ tó ń bójútó iṣẹ́ òde nípínlẹ̀ Èkó Lagos State Public Works Corporation ti ṣàlàyé pé àwọn ti bẹ̀rẹ̀ àtúnṣe pàjáwìrì sí àwọn ọ̀nà jákèjádò ìpínlẹ̀ Èkó bó tilẹ̀ jẹ́ pé ejì ń bọ́ lásìkò tá a wà yìí tó sì ń ṣe ìdíwọ́ fún àwọn ọ̀dà táwọn ń dà sí ojú pópó. Ẹni tó jẹ́ gíwa àjọ ọ̀hún Alàgbà Tokunbo Ajanaku ló ní bí ejì ṣe ń bọ́ lásìkò yìí ó ń ba àwọn ọ̀nà jẹ́ ó sì jẹ́ kí àjọ ọ̀hún máa tún àwọn ọ̀nà ìṣe láti máa mójútó wọn kí ó lè dùn gbà fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó. Ó wèé pé ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé arómi sálẹ̀ gbẹlẹ̀gbẹ ni tẹ́lẹ̀ kójò má ì tí ì bọ́lẹ̀ ní báyìí àwọn ejì ìsàlẹ̀ wọ́n wá papọ̀ mọ́ èyí tó ń bọ̀ láti òkè àwọn máa di ṣẹlẹ̀ rú gbùgbù. Alàgbà Ajanaku ní àjọ àwọn ń ṣiṣẹ́ láwọn ìjọba ìdàgbàsókè tó lọ bí 67 jákèjádò ìpínlẹ̀ Èkó ó ní láìpẹ́ yìí àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ ní ojúnà Ozumbambadiwe bákan náà Ikorodu Road Funso William Avenue Akilo Road Kódẹ̀sọ̀ àti àwọn ọ̀nà míì ló jẹ́ pé àwọn òkúta

0: Toriko Olorun ọba lalagbara.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọba ti ń dára. Ti ń dára tó wù gbogbo àsìkò. Kábíyèsí Elédùmarè Adúpẹ́ o. Ọba tọ́jọ́ wa dò ní Adúpẹ́ o. Ọba aláàánú jùlọ Adúpẹ́ o. Ọba tí ń rìn wá lọ́wọ́ Adúpẹ́ o. Ọba Àlèwí Ọba Àlèṣe Adúpẹ́ o. Ọba tí ọ̀pá lẹ́yìn wa Adúpẹ́ o.
1: Àwọn
0: tó ń tẹ̀síwájú lérí ètò ara lé wájà lónìí Adúpẹ́ o. Ọlọ́run ti rìn wá lọ́wọ́ gbogbo àsìkò Adúpẹ́ o. Àkí màmá wa ọmọ bá Dénìkẹ́ Wúrọ̀ Ládékùnkè. Ọmọ adó bàbá tí ìwẹ̀ wo ògùn. Bàbá Dénìkù tàbá bá Dénìkù yá bá Dénìkù rọ bá Dénìkù ògùn bẹ̀rẹ̀ yẹ yẹ yẹ. Ọmọ adó àwáyé ni màmá ní fi máa kí wọn léríkẹ́ ọ̀rọ̀ mi là. Bàbá tó dé lóko tó rìn lóko tó jojú koko lálejò òkú ládó àwáyé ń jọ sí. Màmá ẹ tọ́ bọ̀ pẹ́ fún wa. Ẹ tọ́ ga jù báyìí lọ. Gbogbo òkè tẹ bá gùn pátápátá ẹ̀ ní jábọ́. Torí Adégùn kìíní. Òkè àgùnlálẹ̀ máa gùn. Láti Èdùmarè. Adúpẹ́ olówó Ẹjìnà Prince Adéyẹmí òkè. Ọmọ òkè wẹ́rẹ́ jẹ́ ọ̀parẹ́ ẹ̀mọ́. Aláṣẹ Precious Paint. Aláṣẹ Hansen Petroleum. Aláṣẹ ilé ìtura Park Valley Hotel. Aláṣẹ ilé ìtura Ebenezer Hotel tó wà ńlá jìn lé. Iná òkúkú ní tẹ owó yín. Lágbára ọlọ́run bàyá máa mówó ná owó ni o. Ẹ̀rín wa lọ́wọ́ ẹ̀ ń tì wá lẹ́yìn ìrànlọ́wọ́ ọlọ́run ọba kò ní kò láyé yín. Ọlọ́run ọba lójú yóò máa rìn yín lọ́wọ́ yóò máa tì í lẹ́yìn. Adúpẹ́ gan lọ́wọ́ yín o. Adúpẹ́ olówó bàbá wa ọmọ ọba Ọlálérí Àgbé. Ọmọ ọba àlú lérò. Bàbá yìí fẹ́ràn ìlú rẹ̀ bíi kàásì nkẹ́. Nísìnyí máa ń ṣe rẹ̀ wọ́ gẹ lérí tó bá jẹ mọ́ tìlú rẹ̀. Lágbára ọlọ́run bàbá ẹ tán bọ̀ pẹ́ fún wa o. Ọlọ́run ọba ó máa rìn yín lọ́wọ́. Ọlọ́run ní padà lẹ́yìn yín. A kí àwọn ẹgbẹ́ wa ni tí wọ́n jẹ́ ẹgbẹ́ àwọn ọmọ òkègùn tá a wà lẹ́kọ̀ọ́. Ìní ni ẹgbẹ́ tí àwa tá a jẹ́ ọmọ òkègùn máa ń ṣe lẹ́kọ̀ọ́. A pè é ní òkèrùn kílọ̀bù. Ọ jẹ́ ẹgbẹ́ kan tó so gbogbo àwọn ọmọ òkèrùn pátápátá tó so wá papọ̀ lẹ́kọ̀ọ́. Tó jẹ́ pé ohun tá a máa ń jíròrò nínú ẹgbẹ́ náà kò sẹ́lẹ̀yìn ìlọsíwájú òkè ògùn. Bára afẹ́ ò sì jọba náà lù wá. Àti pé gbogbo wa náà bá ti ní lọsíwájú. Láti tó máa gbà náà kẹ̀chọ̀já. Gbogbo nǹkan tá a máa ń jíròrò náà pàdé tí a máa ń ṣe ní sẹ́ndì kẹta nínú. Akí ẹni tó jẹ́ olùdarí ẹgbẹ́ yìí lásìkò tá a wà yìí. Ìnáà ni bàbá wa Alhaji Rashid Afolabi Akinyi o. Akí igbákejì ààrẹ Dele Abegunde. Bẹ́ẹ̀ lakí akọ̀wé Lukumonu Tujani. Akí akápò Mọ̀sùrátù Azizi. Akí alukoro Teriola Taiwo. Akí Life Wire òkè ògùn ẹjì ní Àgàní Yòówó Labí. Gbogbo ìpátápátá ẹkú ìfọmọ ìyẹn ṣe ìlú gbogbo òní bàjẹ́. Lágbára bákun díẹ̀ káàtó sí ọlọ́run ọba yóò bá wa
1: sọ
0: adúpẹ́ gan lọ́wọ́ yín o. Akí àwọn ìgbìmọ̀ tó jẹ́ pé àwọn ohun tó kọ́ ẹgbẹ́ náà ẹ̀bùn tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ owó tí wọ́n jẹ́ ó bàjẹ́ tí kó tó di pé wọ́n á gbé ilé àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ tí ń tìjọba lọ́wọ́ báyìí. Akí rẹfẹ̀nsì mọ́ Adékọ́jọ. Akí igbákejì rẹfẹ̀nsì Adéyẹmí. Bẹ́ẹ̀ lakí bàbá wa pa ẹsẹ̀ olúbíyì bàbá Àdìkó. Akí àwọn bàbá tó wà ń kalẹ̀ tó ń wá pàdé déédéé. Alhaji lè mú mọ̀ ọpẹ́ ló yẹ róye édògùn bàbá òkè kò sí ń gbé chàchà kìíní o. Bẹ́ẹ̀ lakí bàbá wa Alhaji Salaudeen Awi Konko bàbá wa kàkà ti ń gbé chàchà náà. Gbogbo pátápátá náà lakí o. Gbogbo ẹni tí a ń wá pàdé pátápátá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà kìíní o. Ọlọ́run ní pin wá ń pa. Ìlú wọn ni lọ síwájú. Òkè ogun yóò débi tá a fẹ́ kó dé. Láṣẹ Èdùmarè. Gbogbo wa pátá náà ni Ọlọ́run ọba lójú ni yóò jẹ́ ká débi tá a fẹ́ dé. Atọ́dé bíi ṣe wa lálẹ́ ìnìní. Tán jí ọlálékan lékọ́ mi. Abẹ́rẹ́ gbólóhùn tí gùn yẹn ń gbogbo ara. Àgbàrá òjò tí báyìí ìyàtọ̀ ti gbòmídé yẹn kọjá apá kẹ́kẹ́ má ti òrùlẹ̀ máa fi nọ́tẹ́ni má tẹ̀ ní kẹjá fèrè máa ṣàtìlẹ́yìn fún ìdẹ́wọ̀n ìgbàlagbà máa kí n pé ẹ̀ka alẹ́ o lọ́ọ̀dẹ̀ yìí.
1: Ẹ̀ka alẹ́ o gbogbo ọmọ òkè ògùn pátánilélóko lẹ́yìn odi ẹkú dédé àsìkò yìí o kò ní bàjẹ́ fún wa lọ́la ọba aláwùrà. Gẹ́gẹ́ mi ṣe máa ń sọ pé ibi ara pápá là máa bẹ́tu ibi gìjàgìjà là máa bẹ́kùn. Òjòjò kan ò ní tó owó má nẹ́jà ọmọ ará yìí ò ní so wá lókùn bí ọ̀bọ ìgbà yìí ò sì ní gbárí ọwọ́ wa sọnà èmi ó bẹ̀rẹ̀ jẹ́ Tọ́ndé ní kí yín pé ẹ̀ka alẹ́.

0: ara le wa ja le to eleyi won de fe ne la si wa 92.9
1: be
0: o fe so wa po to kari aye e loni le ri eto n ta ma bara wa so ne ni oro nipa awon joba abile wa joba abile mewa la nini oke ogun eni pe na ipinle oyo joba abile mewa ne ni won fun wa awon joba abile mewa yi ilu kokan to wa nu e o koja be o joba abile mi o ni ilu to le ni ogun joba abile mi ni ilu to ni adota awon eyan si re o kuku mo nke eyin ti o ba so fun won ni o ngbo awon mi ti ero pe baya ba wa ti n bo seri atemun ta n soro nipa oke ogun o ro pe baya kan pa lasen lasen lenu wa n yo bolobolo o mo ise amo nke ta n so eni aba mi enikan lo le ri eni ti o ba debe ko le mo be
1: mo
0: fi ni ake idagbaju nke ta ba mo lo n teyan ba mo o cha gba eyin gbogbo eyin to ye pe ede oke ogun te mo oke ogun te ri oke ogun te mo oke ogun ti je te a n soro n po oke ogun te ro fun kere eyin gege fun ayin le pa lasenu tenu yin yo bolobolo e ma bina o in buyin o ama e ba gbiyanju te ba debe mo pe nkan ki sese rago oke ogun po okoja be ilu po repete loke ogun eni omo eni a ba ton so npa ojo ba bile be wa to wa loke ogun ko si ilu ke tọlọrun oba o se awon nkan mere mere lojo si
1: kike
0: da pe a foju be wo reni awon ojo ba osun mo wa won mo awon nkan to je pe olorun ti lojo si oke ogun o ba ti adi asiko obo won ma yoju wa si awon ojo ba bile ko ke ni be loke ogun won ma polongo obo fun wa ama leyin ibo a ton ni ri won mo eni lo muta na fi n pari pe ate ipinle tori pe ta ba le lanfani ati ni ipinle gbogbo bi to je pe ijoba fejude awa ti a je omo ipinle ta je omo ibile a le lanfani ati feju ijoba wa de awon bi to je pe ijoba o moyo so ijoba o fejude ara re ni oro iwa kusa ile to je pe n jarinrin eri pe chaachade lo wa loke ogun to je pe o ki iwa kusa nbe ama kini ti n so ti n ton tenumo ni pe kusa ti o n wa ni awon ilu wa njẹ ijọba abilẹ mọ bi wọn ti n wa ti awọn ijọba abilẹ kọọkan ti n bẹ ni oke ogun ti wọn mọ iye awọn olu to jẹ pe wọn ti n wa kusa to ba jẹ pe awọn ijọba abilẹ ba mọ iye awọn olu ti wọn wa kusa owo ti wọn ri di kusa nijọba abilẹ ṣe n de apo ijọba abilẹ to ba jẹ pe owo ni a n de apo ijọba abilẹ kila awọn ijọba abilẹ n fi owo wa kusa ti wọn n ṣe lawọn olu wa loke ogun ti wọn fi n ṣe tori pe a kẹ gbọdọ sọ pe to a n ri owo tori ijọba ti n bẹ lode lati ọdọ ààrẹ lọ ni owo tó pọ tó n lọ bí ìlọpo mẹta sí mẹrin sí márùn ní n dé ọdọ àwọn tí wọn jẹ àwọn ìjọba abilẹ yàtọ sí bó ti wà tẹlẹ kí ni wọn fi àwọn wọn nìṣe ngbà mo rìnrìn àjò lẹnu ọjọ mẹta yìí mo lọ sí àwọn ìjọba abilẹ ti n bẹ ní ìpínlẹ ọyọ pàápàá jùlọ lókè ogun wa mo rí pé àwọn nǹkan amáyédẹrùn ọsà fẹẹrì díẹ nbẹ tó bá jẹ pé lóòótọ wa ni pé wọn ń wa kùsà nígbà tí wọn wa kùsà láàrin olúwa ìjọba abilẹ mọ sí àwọn owó tí wọn rí díẹ nbò ló ń wà torí pé bí ọ̀sẹ̀ mélòó kan náà la sọ̀rọ̀ ń pa pé àwọn ọ̀wọ̀ ọba èèyàn lọ́jọ́ pé wọ́n ń gba owó lọ́wọ́ àwọn tó yẹ pé wọ́n ń wa kùsà fúnra wọn ni wọ́n fi ń ṣe ara ní òfin ṣe àǹfààní bàbá kí á pè mí pé ṣé mi mọ̀ pé àwọn ìjọba mọ̀ nípa ìwà kùsà tí wọ́n wà káàkiri àwọn ìlú pé kí n béèrè lọ́wọ́ àwọn ìjọba ìbílẹ̀ lèmi fi àwọ̀ alálẹ̀ pé tó bá jẹ́ pé lóòótọ́ bẹ́ẹ̀ ni àwọn ìjọba ìbílẹ̀ mọ̀ pé wọ́n wa kùsà nù àwọn ìlú kan tí wọ́n sì ń gbà nǹkan lọ́rùn tí ń wa kùsà láwọn ìlú wọn ni kí ni àwọn ìjọba ìbílẹ̀ ń fi owó wa kùsà wọn ni wọ́n fi ń ṣe agbọ́dọ̀gbọ̀n yóò ká máa bẹ̀rẹ̀ wa torí pé àjọ ni kíní ni o tí a bá yin àwọn ọ̀kẹ́ tí wọ́n bá lọ sípò ìjọba tí wọ́n bá ń jọba lé wa lérí kì í ṣe pé bóyá eré tiwa náà lọ́dọ̀ta àbí àwa lọ jẹ́ pé àti ẹ̀mọ kẹ̀kẹ́ rárá àkẹ́yà dìdìrì kalẹ̀ ló fi jẹ́ pé àní lè béèrè fún àwọn kan tó bá yẹ ká béèrè fún ìlú yìí ti gbogbo wa ni ìjọba ìbílẹ̀ yìí ti wa ni bá a bá ń yẹ̀ yín pé tó kẹ́ lọ síbẹ̀ ìyẹ́wé wa torí pé ẹ̀mọ̀ wébì wa lọ ṣùgbọ́n torí pé ọlọ́run sọ pé tó ẹ̀yìn lẹ́jẹ̀ ìlérí wa lẹ́jẹ̀ ìṣẹ́ tó yọ máa tójú wa gbogbo àwọn olè wa nípò kíní gbogbo gbọdọ̀ jẹ́ ẹni tí wọ́n máa darí bọ́lọ́run ti ṣe gbogbo ẹni ni olùga tẹ́ ń ga ni ọ̀pọ̀lọ́ bi ní ẹ̀ga ju aláàmọ́ lọ.
1: Nígbà gbogbo wa bá da aláṣẹ ta la pàṣẹ
0: lé. Gbogbo olè pàṣẹ ẹ̀ bá àwọn aláṣẹ bá ti wà àwọn tọ́pọ̀ wọ́n lé àwọn aláṣẹ ni wọ́n wà àwọn tọ́pọ̀ apọ̀ wọ́n lé àwọn aláṣẹ wọ́n wà torí ẹ̀ ni wọ́n fi sọ pé ìka ọ̀dọ́gba. Nígbà tá a bá ti àgbọn yìí tá a dìbò yẹn yìí àbò tẹ̀ jẹ́ pé tó a fi ń sípò ni pé kẹ́ máa ṣe lérí lórí wa èyí ni ọ̀sọ́ ikú bá yá àwa tó kù náà tájọ́ mọ̀ yẹn rí wa dọ́ta èyí ni ọ̀sọ́ ikú bá yá àmọ́ nǹkan gẹ́gẹ́ bí ẹ̀tọ́ àbí àti ẹ̀mọ̀ gbé arábí ti wọ̀ ọmọ ẹ̀ tí a ń yẹ̀ síbẹ̀ ẹ jẹ́ ká fi òótọ́ ọ̀nà ṣe ẹ ká ṣe é lọ́nà tí a fi hẹ̀ ayé pé tó àmọ̀ nǹkan tí wọ́n jábọ̀ fún ẹ̀yìn ìjọba ìbílẹ̀ àwọn owó wa kùsà láwọn ìlú tó jẹ́ pé wọ́n ti ń wa kùsà tó jẹ́ pé wọ́n sì ń dé ọ̀dọ̀ ìjọba ìbílẹ̀ ń bùrọ̀ wọ̀n ni wa kí lè fi ń ṣe àbí tó bá sá wọlé ọsàyẹ ká máa fi owó ká máa fi ṣe ìrànlọ́wọ́ fún lu ni ìjọba ti ń bẹ lóde lásìkò tá a wà yìí lábẹ́ bàbá wa rẹ bọ́lá ahmed tinubu only owo ti awon joba bi le ngba lati ko ta wa won ni owo to je pe ola pe pe gan won ni owo ni po gan ni ilopo ilopo aimoye ti eleyi to je pe ngba tele to ba je pe lo to be ni bo la wo won ni wa tori pe mo di awon luwa loke ogun ko si dagba soke kan to gun mo e to to mi ju ni pe lati odun tin tin lole ni odun ni nsin mo ti lole bi e meji in foju kene lodun to koja lo baba wo igba ti mo lole 2025 a to bi e merin o e be rabi ko si ba ti mo lo ko si nembe
1: be
0: ni yo to bi e merin se marun ti mo lole lodun 2024 abi
1: be ni
0: ko si ne mo foju kene lati gba di asiko ta re ko si ne o si so pe ne baje kile ti o fi si ne ki a ni awon kan bayi derun yen to wa opolopo awon ti won je ara lu oke lo ye pe solar ni won kemi le bayi ti won lo to ye pe kaluku won sa dogbon solar ni lala bode ni kaluku won dogbon si ki lo de to bi je pe e nfi ya je wa le ti ya fi je bayi to si je pe a ni joba nlu ti ijoba tin be loke si nfore pe ka di awon alaga joba bi le wa mu ka di awon gomina apinle wa mu to ba ye pe ya ba nje ara lu se joba oke n paro tori pe ko to di pe ijoba oke ti are bla be no bi to ye pe won dari e to ba fi le wa sta gbangba ara ti o so ni pe e bere lowo awon ijoba bi le yen bele lowo awon gomina lawon fi le yin owo ti won gba kini won fi nje
1: kini won fi nje
0: tori gbogbo wa pata ijoba oke la ndi e biru are bola amen tinubu la n pariwo awon ti won je awon gomina wa n ko kini won fi owo ti won gba kini won fi nje awon ijoba bile ton ni won ti perepete kini won fi owo ti won gba kini won fi nje ilu ncha no ebe la fejo mo je to de to ba de awon lo ko ri pe ilu ncha no kini awon fi ohun oni che e ni je owo ti o je pe to lati oke lo se ojoba bile sugbon owo kekeke to pon ton ri ni apere ti mo mu lele leri e lale na ni oro iwakusa to je pe awon lu ti o tin wakusa ni to ba de be ko wo duri
1: be ni
0: awon kusa ti o wa nbe mo don ko wo ni se lati e so pe awon ti o mo npa iwakusa ti o wa awon na e won dogbo ja wa lo le to ko awon eru ni to ku lo sa awon bomi sugbon baba ni so ni pe ki n bere lowo awon ijoba abile ti won fe so pa awon mo n pare o ni nwe ti imo bo lati pe yin bere lowo awon oluwa gbogbo to ye pe on wa kusa nu e ni gbogbo oke ogun patapata ijoba abile me wa la ni won si ni ko si luke to ye pe ko si awon nkan mere mere to n wa nbe awon nkan ti on wa ni ijoba abile ti e mo n pa abe mo n pa e ah ta ni o fun mi lesi bayi
1: lo fi nje
0: to ba je pe ijoba abile e ba mo n pa e te si n gbo owo lori awon owo ni bo le n ko si awon owo le n fun awon owo ni a fe mo e salaye fun wa o e salaye fun olorun baba rin yin lowo pa lopo gba mo ti lọsẹ to kọja ni pe eyan le joko si eri apoti owo bayi to ni mo pe apoti owo ni
1: nje
0: ni nje gbogbo wa patapata opo nu wa lo je pe eri apoti owo la joko si jugbo to ni pe akako akako o ma baba ta mama to je pe won fowo to wa nle iwe to je pe baba ti lo bayi a ma gbo owo lo nbi to ti owo ile ta wa obi bi lati pe ise ti won se to je pe won rowo ni ile ta gbe ka ba won feju ten soke abi ewo ni ki a ti lo keko to ti awon baba ati mama to je pe o ne o nera leri wa ka lo keko ta keko te to je pe enele nla lo fi nsin to ba je pe eko ni wa ta ko te ati mo ba ti le gbe ise kale kile ta lo eko ta lo ko ni ka fi gbe awon ti awon obi wa ka gbe laruge ah olorun e wa lowo o e ja gbe yo ka so ji to ye ati sun repete papa julo awa ta wa lati oke ogun e wo awon to je pe no le won ni won ti nsi a npo gba mo de loke mo ni e wa a npo npo ni kini nje be tani o che
1: tani o che
0: a mama won ni o ti le ti o si lona won o ti darugbo
1: ti darugbo
0: o so ile ne lo njo ke bayi mo ni mo fe je dongo ni gba mo de ilu oke mo ni dongo ni ko fe je dongo ran ba ni a won ni awon jugu ni olorun ko menu ba pe awon jugu mo ni e ju kini yo je dongo a nje dongo ri te ye pe awa ma nje ngba ta wa nkekere ni mo fe to mo ji o che ngba ta wa ni ile eko grammar awon ti won je awon moge na wa awon ma ndogun ti awon je papa nu won to je pe awon ma nlowo lowo
1: won fi nlowo lowo
0: won no ma nse to ma nlowo lowo iru awon ne to je pe won je awon moge wa ngba ti kalu won ti di yara ni sin emi get di ya ya ya baba lati ku yi ti won ba le gbin eju ti won lo opolo eko ti won lo opo ti won fi se won adon gori ni ta won se lojo to nse na awon showcase ari client ke to nse na ra to nse to to feju e keke to gbe lo si awon 83 to we pe awon yo ma ra
1: be ni
0: ta yan ba ti ri pe nkan to da lara ni so mo pe don go ri da lara gan pa kini omi ti o da lara gan ni
1: o da
0: lara gan iru abo da to je pe opopolopo mo pa e ha be n to ba ti e ba le gbe to ba ti abo da to ba gbe wa si ri ko ba ta yan ba to ba po wo o mo pe abo da to ba wo no ba ino tutu lo ni
1: be ni
0: ha iwo ni ma e ba le momi die ba yo tan ni awon yo ma gbadun abo da ge abi ka ti a so pe awa ne ta je omo ni wasa wasa ka ne ti chichele ni wasa wasa wa ko ye pe aso de gbaju gbaja tori ba yen ba to ba sabata won mo pe ah onje kan to le to ton lagbara abi ka ti a so nipa abobo eh o ma se o gbo won ke won lo je pe a ka ko to ba pe a ka wo ko ni to je pe a ti won lojo ba so di ti igbalode dagdaju a ri owo ko lo wa nbe amọ po no wa ngba ti kawe te ba ati gbagbe aso pa ko luke

ẹ̀yìn òkun tòkun ní ṣe iyì àtọ́lá nínú ọ̀dà láyé ti precious paint ni precious paint ti wá dọ̀dà àtàtà tí gbogbo ayé ń dùúrà precious paint ọ̀dà tó pójú owó tó jẹ́ gbogbo nǹkan ẹ̀ bá fi kù pátá ni ó máa dán gbin gbogbo wọn bá fẹ́ fọ̀dà kù pátá ẹ̀dá precious paint wò kẹ́yìn náà ò rí sí akin ohun tá a bá gbìyànjú wọ́n ti ní kì í ṣiṣẹ́ mo fẹ́ kí gbogbo ọdún níyàwó mọ̀ emotion plastic coat test coat gloss satin industrial coating pop emotion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sírúfẹ́ ọ̀dà tí ẹ̀ ń fẹ́ tí ò sí nílé iṣẹ́ precious paint o plot 85 adelakun street okudaki road also bought up agogo egbe ní pàtún ni precious paint ti ń sọba tí wọ́n ń ṣọ̀ṣun ẹ pè wọ́n sórí nọ́mbà wọ̀nyí ẹ mú gègé kẹ́kọ́ sílẹ̀ 0809-431-0288 0704-220-2423 precious paint nìyẹn àyànfẹ́ ọ̀dà ló jẹ́ fún gbogbo àwọn tí ń lọ́ọ́ da.

0: adájọ́ lè fẹ́ ń gbáná o.
1: Bẹ́ẹ̀ni.
0: Bond FM náà la wà náà ìṣú dot nine rẹ́díò fẹsùn wà pọ̀ tọ́ kárí ayé.
1: Bẹ́ẹ̀ni.
0: Jẹ́ ẹ gbàgbé pé tẹ bá ti rí ọ̀dà kẹta ọkọ̀ Petro Space lára ti mọ̀ pé ọ̀dà òkè ogun ni. Bẹ́ẹ̀ bá délé ìtura kẹta rí tí wọ́n kọ Park Valley Hotel sí lára ti mọ̀ pé ilé ìtura yìí hà òkè ogun ni. Bẹ́ẹ̀ bá dé ilé epo kẹta rí tí wọ́n kọ Hansen Petroleum sí lára àbí wọ́n ti ẹ̀tẹ́ àyìn iye kọ ilé epo nípadà. Àwọn ìgbà tẹ́ járí títí rẹ̀ ń tẹ́rí lára ẹ̀ náà ni Hansen Petroleum ti mọ̀ pé ilé epo yìí o òkè ogun ni pọ́ǹpù ẹ̀ sì ń kọ́ máa ń pé pérépérépérépé lókè ogun àwa kì í yẹn ẹ̀yìn jẹ. Bẹ́ẹ̀ bá nínú ẹwọ́ ṣe ń lókè lókè ogun ni o àbí ẹ̀yin tí ẹ̀ fẹ́ dákẹ́ lọ lé àmọ́ ẹ̀ fẹ́ káwọn yẹn mọ̀ pé wálé báyẹn ní àwọn tí àkẹ́tì kẹta fẹ́ lọ ṣe lé ṣùgbọ́n tẹ̀ fẹ́ kọjá pé gbogbo ẹ̀ náà máa wò pé àjọṣe ẹ̀ wálé lánàá ajé ẹlẹ́gbẹ̀ẹ́jú kẹfà àjọkọ sílé ìtura ẹ̀mínísítà hòtẹ́ẹ̀lì tó wà ní ìlàjì ilé. Ìlàjì ilé ni ọjọ́ ìlú kẹtọ́ sán mọ́ gbogbo àwọn ìlú tí ọwà ní ìjọba àbílẹ̀ wájọ wà ní òkè ogun. Kò sí bẹ́ẹ̀ lè débẹ̀ ní ẹ̀kẹ́ rọra farapamọ́ ni tó bá sì yá ẹ̀ẹ́tún padà yọjú síbi tí ẹ fẹ́ lọ. Ẹgbìyànjú kẹ́ẹ́dé làjì ilé lónìí ilé ìtura ẹ̀mínísítà hòtẹ́ẹ̀lì wà ń bẹ̀. Bẹ́ẹ̀ bá sì jẹ́ pé ìnáwó nílẹ̀ fẹ́ ti ẹ kó àrùn yẹn lọ. Ẹ fi wọ́n wọ̀ síbẹ̀ inú àwọn tẹ bá kú lọ́ máa dùn ni. Wọ́n máa pe ẹni ìgbà ta lọ́ bá ṣe náwó ní ìlú rẹ̀ ibi ó fi wá wọ̀ sí kódà ibi tó dà nítorí pé bí ìgbà tí yẹn sì wà lẹ́yìn odi. Bẹ́ẹ̀ ni ilé ìtura ẹ̀mínísítà hòtẹ́ẹ̀lì rí ní ìlàjì ilé. Adúpẹ́ wo lọ́wọ́ aláṣẹ àtúndásílẹ̀ àwọn ilé iṣẹ́ wọn ni. Ẹnjiníà Prince Adéyẹmí òkè ọmọ òkè orí tí ọ̀pá rẹ̀ mọ́. Ọlọ́run ọba ọlọ́jọ́ ni o ní pín ń pa o. Iwájú lọ́la yóò máa lọ òògùn àgbà ọlọ́ba ẹ̀ máa mọ ọ́ṣẹ́ máa mówó ná owó ni. Ọlọ́run ọba ò ní jẹ́ kí ẹ kìíṣe. Ìlànà ọ̀rọ̀ adúpẹ́ gan lọ́wọ́ yín o. A kí olóòtú wa ọ̀ọ́rá yẹn ká nígboyà. Ká tó wọ lálẹ́ a máa lu bàbá wa lọ́gùn ẹnu. Alhaji Ismail Abdulkin ní Skin International akíyín bàbá o. Ẹ tọrọ pẹ fún alágbára ọlọ́run ọba. Ọlọ́run ní bàyín náà jẹ́ iná yóò máa dùn ni gbogbo ibi tọrọ yín kù sí pátápátá ọlọ́run ọba lójú ni yóò bá wa tàn ti fún yín. Ẹ adúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ wa ni Hassan Adékúnlé tí máa ń yẹ̀ wá wò ń gbọ́ gbọ́ ọmọ òkè o. Akíwọlé o àti gbogbo ẹni gbádùn wa pátápátá. A lọ lálẹ́ àtọ̀ padà rẹ sí mo ti kí olóòtú wa lẹ́ẹ̀kan ọláyínká nígboyà. A kí àwọn tí wọn jọ jẹ́nẹ̀ erí tó kẹ Adéníje. Àfáàmù tí NRC chairman wọn ló ti wà ní erí ewé ṣùgbọ́n síbẹ̀ sẹ́ni tó ń ṣiṣẹ́. Ẹ̀yin ọlọ́run bá máa rìn lọ́wọ́. Akíga ni Yàtúbí ìlú Achiru náà. Wọ́n náà kú iṣẹ́ àti gbogbo àwọn tí wọ́n wà lẹ́nu iṣẹ́ lálẹ́ yìí. Tọ́jú Ọlálékè Màlẹ́ kọ mi 0708 80 100 154. 0708 80 100 154. Ẹ̀lì fi bá mi sọ̀rọ̀ àbíkẹ́ tán lo 0809 80 444 7 10 0809 80 4 7 10. Tọ́jí Ọlálékè lè kọ mi the charismatic representative Adédáyé Olágbára Ọlọ́mọba àtọ́pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lérí ètò àràléwájà ìré o.
1: Tó àìlágbó títí a máa kanlé o àìlànà títí a máa kan ọjà kò sẹ́ni tí gbáwò rẹ̀ gẹ̀gẹ̀ títí tí ò ní forí ẹ̀ tì síbì kan so èmi ó bẹ̀rẹ̀ ọ̀jẹ́ tán dé ní dágbére fún yín pé ó dìgbà kan náà.

pẹ̀lú ìkọrọdù pẹ̀lú ìfàmì òróróyàn ọ̀tún ìṣòwò alágbára ńlá láti máa gbàgbà fún gbogbo oníkojúpo ènìyàn. Agun méjìlá òróró orúkẹjọ ìṣòwò alágbára ńlá yóò máa wáyé ẹni gbogbo èèyàn máa láǹfààní láti máa gba ìjọ òróró kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Táwọn ẹgbẹ̀rún kan ogun tó bá wà tún máa gba oúnjẹ lọ́fẹ̀ẹ́. Táwọn ọmọ ilé ìwé tún máa gba báírọ̀ méjì méjì tí bàbá àdúrà yẹn ké pọ̀ tí sẹ́gun ti gbàdúrà sí lọ́fẹ̀ẹ́. Ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí ló ń bọ̀ láti Ìkòròdú garage. Ẹ̀wọ̀n mọ́rú wa tàbí máìkúrà tó ń lọ sí ẹ̀rọ ẹ̀dẹ́gbẹ́. Ẹ sọ kalẹ̀ ní Bẹ́gà bus stop. Ẹ sọ dẹ́sùn ní kejì títì. Ẹ̀mí ọ̀kadà kẹ́ ẹ sọ fún wípé chọ́ọ̀chì bàbá àdúrà yẹn ké pọ̀ tí sẹ́gun lẹ̀ lọ. A gbé yín bẹ́bẹ̀. Ẹ tún lè gbé tẹlifóònù nọmba yìí 08066481455. Owó ọjọ́ Friday yìí ni.

0: at 2.9. ìfẹ́síwápọ̀ kárí ayé o. Ẹni òdókó bá bẹ́ẹ̀ nìkan rí ni ó pè ti gbàgbọ́ òun tóbi jù. Kàlífà Herbal Therapy. Àgbálẹ̀ ìṣẹ́ṣẹ́gùn ìpínlẹ̀ tó ń ṣèdúmọ̀kẹ́ ògùn ìpínlẹ̀ ni. Marathon Extra Bitters. Ló pọ̀
1: lórí ẹ̀kọ́ ni gbogbo èèyàn gbọ́ ṣùgbọ́n.
0: Kàlífà Herbal Therapy káàbọ̀. Káfíwí àtẹ̀gùn ṣètọ́jú onírúurú àìsàn. Àbí àrùn tó ń bá ní ìjà lágbo ara. Ọlọ́run ló fún wa ṣe. Kẹ́dà ó máa rọrùn sùn. Káyà ẹni ó máa já pìpìpì. Ká máa mí gúlegúle. Ẹ̀gbẹ́ korí ti sán ni wá wá wá. Iṣu apá iṣu ẹsẹ̀ ti ń fa ní so. Tọkọ tìyàwó ti ń wojú Ọlọ́run fẹ́rẹ̀ ìgbéyàwó. Ẹ yọjú sí wa kọ́rọ̀ yóò dayọ̀. Gbogbo ọmọkùnrin tí ò fẹ́ jẹ́ ní yẹ̀yẹ́ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ tó fẹ́ máa tàtẹ̀ kọlẹ̀. Kàlífà Herbal Therapy ti wà fún wa ní sẹpẹ́.
2: Ẹ máa bọ̀ ní nọmba 6A Àgbẹ̀ Road, Abúlé Ẹ̀gbá ní ìlú Èkó. Ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08060909516. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 08060909516.
0: Kàlífà Herbal Therapy. Gbogbo kùdìẹ̀kùdì ara dohun àfìsẹ́yìn.
3: Ẹ kú dédé àsìkò yìí, gbogbo etí tó ń gbọ́ wa láti iléeṣẹ́ Kàlífà Herbal Therapy tó já sí pé ìgbáyégbádùn tèmi ti yín òun ló jẹ wá ní Ògún. Èyí láti sọ fún wa pé iléeṣẹ́ Kàlífà Herbal Therapy ti lalẹ̀ wò ní ìlú Èkó ní nọmba 6A Àgbẹ̀ Road, Abúlé Ẹ̀gbá. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí nọmba 6A Àgbẹ̀ Road, Abúlé Ẹ̀gbá ní ìlú Èkó. Ẹni tó bá ní ìbéèrè tàbí àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa iléeṣẹ́ wa àti ohun tí à ń mójútó ní iléeṣẹ́ wa, ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060909516. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08060909516. Àláfíà yín òun ló jẹ wá ní Ògún. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló já sí wípé ìpèníjà kan tàbí méjì òun ló ń dà wọ́n láàmú nínú àgọ́ ara wọn. Ẹlòmíì ti náwó náwó àìsàn yẹn á lọ àtúnpadà wá. Ẹlòmíì ti lo oríṣiríṣi oògùn àìsàn yẹn á lọ àtúnpadà wá. Kódà orúkọ àìsàn tó ń ṣe ẹlòmíì ń jẹ́ kí àìsàn yẹn kọ́ máa lékún lójoojúmọ́ nínú àgọ́ ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lajẹlógún lọ́dọ̀ àwọn baba ńlá wa tí wọ́n bí wa láti lè máa gbégbèsè ayé ìrọ̀rùn àti láti lè máa ṣe ìtọ́jú ara wa.

ẹni tí ó jòkó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè èmi ó wí fún ọlọ́run pé ìwọlé ààbò àti odi èmi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́ abẹ́ ìyá apá rẹ̀ ni ìwọ ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe àsà àti àpáta rẹ̀ ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù ooru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán gangan tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí ń runi lé ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹ̀gbẹ́ rẹ̀ àti ẹgbẹ̀rún lé apá ọ̀tún rẹ̀ ṣùgbọ́n kì yóò sún mọ́ ọ. ẹ kàlẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa ètò yín ètò wa ètò gbogbo ènìyàn ètò ìjókòó akọni bí ọlọ́run ti máa fún wa ní orí ọ̀fẹ́ ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ láti igun orí ìkànnì bond fm 92.9 òun náà la màtúrú orí ọ̀fẹ́ gbà lálẹ́ yìí láti gun orí ìkànnì yìí láti kàn sí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa kì í ṣe ní nàìjíríà nìkan ṣùgbọ́n ní gbogbo àgbáyé ní irú àkókò báyìí a ní ìdánilójú wípé búburú kan kì yóò sún mọ́ wa a ní ìdánilójú pé àwa tí a wà ní abẹ́ ìkọ̀kọ̀ ọ̀gá ògo a ó máa gbé abẹ́ òjìji olódùmarè a sì ń fi àkókò yìí rántí gbogbo àwọn ènìyàn wa àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní gbogbo ìlú àwọn ìpínlẹ̀ tí wọ́n wà ní inú àhámọ́ àwọn ajínigbé pamọ́ àwọn ajínigbé ṣòwò pé kí ọlọ́run olódùmarè ọlọ́run tí ó ní gbogbo ààbò lọ́wọ́ tí ó kọjá ogun àti agbára ènìyàn kí ó kọjá sí ibùdó àwọn agbésùmọ̀mí wọ̀nyí kí ó tú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ àti gbogbo àwọn tí ń bu ní àhámọ́ wọn kí ọlọ́run dá rúkèrúdò kó dá sílẹ̀ láàrin àwọn ènìyàn ẹ̀ka wọ̀nyí kí wọn kó má gbọ́ ara wọn yé mọ́ ṣùgbọ́n kí ọlọ́run kó yan ogun ẹ̀yìn tiwọn kí wọn kọjú ìjà sí ara wọn tó bẹ́ẹ̀ tí àwọn ènìyàn ti ń bẹ nínú àhámọ́ wọ̀nyí yóò yọ jáde bí okùn lójú àmì bí ẹyẹ ní ojú okùn pẹyẹpẹyẹ láì farapa ní orúkọ jésù ni mo gbàdúrà àmì ẹ ká lẹ́lẹ̀ kan sí ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa bond fm 92.9 ni ẹ ti ń gbọ́ wa ní àṣálẹ́ yìí orúkọ mi kò sì tí ìyípadà bí ẹni tí ó rí ọrẹ òfẹ́ gbàbí atọ́kùn ètò yìí david ọ̀làdàpọ̀ àròlé akọni lórúkọ mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lórí ètò yìí òun náà ni 00331817174 00331817174 gbogbo ìgbà ni ẹ lè pè wá yàtọ̀ sí ìgbà tí a bá wà lórí afẹ́fẹ́ báyìí tí a lè má ní orí ọ̀fẹ́ láti gbé ìpè ẹ pè wá kí a jọ sọ àsọyé bí ẹ ṣe lè jẹ akọni lórí ètò yìí bí a ṣe lè jọ dọwọ́pọ̀ ká sì jọ dòwòpọ̀ fún ìtẹ̀síwájú àwọn àdáwọlé yín bí àwọn èèyàn ṣe lè gbọ́ nípa ayẹyẹ yín àti àwọn ètò ìjọ yín gbogbo lórúkọ jésù yóò dára fún yín bí ẹ ti ń ṣe yìí fẹ bá sì wà níbi kíbi ní àgbáyé tí ọwọ́ ìjà bond fm kò dé ní tààràtà ẹ kàn lọ sí google play store yín ẹ download radio gardener radio gardener ẹ wá search fún bond fm 92.9 lagos nigeria ẹ ó gbọ́ wa ní ketekete yóò dára fún yín ní orúkọ jésù kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ kí àwọn olórin ẹ̀mí kí wọn kó bá wa dá sí ètò ti àṣálẹ́ yìí gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí.

0: plẹ̀jọ.
1: Ilé ìjọ ni, ẹ̀ ń tiro, ẹ̀ ń tẹ̀pa, ẹ wá ń dá sọ́rọ̀ ijó.
2: Ah, dèrò nkẹ́ lẹ́nu ẹ̀, èmi ti fọ̀n kánú, ijó alẹ́ òní, ẹ dá yànmọ́.
0: Ọbẹ̀ lẹ́ o, kí ló fa tó tó nù?
1: Ẹ̀ẹ́n, bàbá, ẹ̀yin náà ti sọ̀ pánù. Ohun tí àwọn èèyàn sọ ni pé ọfọ̀ ara tó ti pẹ́ lára yín ti ba iṣan, egungun àti ẹran ara yín jẹ́.
0: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ń ṣe o, pọ́nú egbògi bàbá àgbàdúrà mi gbà, mo sọ̀ pánù.
2: Tó jẹ́ pọ́lọ́ ló yọ mí, lọ́wọ́ à ń tẹ̀ kòlùbà, mo bọ́ lọ́wọ́ ara títa, ọ̀rọ̀ sísọ mi ń jaga ara báyìí, àtẹ́lẹsẹ̀ tó hàn mí lè mọ̀, ìyẹn ti dà fi sẹ́yìn. Èwo ni kẹ́yàn máa ta gègé bí kẹ̀kẹ́ Mario, Ọlọ́run gbà wá, lọ́wọ́ ìsan fi ni pamọ́, àwọn afiniṣẹ̀sín, ìdè mi já, ojú tó bá fàkókò ẹni ṣòfò. A jẹ́ ìgún wà lọ́dọ̀ bàbá àgbà. Bàbá àgbà wà ní number 20, Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun, Lagos State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 0806821-6859. Lẹ́ẹ̀kan sí 0806821-6859. Dèrò ǹkẹ́, o sì rìn ẹ̀gbọ́n rẹ lọ́wọ́ kó mú dọ́dọ̀ bàbá àgbà kó náà lè sọ̀ pánù.
3: Gbogbo apátá la mọ̀ wípé àlàáfíà òun ló ṣe pàtàkì ló ṣe kókó. Ẹ̀dá tó wà láyé tí ò ní àlàáfíà ara bí ẹni tí ò sí láyé náà ni. Àlejò pàtàkì wọn ti wà lórí ètò lénìí. Bàbá wa, ẹ bá wa kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa kí ẹ sì dárúkọ yín.
2: Orúkọ mi ni bàbá àgbà tẹni bẹ́gi lójú ìlú Màká oníṣègùn ìbílẹ̀ tó ń fi ewé àti egbò ṣọmọ aráyé lóore. Mo kí gbogbo àwọn bàbá, màmá àtàwọn àbúrò wípé a ò ní fàìsàn lùgbà.
3: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859 0806821-6859.
2: Lórí àwọn àìsàn kan sí kejì tá máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní àìsàn inú iṣan tàbí wọ́n tó ní àwọn káàbì arọmọléegun. Mo ní kí lọ́pọ̀lọpọ̀ tó máa ń fà á torí pé lómi ò máa tó máa ń fà á bó ṣe ń rìn tàti rìn dogun òní pé ọ̀pọ̀lọpọ̀ míì tó ti ṣubú rí abẹ́ tó ti ní jàǹbá mọ́tò rí abẹ́ tó ti ṣiṣẹ́ bóyá iná ló ń dá tó ti fara gba iná oríṣiríṣi àwọn nǹkan ló lè ṣe okùnfà wàhálà tó lè fa pé kí àti rìn kí ó dogun kí àti bẹ̀rẹ̀ ṣàdúrà kó di ọ̀ràn. Mo ní wọn tó bá ti rí àpẹẹrẹ pé bóyá ara ń ro mí apáríro ẹsẹ̀ kíkan ẹlòmíì ó máa rìn lọ bá ìbà tó máa bọ́ lẹ́sẹ̀ tí ó fẹ̀ẹ́ jábọ́ tó bá ti ráwọn àpẹẹrẹ tètè mọ̀ wípé àìsàn tàbí àrùn ló ń bọ̀ nínú àgọ́ ara rẹ ni àti rìn ó dogun ìbàdí kó máa bu ọ́sọ ní gbogbo ìgbà káti rìn ó dogun kétí ó máa pariwo káyà ó máa lù pìpìpì ẹlòmíì àyà rẹ ó máa jáni ẹlòmíì apá kan ara láti òkè désàlẹ̀ ní òkúta ìtàì ẹlòmíì gan gbogbo nǹkan ni ó máa ṣe pìpìpì inú àgọ́ ara rẹ tó bá ti ráwọn nǹkan báyìí.
3: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun. Gbogbo bí tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé Ikọtun roundabout. Ẹ̀wọ̀ Marua tó ń lọ sí Abaranjẹ Road tàbí tẹ bá ń gbọ́kọ̀ bọ̀ Abaranjẹ Road ní kẹ́gbèrè. Ẹ bọ́lẹ̀ ní Dele Ara Bus Stop apá ọ̀tún ilẹ̀ Yasi. Number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road nílùú Ikọtun, Lẹ́kọ̀ọ́.
2: Bàbá àgbà tẹni bẹ́gi lójú ni kẹ́ ẹ máa sọ pé Ikọtun jìnnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fàáyò báyìí pé Ikọtun yá lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́gi lójú ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road nílùú Ikọtun. Ẹ bá ti dé Ikọtun.
4: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pè mí.
0: 0806821-6859.
4: Ẹ̀yin náà máa bọ̀ gan ní àfíjì ìròyìn ò ta fojú bà. Àwọn mi ò tiẹ̀ láwọn ò fẹ́ lo oògùn bílẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ owó tí wọ́n fi ń gbalẹ̀ ọmọ iye owó tó ń san lọ́dún sí ilé tó ọgbà tó dírẹ́sì inú ẹ̀ ìdágùn ara rẹ̀ ǹjẹ́ ọtọ́jú ẹ̀. Tẹ bá wa dé màní nà láìna. Má bá a sọ pé nà láì bàbá àgbà tẹni bẹ lójó bá ti dé n ta kọ́ máa fún ẹ tọ́ bá ti lónú àgọ́ ara mo lo oògùn kò sí tí ò sí nbẹ̀ ìwọ náà dánwò kọ́ máa bọ̀.
3: A wà ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun. Mo ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 0806821-6859
4: Ìwọ́n láti rìn gbogbo fún bóyá ọ̀rìn wọ́nkú wọ́nkú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà ẹlòmíì etí ẹ̀ máa pariwo ni ẹlòmíì bí ṣe ń rìn lójú ọ̀nà ni ó máa jókòó bí ṣe ń rìn ni ó máa jókòó. Ẹ wo gbogbo àwọn bàbá wa màmá mi tẹ́ ń wò tó jẹ́ pé bá ṣe ń rìn ẹ máa fẹ́ rẹ́rìn ẹ má rẹ́rìn bó ṣe ń ṣèyàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi ń di o nìyẹn kì í ṣe pé bá ṣe bí àwọn náà nìyẹn ìwọ tọ́wọ́ ẹ̀ kú àbẹ́gbẹ́ kara kú tó tètè jáde báyìí kọ́ máa bọ̀ wá fún ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétegbò.
3: Ní number 20 Amoka Street, Dele Ara Bus Stop, off Abaranjẹ Road, Ikọtun.
4: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́gi lójú wá fún ìtọ́jú tó péye ọ̀rìn wọ́nkú wọ́ngú ọ̀rìn ọ̀ǹtẹ̀ kòlùbà àti ìrìn di ọ̀ràn fún wọn ìwọ gan gbogbo ìbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa má jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀ tó bá ti lápẹẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
2: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà.
3: A wà ní number 20 Amoka Street, Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
5: Ero Ebani Surawa is 08068216859. 08068216859.
4: Gbogbo adugbo to ba tin gbo wa bayi de te ma bo lodo baba agba lori ati ni gbogun ni ati se igbanse doran ni te lo mi ti ba bo lo saanu wa to ba gbo wan gbowo ka to se igbanse ni be se ngbo mi ba bele mechanic ni elomi e le ba soro ntori be elomi o le nawo sagu are afi orisi ko si tani ko ra fun nawo ti o ni se e ma fi ra yin sere agbo ara ise pataki lati toju e jade ba e jade ke ma bo gbogbo eyin de ro pe boya mo ti lo eleko si se e ma so be gbogbo ala logun ko se ti ologun sugbon olohun oba fe nikan si de nikan lo bo olohun se ma ti ko se ti ma nbo so do wa olohun ti ngbadura e ati mo pe adura ti gba ko to gbera le ni to ba ti ra pere gbogbo olohun ni bata nbo lese re e a se nko paja paja lowo lese ati ere gbogun apa orumi egbe kara orumi ati gbera gan baba ni party ya yin o le lo ogun lo ni ogun omo ni olohun o ni ja ogun an gbe ni sugbe ni to ameri o an di magidi mo pe ka to rin olohun ni je keri sugbon adua la so ran ju ka gbe igbese iko to n oju olohun to n be gbogbo ona ti soro kan si keji ba fi wa lagu are to n fura si tete ma bo
3: si number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
4: Lodo baba agba temi be gboju.
5: Ero ibanisoro wa 08068216859. 08068216859.
4: E titi kole te ba ngbo lale ejide be ndaji. Te ba ngbo losan e ma ti je pari ke ti ma bo. Ke ma bo e wa fun imoran atalaye ati ona abayo. Lori tewe tegbo ti o mu kara yin se kebe kebe sagbadewe marugo takebe lodo baba agba teni be gileju ilu maka oni se gbe bile to n gbe ategbo so mara yin lori elomi ni mato ti o toju mato eyin lori bi o se ri gege be na lo ara wa ara da bi mato ni ta ba gbe mato so na ta ba lo pada bibi ta ba lo ta ba service e mo ko le taku soju ona odun wo ni won ti wa laye to ti n je to ti mu ton gbadun ton ijo toju ara eri ton ma wan soro pe bye bye le ra wa o ti wan judo iro na ma npa ma ba so be o baba agba teni be gbe gbogbo bi ti mo nde pata adua na ma se femi boya gbogbo ara lo nte ni ara yin eni owo kan mi ni e pe kara ro mi ni to ba ti wa ri awon apere kan ogbodo gbe igbese lati wa toju ara
3: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun
5: ero ibanisoro wa 08068216859 08068216859.
6: Baba agba te ni begi loju opo lo ti nawo nawo towo ti tan kele kini imoran yin fun won lati gbera gija ki won ma bo ni ilu Ikotun to elomi ma so pe Ikotun jina o
7: baba agba te ni begi loju ni ke ma so pe Ikotun jina irewesi okan ni won gbe be e koko toju irewesi okan yin na ke gbera fine bye pe Ikotun ya lodo baba agba te ni begi loju
4: kini ndo laamu kini won ti nawo nawo nawo lere aisa agban ni lowo olorun ma jaari ogun wahala ya nlu pipipi ayin to ejo beyin le te gbo gbogbo ti mo so pata wa ni abi won so gbo obirin ni gbogbo to kun to beyin lo ni ta so yo sugbon won to ba wa oju olorun to nbe lo na to light kan si keji nu agbara iwo kan si baba agba te nbe loju ona abaye olorun lo se to ba ti de lori gbogbo kan ko la le ma fe mu ba gbogbo ti won na ba joko to ri pe se olowo lowo bayi mo pa sa tarun to ba ti bimo ma bo si
3: number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun.
4: Tete ma bo ko ma bo mo se soro yi lokunrin lobirin lomode lagba olobo ni so wa den to ma tiro a to se afi won se yeye sugbon kankan lo se okun fa e te ba tin ri papa nku ni ese nku ni abi won to ti sise agbara ri iwo to ti ba won se idanari lori sirisi ti na ti gbogbo ara o ma fa kichara abi eja o ma nje ko wiki ojo ori ma nfa ale to ba ti fa ti ro tete ma bo sagbade wi marugo ta kebe lodo baba agba te ri be to ba ti degbe won no ah baba won ni itowo la ma do be a ki n gbokere ma dudu obe te yan ba je obe labekuta loni to ba n gbe lu eko abibadan njo keji o ma lo pe lo ba ara wa to ba ti dani eh eyin ba ti fo ro iye ko ko loju eyin e gbianju mo ti wa bi tele mo ti e ma so be o be se n gbo mi ba yen dide fia e ma bo pe ah o be je nti e wa e mu gbagbo yin lowo te ba tin bo Soro baba agba te nbe
3: ni number 20 Amoka Street Daily Arab Bus Stop off Abara Jerol Ikotun
4: e wa ke wa janfa ni ewe ati gbe ni afiji eyin na didike ma bo kini o nse o kini yo elenu wahala ti damu oluwa nu agba re to ti fa isan boya ati ri dogun ati gbese di wahala gbogbo egbe kara ku tai tai je je ni bi ni ele iwo si bi ni olodun ni je ka wa rogo ofa ofa buruku oni ba wa fe fe buruku oni fe luwa orisirisi ona lo ngba wa elomi afe fe ni ti e elomi ofa lo fa elomi ko tin ta ti chairman to ba ti de eyin na o mo lori ba se bi ati ayewa tin to ba e ka si pe kilo fa ti leyi soju orun lo ti sele ni abi ngba te lo ni kankan ba en pi tema boya boya awon le te mi mo to wa ti dagu ara to wa nbaraje awon arun kan wa to je pe ma nbaraje were were were ti o ma ba mi ara ni eje ni egungun olodun je kari sugbon de yan ba ti wa ri eje ka tete gbe nse ka mo pe odo baba gba te nbe di loju
3: ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jero Ikotun
7: me ma ba gba te nbe di loju wa
5: ero ibanisoro wa 08068216859 08068216859
4: e ma le ti na wa be ti de nikan re yen mu gbagbo yin dani e won ni bi na o ba tan la so e je ritan le kan ma e gba pe be ba ti ri mi lele te ba ti de bayi ogun ati wahala ati aisan to na lam o ti se lori awon kan ta n pari wo na ni ati so pe awon ti sise igiri ojabo loke pe awon ko pe ri ojabo elomi ba last day fun moto bi odun merin marun ko ni mo boya on fori abi fin kankan gbadi kan a ma wa fa wa lati damu nu agbo ara ngba to ba dojo waju bi e to royan bo se ma ri ni te yo ba wa mo a wa de arun sinu isan sinu egungun sinu yara sinu ejara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki de to se to ba nu to le je pe ofa o le je tala fefe afefe buku ni feluwa
3: a wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jero Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de ko to roundabout e wo marwa to lo se Abara Jero tabi te ba ngboko obo Abara Jero ni ke bere e bole ni Dele Ara bus stop apo to ele yasi number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jero ni lu Ikotun Leko
4: ibe baba gba wa ero banisho hotel fi pe mi
5: 08068216859 08068216859
7: e le wa so pe ko to bi nkan to bi na awon do wa wa laja awon do wa ka ki do wa nbe buure to gbera to yo ju ju ikoto ibi na la fi so so pe e mo de ka fi akoko yi na ola e dide nle bayi e mo abo ninu ko to bi baba gba te do se nbe number 20 Amoka Street Dele Ara bus stop off Abara Jero ninu ko to ikoto jina o
8: ha ragbe nro wa wara ile
9: ame bo na profession
8: o da se won le ori bo se rin ni ori tan te koloba o tun rin won ku won ku
9: ijo ni wa da bayi nkan kan ma n ba eni yi fa
10: ma je ki ofojo pipe tabi awon isan to le fa ki ati gbagba gbese odi ni rada owo le ori keri ki ara nro ni abo nwu ara tita ara njani je kori o ma gbaye o le ruku ati bere mu nkan ni le di ni ra bo si se eyin didun abi egbe kara re nkuta ita ida to ki dele ke yo ma rin ko dabi pe nkan ra lese bata ti bo lese lomi ko ni mo elomi a ma rin a ma ta dege bi ke mario alora isan ti gbon ni lowo tin da ni wole ti finish esin baba gbate ni begi loju ero ba ni soro won 08068216859 abi ko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Dele Ara bus stop off Abarajeru Ikotun Lagos State ero ba ni soro baba gba 08068216859 08068216859 wa ka do foju mu wo ka si fi ti ta wo
11: baba gbate ni begi loju se o mo ro gbogi baba gba du
12: Ẹkú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi orúkọ mi ni Mrs. Abike Amowo láti iléeṣẹ́ Ambi Jewelries and Accessories ọ̀rọ̀ Yorùbá ni mo tún mú wá fún wa tó ní pé ìrínisí ni ìsọnilọ́jọ̀ bá dẹ̀ ṣe rìn là ń kó ni ìyẹn túmọ̀ sí pé you are what you wear pàápàá jùlọ àwọn obìnrin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for àwọn ọkùnrin kan wà tó yẹ pé wọ́n like waist chain leg chain bold earring and the likes fawon yawo won at awon girlfriends won awon pe ko atere pe won ko ri rai please don't try to look like anyone but create your own fashion style awon jewelries wa ti mo den so nipa yi e le lo won lo church asala too party awon wa nbe e le lo won lo so fees e le lo won lo so ja e le lo won lo si awon shops yin awon store e le lo won ke look good ke ma dazzle Ele pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 edele tun ba soro lori WhatsApp bakan na lori number 08023496546 46 and our Jerry's running gold replica to pe e ma lo la lo pe to wo de to gara e ma re won lorisirisi ni ambi Jerry's and accessories e ma ra lowo perete a de ma deliver e fun yin lowo perete e le pe ambi Jerry's and accessories sorry 08023496546 08023496546 e de le tuba so lori WhatsApp bakana lori number 08023496546 e se gan
13: kere o gbogbo iwo to fe ra le alubarika to fe fi kole iyen ilegbe tabo fe fi ko ile ise nla lati ma fi se o ko lomo ise repete kile ise re na de ohun to je pe ijoba apapo ma kan sara si o wa nwa ile marijino mo ti ri ile ise alalubarika kan won loruko to da won ni ile ni bi to da papa o fe kole epo ni o fe kole ise olumi inu ora pure water factory tabi ile itaja nla igbalode ta mo si shopping mall kan si ile ise amotech enterprises je kin sare fun ilero banisoro won 09030879910 09030879910 tabi ki o pe won sori 08073032261 08073032261 ile ise amotech won ni awon ole won yi nibi to da to si je pe to ba ko le lori koda wa pada dupe lowo olorun ko to wa pada dupe lowo amotech enterprises ni ile plot meta 3 plot of land pelu ile lori ni oju ore bus stop ota ni to si igomode grammar school ni itagbangba loju popo idi iroko road bakan na ni won ni 3 plot of land fenced with gate ni Elejigbo leyin oko Obasanjo back of Obasanjo road Ota Ogun state ile ise Amotech lo ni 1.5 plot of land ti won ti call sori re pelu borehole ni Coca-Cola road oju ore Ota bakan na ni ile ise Amotech enterprises won ni ile kaakiri Songo Iyana Yesi Joju papa julo oju ore ati gbogbo inu Ota lawon owo poku ati ti owo re o gani lara lati wo awon ile won yi abi lati wadi siwaju si o le kan si Amotech Enterprises won wa ni number 20 back of Obasanjo Farm Road Elejigbo Ota number 20 back of Obasanjo Farm Road Elejigbo Ota o si le pe won tabi ko ba won soro lori WhatsApp lori awon number won yi 09030879910 09030879910 tabi 08073032261 08073032261 Amotex Enterprises gbogbo le songo ota lo si ifo mo eko owo won gbogbo e wa
14: bo ki yin pe e ko asiko yi mo gbe le do ka biti wa ni ile agbara won gbe pelu mi won ti o si se wa lanfani o na ro mo fun wa kabo sa
15: e ko dede asiko gbogbo tin to ngbo mi o oruko emi te ngbo ni gbadugbada onisegun ibile ti gbogbo aye mo si baba ewegbe mi ti mo wa lati ipinle osun
14: baba ewegbe mi baba ewegbe mi oruko yin o gbale o gbagboro nipa lilo ewe ati ebo ki se wala ilori ona wo ni insurance da se akoba fun agbara
15: ese atokun isan ara da bi opo to gbe ile duro ti opo yi o ba duro dada ile oni duro dada gbogbo ara ti san ba ti duro nbe dada ara na oni alaafia
14: kan bi si ara wo alaafia iro esan mi wo ni o le ma se eyan to le mu akoba wa fun isora
15: ese atokun eni to ba ti ni isan ti a pe ni ito sugar
14: to sugar
15: then o sese ko se akoba fun isan ara abi ti eyan ba ti ni isan ibalopo lodo to ti pe ele tan baba wa npe ni oko ato si abi kokoro ifojuri
14: kila to npe ni kokoro ifojuri sa
15: bene kokoro yi o ma nko ba isan ara ni

0: àwọn tó máa ń bẹ̀rẹ̀ tí wọ́n rí dìde ẹlẹ́mi a máa rìn ṣóṣòṣe ṣe ká ní pé iṣu aná tó ń dà náà.
1: ẹsẹ̀ àtọkùn ìwọ tó ọba ti ń bẹ̀rẹ̀ rìn tó jẹ́ pé ò lè nàró láti rìn dáadáa àbí ìwọ tó jẹ́ pé tó bá rin òpó iná méjì sí mẹ́ta wá ti máa mí kúlekúle ẹlòmíì a máa pariwo bàdí lénìí a máa pari ìtìká lọ́la a máa pariwo ẹsẹ̀
0: lọ́kùnrin
1: a máa jókòó díẹ̀
0: bẹ́ẹ̀
1: sára ṣùgbọ́n gbogbo àwọn tí sára yín dà láàmú náà kọ lójú orí ẹlòmíà ìkíyè sára ni.
0: ẹ bá ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi gangan.
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá ewégbè mi rè 08062729575 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 ọ́fíìsì bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ nínú alápẹ̀rẹ̀ park K2 nílùú Èkó.
0: àwọn míì wọn máa ń sọ wípé àwọn ò rí oorun sùn orí wọn máa lago ara máa ta wọn fò bí ẹni pé wọn fi àtàpàrà àbí ara máa ro wọn ṣé léyìí náà ṣé ní nǹkan ṣe pẹ̀lú iṣan ara.
1: ìwọ tó bá ti ń ríru àpẹẹrẹ tí ẹ dárúkọ yìí náà iṣan ara ẹ ti ń daṣẹ sílẹ nìyẹn eléyìí tó tún wá fara pẹ ni pé ọfà ara wà lọtọ iṣan ara wà lọtọ àwọn míì máa ń fi oògùn ọfà láti fi wo iṣan ara àmì àmà fi oògùn iṣan ara wo ọfà ara àmọ níléeṣẹ bàbá ewégbè mi a ti ní ẹrọ ìgbàlódé tá fi ṣe àyẹwò
0: tá
1: fi mọ pé nǹkan báyìí ní ṣe ń tá fi ní máa fi oògùn ẹtẹ wo làpálàpá.
0: orí ẹ̀rọ fi ní ẹmọ pa ẹ̀ dáadáa
1: bẹ́ẹ̀ ni àtọkùn
0: ní iṣan ara yìí òun náà ló máa ń ṣe àkóbá fún ọlọ́mọ ọkùnrin tí òfin lè ṣe déédéé.
1: ẹsẹ̀ àtọkùn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé nǹkan pè ní ọlọ́mọ ọkùnrin gan iṣan ló gbé dúró tí àwọn nǹkan kan bá ti wá lè kọlu iṣan yìí ó ṣeé ṣe kọkùnrin náà má lè ṣe ojúṣe rẹ̀ bó ti tó àti bó ṣe yẹ.
0: ẹni mi ò ṣe ẹ̀kọ́ dákú.
1: bẹẹni ẹlòmíì tó bá tẹ̀tí gbèrò pé kó o ṣe bẹẹ tó bá rí dẹ́bẹ̀ láàárọ̀ kan wà lẹ́wẹ̀ẹ́sì ẹbí wọ́tọ̀ ti ń ṣe bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé àti sí ẹ̀kan ní ìsìn ó dogun fún ẹ àbí ìwọ ọlọmọkùnrin tó jẹ́ pé nǹkan tiẹ̀ kéré sọ́jú orí ẹ̀.
0: ojú ọmọ àti
1: bẹ́ẹ̀ bá sì ṣàyẹ̀wò lọ́nà tìgbàlódé àti ti ìbílẹ̀ 08062729575 ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08062729575 iléeṣẹ́ bàbá ewégbè mi wà ní K2 bus stop ládojúkọ bíríìjì ẹlẹ́sẹ̀ inú alápẹ̀rẹ̀ park K2.
2: Mount FM 92.9.
3: Kukuru sundo ni lendo ebe Ushupalo ni lendo ori Sumba lo Tumpo bobo lo mami Laje buye lalu jano lori Tori bobo lo mami ni boro mu shi la lo jano lori soja se ba fe bere ni ba se ba fe bere ni ba emi na mo aji were wa shuli o soja ta ba bi mo ti o ba jo shokoto ye jo ki yi ba o ti di dandan Njẹ́ bí aborindo ibi aborindo nílùú Nàìjíríà o tẹ̀gàn ló tún kù ta ló ma lóhun ọmọ wa ẹni tí orí mi rí o a sì borúkọ rí oṣù pọ́sà ìdí ta ló ma lóhun ọmọ wa ta ló ma lóhun ọmọ wa. Ṣé mi ní báyìí kan? Ìtọ̀ ṣaṣáájú ìṣá. Gbogbosẹ̀gẹ̀ gọ́gọ́ ló máa jẹ́ kí n dìde jó. Báwo wá lójú tó lè kú ju tàtẹ́yìn wá? Jábẹ́lẹ́ wá sí bàbá ṣùkúra. Ṣé mi ní báyìí kan? Ìtọ̀ ṣaṣáájú ìṣá.

0: ṣiri nbẹ lọwọ àwọn baba wa tó mú wọn gbẹgbẹ ayé ìrọrùn tí wọn tó fi bọ lọwọ ilà ìlú ayé ewé àtẹgbò ni olódùmarè wa fẹ nìkan jẹ nìkan lọ àgbà ìṣègùn tí wọn mọ nílò ewé àtẹgbò tí ọlọrun fún ṣe ni baba tápà anímọ káyé ọkan pàtàkì ni wọn kí ni wọn là kọjá kí ló dojú kọ kí ló dojú kọ ọlọrun fúnra rẹ ti lànà àbáyọ fún gbogbo èèyàn láti bọ lọwọ ìdojúkọ ayé ìwọ sátìkọ sí baba tápà anímọ káyé lónìí ní nọmba 61 santos avenue abúlé ẹgbà lẹgà tàbí kẹ máa pe 0803373557 lẹẹkan sí 0803373557 anímọ káyé baba tápà òkú méjì
1: ṣe dáadáa ló dé.
2: Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobam.
3: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
2: Tí wọ́n wà ní títí láyọ̀ Egbe nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
4: Imam Sulaiman Musbaudeen Akànnì lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
2: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà Ọlọ́run ọba ọba tó mọ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà kankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó mọ́ ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wà torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru ká tó lọ sin lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó tá a bá tún sin lọ́hun tán a wà ní ìmọ́tótó ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú ìwá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baobam.
3: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
2: Egbe nípínlẹ̀ Èkó.
5: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbókè o. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbókè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ni iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ dédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí àkọ́kọ́ ń bẹ̀ ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́ a máa ṣàkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ tiẹ̀ má lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti ò tiẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa ti máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Mo ní kọ́ dìde ńlẹ̀ kọ́ mọ bọ̀ wá bàbá bókè o.
6: Ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeafa Igbe Road. Ibẹ̀ ni bàbá bókè wà báyìí.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi. Òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbókè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sí ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá nìwọ? Ọtí ju ọmọ 40 years, ọtí ju ọmọ 50 years, ọtí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ ó ti wálẹ̀.
6: A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeafa Igbe Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
5: Tí nǹkan sára tó bá wa lágbára a máa fà á kéèyàn mọ́ lè dẹ́sẹ̀ gbé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí fàtà fẹ́ bọyọ lẹ́sẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tọ́ bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá máa fi àṣì àyẹ̀wò tí wọn náà sì máa fojú rí gbogbo n tí ń ṣe ọ nínú ara a sì ní ajẹ́gùn àdáyébá èyí tá kọ́kọ́ fún àwọn èèyàn náà ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn. A wà ní
6: shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeafa Igbe Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143
7: Bosun ọ̀rẹ́ mi ó dẹ kú ìpalẹ̀ mọ́ wo à ń pamọ́ jàre kí ló dé tó tún wá fajú ro lóòótọ́ gbogbo ètò ti tó àmọ́ nǹkan tí àwọn èèyàn máa jẹ ló ṣe kókó jùlọ tá wá lo ìpalẹ̀ gbóúnjẹ yìí fún gan.
8: Kò yẹ kí yẹn tún jẹ́ wàhálà mọ́ ṣó o ti gbọ́ nípa ó já sọpẹ́ food palace níbi tọ́rọ̀ àwọn èèyàn ti ń já sọpẹ́.
9: Wo ó já sọpẹ́ food palace ní ìdáhùn fún àwọn aláyẹyẹ nígbà tó bá ti débi oúnjẹ yìí tó ní mínì bí rice fried rice jollof rice amala iyan eba bẹ́ẹ̀ lásàrú ẹlẹ́mìí méje náà ò gbẹ́yìn bí wọ́n ti ń dáná èyí tí wọ́n ń tà bẹ́ẹ̀ ni wọ́n ń dáná fáwọn aláyẹyẹ tí wọ́n náà bá fẹ́ kàn sí ó já sọpẹ́ food palace ìwọ náà máa bọ̀ ní number 67 Ijegun Road Car Wash Bus Stop Ìkọ̀tún nípínlẹ̀ Èkó tàbí kí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070 63 64 5272-070-63-64-5272 tàbí 080-7976-0217 080-7976-0217 ó já sọ pé Food Palace níbẹ̀ ló ti ń já sọ pé.
10: Kéré o, ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ẹnjìnà Mukaila Odep, òyìnbó ní jẹnẹrétọ̀. Tọ́fíìsì wọn wà ní 178 Ìkọ̀tún Ìdímù Road, Council Bus Stop, Ìdímù Lagos State. Lójúlówó ilé-iṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun. 1kv jẹnẹrétọ̀ sí 500kv fún ẹ̀yìn ilé-iṣẹ́ ńláńlá, ilé-iṣẹ́ kéréje-kéréje, ilé ìjọsìn, ilé ìtura àbí ilé ìgbafẹ́, ẹ̀yìn onílé-ìtajà, supermarket, ilé ìgbé, orú jẹnẹrétọ̀ ò lẹ́yìn fẹ́ rà. Ẹ darapọ̀ mọ́ wọn, owó rẹ̀ kò gara rárá. Ẹ pé Ẹnjìnà Mukaila Odep, òyìnbó ní jẹnẹrétọ̀ sórí 0802-344-8276 0802-344-8276 tàbí 0806-783-2948 0806-783-2948.

0: Abeokuta Expressway, Ilepo Oja Bus Stop, Legbe Ilepo MRS Filling Station, Niwaju Bridge Elese. Gbogbo bi to ba tin bo, sa ti pe phone number won 070 31 44 56 26. Gbo mi dada o, 070 31 44 56 26. Baba wa ni Lagos Abeokuta Expressway, Ilepo Oja Bus Stop, Legbe Ilepo MRS Filling Station, ni Victory Plaza, ni Waju Bridge Elese.
1: Ibe nu kale si gbo mi dada o,
0: ke jade wa o, ke wa bayi mi baba gi t'Olorun gbe oko arugbo olootu ofara. Baba wa ni Lagos Abeokuta Expressway, Ilepo Oja Bus Stop, Legbe Ilepo MRS Filling Station, ni Victory Plaza, ni Waju Bridge Elese. Gbogbo bi to ba tin bo, sa ti pe phone number won,
1: ibi gbogbo ni sokan to osupa idojumo onile molotun
0: 070 31 44 56 26 070 31 44 56 26.
1: Àmọ̀ retí yín.
2: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn yìí yàn ṣe mọ̀ pé oríire yìí fẹ́ kéèyàn ṣeun báyìí. Ìwọ náà jara rẹ gbà lónìí, àlàáfíà wa kò ní di fíafíà.
3: Ó dé! Bàbá ìdí t'Ọlọ́run ń pè ọkọ arúgbó bàbá olóòtú ọfà ara.
4: Tí Ọlọ́run kò gbà lọ́wọ́ ogun ọfà ara ni
5: yàrá bá ti ń tàlé lọ́nà àbájì.
4: Tí ọwọ́ àfi ẹsẹ̀ ní gbọ̀ tí bó ti yẹ.
3: Ká máa rìn ṣoṣo ṣobí ẹni tẹ ẹ̀gún mọ́lẹ̀. Ká má lè rìn dáadáa tàbí bẹ̀rẹ̀ mú nǹkan.
4: Bàbá rálẹ̀ mú tàbí ra ògiri mú.
3: Àwọn àpẹẹrẹ wọ̀nyí kì í ṣe tó bójú mu gbogbo ẹ gbọdọ̀ dà fi ẹ̀yìn.
4: Fún àwọn ká lagun lagun ṣọ́gun ṣọ́gun tó lè máa ba omi tàbí ẹ̀jẹ̀ ara jẹ́.
3: Ìyẹn yọjú sí wa àyẹ̀wò fínífíní lọ́nà ti dà lóde tó ń tìbílẹ̀ lákọ̀ọ́kọ́.
4: Ká tó wá fi wí àtẹ̀gbò tó ń gbọ́dọ̀ bí mọ̀nà wá kojú ẹ̀ pè wá kájọ ṣe mọ̀nà papọ̀ 080 54 17 04 01. Ọ̀fọ̀ ara ò ṣe dúró wò ìwọ náà máa ṣù.